0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ̀nà wá tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church ìjọ ìmọ́lẹ̀ alààyè ṣe ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkáàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimoh Friday ní déédéé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníchòkúta Hall Sàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣe ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ni ànàdì ọlọ́mọ ní Shilo àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì róró yan wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilesanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ o.
1: Alámi olùfẹ́ orúkọ mi ni wòlíì Rotimi Ilesanmi Baba Sioni olùdásílẹ̀ ìjọ ìmọ́lẹ̀ alàyè kí la ó sọ̀rọ̀ lé lórí lónìí ṣùgbọ́n kó tó di pé a tilẹ̀ lọ sọ̀rọ̀ yẹn mo fẹ́ kí n sáré rán yín létí nǹkan kan à ń sọ̀rọ̀ kan lọ ní ọjọ́ wo nìyẹn níjẹta kí ni ọ̀rọ̀ náà tí à ń sọ lọ òun náà ni wípé àwọn tí wọ́n ń fi agídí jọba tí wọ́n ti gba ìjọba lọ́wọ́ ẹni tó ni ìjọba tí wọ́n ti gba ògo lọ́wọ́ ọmọ ológo tí ọmọ ológo wa di ọmọ olófo ṣùgbọ́n mo gbàdúrà gbogbo ìwọ tó ń gbọ́ mi ọmọ ológo rẹ kò ní padà di ọmọ olófo ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n pera wọn ní ènìyàn pàtàkì ní àyíká rẹ nílé bàbá rẹ nílé ìyá rẹ tó sì jẹ́ wípé bí o bá lè gbàdúrà tó o sì ṣọlẹ ó dá mi lójú pé ìwọ gan ọlọ́run yóò sì gbé ọwọ́ rẹ sókè jù bá ń lọ ẹlòmíì ń ṣerú lábẹ́ ògo rẹ ẹlòmíì ń ṣe ló ń tọrọ bárà lábẹ́ ògo rẹ ògo tá à ń sọ̀rọ̀ rẹ yìí ìwọ ló ní ṣùgbọ́n kí a dé kí ló dé tó fi ń tọrọ lábẹ́ ògo rẹ kí ló dé tó fi ń ṣe iṣẹ́ bí ẹni wípé ẹrú nìyàn kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ mọ́ lórúkọ jésù yóò dára fún yín ìkéde tá a gbọ́ lẹ́ẹ̀kan yẹn ẹ fi sọ́kàn ní ọ̀la Friday mìmì yóò mìn torí pé ọ̀run yóò làgbò kọjá a ní àlejò ẹ̀mí mímọ́ tí mo mọ̀ pé ọlọ́run yóò bẹ̀ wá wò ní ọ̀la níbo nìyẹn nílùú Ìṣàgàn ó ní ìkéde tá a gbọ́ yẹn òun ẹ múra sílẹ̀ ọmọdé àgbà ọkùnrin àti obìnrin ẹ múra sílẹ̀ níbo ni ìpàdé yẹn yóò ti wáyé ìlú Ìṣàgàn ni mo fẹ́ pín òróró agbo yóò rọrùn fún ẹ ó sì rí ànúgbà ẹ gbọ́ mi dáadáa bàbá màmá ẹlòmíì ò kí ń lọ church adẹ̀jọ́ ń gbàdúrà lójoojúmọ́ ẹlòmíì àwò pé tó ń bá débi church òun máa rẹ́ni tó mọ òun ṣé iṣẹ́ ọwọ́ rẹ ò mọ́ ni gbọ́ ó fẹ́ kó gbéra bóyá oníṣẹ́ ọwọ́ ni ẹ oníṣẹ́ oṣù ni ẹ oníṣòwò ni ẹ òun tajà ni bíṣọ̀pù wà nínú ìpàdé yẹn ní ọ̀la Friday kó lè wá gba òróró yẹn ó wà very important gẹ́gẹ́ bí olóyìnbó ti wí ó ṣe pàtàkì pọ̀lọ́pọ̀lọpọ̀ lórúkọ jésù yóò dára fún ẹ ọkọ rẹ yóò sì balẹ̀ a ní ìwọlẹ̀ rí kàn sẹ́ ẹ so nítorí náà kọ́ múra o má sùn má sì ṣe rẹ̀wẹ̀sì níbo ni ní Ṣàgàm tẹ́bátí dé Ṣàgàm ẹlẹ́ lọ sí Sabo Under Bridge oníjòkú town hall ẹ béèrè oníjòkú town hall ó wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́pọ̀ NPC lẹ́gbẹ̀ẹ́ títì yẹn náà aago mẹ́jọ àárọ̀ la bẹ̀rẹ̀ a parí ní aago méjìlá ọ̀fẹ́ ní òróró yẹn lágbára lọ wọlé dùmarè àwọn tó yẹ kó ṣàánú fún ẹ tó ń gbàgbé ẹ wọn ó sì ṣàánú fún ẹ ìwọ tó jẹ́ wípé àgbàlagbà ni ẹ ó bí àwọn ọmọ àwọn ọmọ yìí ń tó ń fẹ́ lórí wọn ò tí ì rí wá gba òróró yìí bó jẹ́ ìlú òyìnbó ni wọ́n wà gbàgbà kò fi ṣọwọ́ sí wọn o lè dhs sí wọn torí pé àwọn ọmọ yẹn náà wọ́n máa dúpẹ́ àìmọye bẹ́ẹ̀ so nítorí náà nǹkan ìwọ ni ẹ̀rí kan ó sì ní ẹ̀rí dákun ní ọ̀la Friday ẹ̀jẹ̀ àjọ pàdé ẹlòmíì ó gbàgbọ́ ṣùgbọ́n èṣù wọn ò jẹ́ kó gbègbésẹ̀ láti lọ sí church má ṣe mẹ́lẹ́ nínú àdúrà o lọ ka bíbélì dáadáa so kò gbọ́n tí ìwé mímọ́ wí lórúkọ jésù ìwọ ni ẹ̀rí kan tó bá wo Proverbs chapter 19 verse 14-15-16 wàá gbọ́n tó wà ń bẹ̀ má ṣe mẹ́lẹ́ má sì ṣọlẹ̀ now ọ̀rọ̀ tí à ń sọ lọ nígbà tí ọlọ́run sọ fún Samuel pé kó gbéra kankan kó lọ sí Bethlehem wípé tí ó bá débẹ̀ òun yóò dárúkọ ẹnìkan fún tẹ bá wo a lò níjẹta That is 1 Samuel chapter 16 verse 1. Oluwa si wi fun Samuel pe yo ti pe to ti wo yo fi ma ti yo fi ma kaanu tani Saulu nigba ti o je pe emi Oluwa ti ko lati ma joba lori Israel egbo oro la ni yi. Oluwa si so fun pe fi ororo kun iwo re ki o si se kini o ki o si lo emi o si ran oto Jesse ara Bethlehem nitori emi ti ri oba kan fun ara mi egbo mo ti ri oba kan fun ara mi ninu awon omo re ninu awon omo iya re ninu awon omo baba re ta ni eni na ti Olorun ti ri ti Olorun fe lo ti Olorun fe da ororo si ni ori ti o fe gba ororo oba ta lo fe gba ororo oba awon oba ta lo fe gba ororo oba awon omo ologo ta lo fe gba ororo igbedide ninu idile yin iwo ni gbera kankan bayi o ti showo showo o ti sare sare o ti gbiyanju o tun sasto to ti sasosi emi woli roti mi le so mi ni oruko Jesu ni mo so pe to ba gba ororo yi gbo ni won ba igba ti Jesu ti jinde o da mi loju pe o ri aye pada e gbo mi dada gbo momo ofe ni mo ma pin eleyi be ni ororo ti osu ko sosu ni mo ma n pin be ni osu to koja honestly tori to ba ti di on the first every on the first on the second mo ma n fi number temi gangan sita pe ka won eyan pe awon to ni eri awon to fe da sise oluwa won ti poju be la won yan send the o won ba ti won ni owo no ju si account church mo de ti ba send e ko ma pe mo de bra lo won ko to di pe atun se ti on the first June 1st mo fe ko ni eri so wa gba ororo yen elomi ti sise sise titi bakan na ni keyan ma sise bere ko ma jeje liri gba ogbodo ri be mo. Now e je ka wa tesi waju ara mi olufe ni verse 2 ki lo wi e gba o oni Samuel si wi pe oni emi o ati se lo bi Saul ba gbo yo pa mi tori Saul lo njoba o lo reni lowo lowo so to ba wa gbo pe woli kan wo ilu yen o wa so pe baba o ma padanu oni kan lo padanu Olorun e fun ni Olorun fun rara re o fun woli ni ologbo ta lo njoba ta ni alagbara to njoba tipatipa to reni to nlo gogogo omo idile yin to nlo to de nje maye iwo to wa nile olorogun ta lo nje ogo yin maye o sese Olorun si le tu o sile Oluwa si wi fun pe ni mu odo malu kan li owo re ki o si wi pe emi wa ru ebo si Oluwa ni verse 3 o ni ki o si pe Jesse si bi ebo na emi o si fi ohun ti iwo o se han e wa gbo o wa soro kan bi to ya mi lenu oni mu ororo na oni mu ororo na si ori eni ti emi o da oruko re fun e oni da ororo na si ori eni ti emi o da oruko re fun e now se ko ye ki olorun ko ye ki ati daruko e fun alaanu e alaanu e o ye kan ti daruko e fun pe lagbaja ni ko ran lowo tamedo ni ko ran lowo eni ti o ran e lowo olorun yo fun ni oruko re ki se aworan enikan o le ri aworan e ki eyin te jora yin po sugbo oruko eruko baba e ati bi to tin sise address e angeli olorun o ma fi han alaanu e iwo ko gbiyanju ko gba roro yi elomi nkan ma rin lori e ni odidi e mi kan lo wa lori e tun rin elomi bigba ton di eru le lori ni elomi nkan wo kiri ara e ni elomi ori fifo ni iwo ti aisan wa lara e to dabe ni pe won di e mole please I am begging you come and let us pray together olorun yo si de lohun nibo niyan sabo under bridge nilu isaga to ba debe bere oni jokuta ho ibe lati fe gbadua eyin ti e ntaja oni showo business people ejo e wa je ka jo gbadua now ororo kan na tun wa back to sender o ati ororo awon yen egberu kankan ni so eto back to sender yen 12 yin to ku egberu kan o iyo na nko egberu kan ni iyo yen iyo yen ni wi pe bi ekulu ba wonu iyo o ma run wonwo mu ni e ma gbagbe ngbati won do odo woli elisha ki lo sele won ni tedo ilu yi dara won ni omi koro ile si sa o ni emu awo koto wa o buyo si o ni bo le orisun odo na wa won mu debe o da si ikoro si lo bibeli so pe ko si ekun ko si damu ko si si ku mo o ni titi di oni oloni o ni be lo se wa so ki se 500 naira o egberu kan loruko Jesu yo dara fun yin e ma gbagbe ni ose to koja mo wa ni epe so ni Thursday to koja to ba tun di Thursday yi ma wa nbe na pera lowo lo re en je ro pe mi o ni wa lose to koja mo wa nbe nibo ni lepe MOT junction te ba ti de MOT junction ele lo si Glory of God Event Center ṣùgbọ́n ní ọ̀la ẹja pàdé ní sàgám aago mẹjọ sí aago méjìlá God bless you, it is well with you. Ní MOT junction yẹn ní Glory of God Event Center aago mélòó ni aago méje àárọ̀ sí aago mọ́kànlá. Àdúrà àánú yẹn ó ti yàtọ̀ báyìí June 15 ni birthday mi ṣùgbọ́n kó tó birthday kó tó dìgbà yẹn mo fẹ́ kó ti wà inú ọlá àti ọrọ̀ ní orúkọ Jésù torí ẹ̀yin tẹ́ máa fún mi ní màálù ẹ pọ̀ ẹ̀yin tẹ́ máa fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò ẹ pọ̀ eléyìí tí mo fẹ́ ṣe ń sìn òun ni ìrànlọ́wọ́ ojúrere àánú látòkè wá ìrànlọ́wọ́ ojúrere àti àánú látòkè bẹ́ẹ̀ ni ó yàtọ̀ sí eléyìí tẹ́ ti rà tipẹ́tipẹ́ ṣe eré léyìí ẹgbẹ̀rún mẹ́jọ àti àpòkan àbọ̀ ni that is 8,300 naira lórúkọ jésù yóò sì dára fún yín ìwọ ni ẹ̀rí kan ẹ gbọ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706717009 gbọ́lẹ̀ kan sí 0706717009 ẹ gbọ́ ara mi olùfẹ́ èyí tí a bá rọjẹ ikọ̀ tún ìyànà pàjá nkankan tẹ bá fẹ́ ṣe àdúrà àánú òróró iyọ̀ nkankan wọ̀nyẹn ẹ lọ sí abárọjẹ road alabama bus stop number 1 oyewole street number 1 oyewole street ilé bàbá oyewole ẹ rí mbẹ tàbí kẹpẹ number church wọn máa dàrẹ tìyín ìwọ tó fẹ́ ran ìpàdé yìí lọ́wọ́ àkáǹtì number church rí tó bá ní 5,000, 10,000, 20,000 kódà kó jẹ́ 1-2 ló ní sẹ́ǹdì ẹ̀ bó ti ránṣẹ́ olúwa lọ́wọ́ ó rí ìrànlọ́wọ́ àkáǹtì number yẹn rí 0069936107 gbọ́lẹ̀ kan sí 0069936107 Access Bank orúkọ tó wà nbẹ Light of the Living Church orúkọ mi ni wòlíì Rotimi Ilésànmi Babasioni.

0: heart's always hunger for.
1: Heart's always hunger.
2: Kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
3: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yàn mi tá ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi mo ṣe máa ń já yín sí.
2: Tó kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
3: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tẹ́ pé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
2: Làwọn tẹ́ tún kó dé báyìí.
3: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
2: Èlò ni àwọn solar system yìí.
3: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
2: Ṣé n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge laptop.
3: Bẹ́ẹ̀ni.
2: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
3: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
2: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
3: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
2: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
3: Bẹ́ẹ̀ni.
2: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
3: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá ti jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sún láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
2: Láìṣe náà nẹ́pà.
3: Ara o.
2: Lọ́dọ̀ yín báyìí.
3: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
2: Ẹni tó bá ní ìdí solar freezer.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó wà lọ́dọ̀
3: yín. Ó wà nílé iṣẹ́ wa ni.
2: Ẹ bá mi júwe báwo làwọn èèyàn ó ṣe dé ilé iṣẹ́ yín.
3: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó Èkìtì ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó Èkìtì. Ní ìlú Ọyẹ́ Èkìtì a wà ní Signal Strength Office District 6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ of Oyẹ Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí yìí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Wè ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House wọn kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀ ẹ máa kọjá síwájú díẹ̀ ẹ̀yìn ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout tẹ bá ti sọ́dá ẹ ti máa rí Yellow Building yẹn GoTV Building ẹ ti máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀ ẹ wà ní DSTV GoTV Office tó wà ní Adjacent Pajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV Office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08101 01 01 04 04 28 28 04 04.
2: Ẹ jẹ́ a tún múlẹ̀ kan sí.
3: 08101 01 01 04 04 28 28 04 04.
2: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
4: Wẹ́pà!
2: Signal Strength Nigeria Limited tún gbéra mi ìdè. Wọ́n fọba lé lọ́tẹ̀ yìí ni. Pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kilala. Kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ. Kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bari ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlú náà nílé. Bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn decoder gbogbo. Yọjú séyìíkéyìí ilé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Ajílósùn Adó Èkìtì No. 123 Signal Strength House GoTV Yellow Building Ọba Òṣùpá Road Old Hospital Road Àkúrẹ́ àti Adjacent Baba Adjashin House Òkè Ògún Ọ̀wọ̀ tó fi mọ́ Ephraim Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08101 04 2804.

0: Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figo Cap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ńlá fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858 08038606858 Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Mo kí yín ẹ kú ojúmọ́ ìròyìn ní kùtù àìrè láti iléeṣẹ́ rédíò Àdàbà FM 88.9 Àkúrẹ́. Ìlú Laramọ̀kẹ́lá wà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Fọlájìn Oyetayọ ló ní ìròyìn yìí ṣáájú náà. Ẹgbẹ́ àwọn kòkó tó wà ní ìròyìn náà. Tinubu darapọ̀ mọ́ àwọn aládarí yòókù lórílẹ̀‐èdè Rwanda. Ayédàtí wá pẹ̀ fún ìhùwàsí tó bófin mu lásìkò ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú tó ń bọ̀ lọ́nà. Orílẹ̀-èdè Amẹ́ríkà àti China ṣe tan láti fikùn lukùn níbi Trump ti ṣe dé sí Beijing. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti wà ní Kigali báyìí ti ṣe olú lórílẹ̀-èdè Rwanda ṣáájú ètò àwọn aládarí eléyìí ti ṣẹlẹ̀ kẹtàlá rú ẹ̀ nílẹ̀ Adúláwọ̀. Eléyìí tí ròyìn jẹ́kọ́yẹ́ ni pé yóò bẹ̀rẹ̀ láti òní. Ààrẹ ló balẹ̀ bàgẹ̀ sí pápákọ̀ òfurufú Kigali lẹ́yìn tó sì di títẹ́wọ́gbà látọwọ́ mínísítà tó ń sọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Bianca Ojukwu pẹ̀lú mínísítà fọ̀rọ̀ ètò ààbò ní orílẹ̀-èdè ọ̀hún Juvenal Mariza Munda. Lára àwọn ló kọ lẹ́kàn aṣojú ìjọba tó tún tẹ́wọ́gbà ààrẹ láti rí mínísítà fọ̀rọ̀ àwọn iléeṣẹ́ okoòwò àti ìdásẹ́sílẹ̀ dókítà Jumoke Oduwole tó fi mọ́ àwọn ọ̀gá àgbà mìíràn níbi tí a ti rí ambassador Mohammed Mohammed àti olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ìròyìn àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìbáraẹnisọ̀rọ̀ Sunday Dare. Ìròyìn jẹ́kọ́yẹ́ ni pé ìgbìmọ̀ ọ̀hún ètò ọ̀hún òun ni wọ́n ṣe ìdásílẹ̀ rẹ̀ lọ́dún 2012 látọwọ́ iléeṣẹ́ ìròyìn kan pẹ̀lú ìbáṣepọ̀ àjọ kan eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ètò ìṣúná káàkiri àgbáńláyé. Ni wọ́n ṣe lálàyé pé àwọn aládarí nílẹ̀ Adúláwọ̀ yóò ti péjú pẹ́sẹ̀ láti lè ṣàpérò lórí àwọn bí ìdàgbàsókè yóò tún ṣe bá ọ̀rọ̀ okòwò, ọ̀rọ̀ ètò ajé, ọ̀rọ̀ ìdáṣẹ́sílẹ̀ àti àwọn ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ajé nílẹ̀ Adúláwọ̀.

0: tẹ̀síwájú ọ̀hún tó sì rọ àwọn olùdíje àwọn aládarí ẹgbẹ́ àti àwọn alátìlẹyìn wọn láti ṣera wọn nọkan pàápàá jùlọ lásìkò ètò náà. ọ̀rọ̀ ni wọ́n fi léde nínú àtẹ̀jáde kan lè tí wọ́n fi ta látọwọ́ kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ ètò ìròyìn nípínlẹ̀ yìí ìdòwú àjànàkú tó sì ṣe lálàyé pé gómìnà ayédà ti wa ló ti farajìn báyìí láti má jẹ́ kí ọ̀fọ́n kankan ó fìrù iná gba pàápàá jùlọ láti tẹ̀lé òfin àti ìlànà eléyìí tó wà nílẹ̀ ní ìbámu pẹ̀lú àṣẹ láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wáyé o, ẹgbẹ́ eléyìí tó ń ṣe ìpolongo lẹ́sẹ̀kùkú fún ààrẹ Tinubu ìyẹn GMT ló ti rọ gómìnà Lọ́kẹ́ Ayédàtiwa tó fi mọ́ àwọn èèkàn tó rọ̀ kàn nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ yìí láti rí dájú wípé àlàáfíà tó ń ti ètò ìdìbò eléyìí tó mọyánlẹ́rú kó wà nínú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ọ̀rọ̀ ni wọ́n fi ojú rẹ̀ léde láti ọwọ́ olùdarí àgbà ẹgbẹ́ GMT Saka Yusuf Ogunléyẹ tó sì ké gbàjarè látàrí bí rògbòdìyàn ti ṣe ń bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún lórí ẹ̀sùn pé ń ṣe ni wọ́n ń gbìyànjú láti gbé ọmọ òye lé wọn lórí nípasẹ̀ lílo ìlànà aláfẹnukòmú ọmọ òye. Ẹgbẹ́ òun wá ṣe lálàyé pé lára àwọn aládarí tó ń ti ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ tó ń rí sí ìmọ̀ràn àti ìgbaniníyànjú ni wọn kò kàn sí nísànsán kó tó di wípé wọ́n fojú orúkọ àwọn olùdíje ọ̀hún síta. Wọ́n ṣe lálàyé pé ọ̀pọ̀ lára àwọn asòfin tó ṣẹ̀ṣẹ̀ ṣe sáà kan nílé asòfin àgbà lẹ́yìn tó fi mọ́ àwọn ilé asòfin ìpínlẹ̀ yìí ni wọ́n yọ kúrò nínú àlàkalẹ̀ wọn pẹ̀lú pé ọ̀pọ̀ àwọn tí inú wọn kò dùn sí ìgbésẹ̀ náà ló ti gba fọ́ọ̀mù tiwọn láti díje nínú ètò ìdìbò abẹ́lé tó ń bọ̀ lọ́nà. bákan náà ni wọ́n ní irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ ló ṣeéṣe kó pọnmi òkèrútòdò nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọn ò bá fi ọwọ́ ẹ̀rọ̀ tó. ẹ̀wẹ̀ ẹgbẹ́ GMT ló wá rọ gómìnà Ayédàtiwa àti àwọn aládarí ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti lè jẹ́ kí ohun gbogbo kó lọ láláyè sí pé ọ̀fọ́n kankan fìrù iná gba àti wípé kí wọ́n gba àlàáfíà láàyè nínú ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó ń bọ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Káràkátà àwọn tí ò ti ẹ̀ dára wọn mọ̀ fún ìbálòpọ̀ ló ti ń di tí àwọn èèyàn ń ṣe lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì ń ṣe ìdúnàdúrà rẹ̀ láàrin ara wọn láìwo ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ewu tí ìbálòpọ̀ náà mú dání. ọ̀pọ̀ àwọn tó jẹ́ lámì ètò àwùjọ ló ti ṣàpèjúwe irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bí ìkùnà àwùjọ àti ti àwọn òbí eléyìí tó kùnà láti mójútó àwọn ọmọ wọn dáradára. Akọ̀ròyìn iléeṣẹ́ rédíò Adaba FM di méjì Daniel Bege Gilowe tó sì ṣe ìwádìí lórí ewu tó ń bẹ nínú ṣíṣe owó nàbì lórí ẹ̀rọ ayélujára àti ìgbésẹ̀ eléyìí tó yẹ kí ẹbí àti ìjọba ó gbé láti pinwọ́ irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ohun lórílẹ̀‐èdè Nàìjíríà. abọ́rẹ̀rẹ̀ látẹnu Ọ̀pẹyẹmí Jọ̀ọ́dá.
1: Overnight is 50k.
2: So ṣèlérí àti ṣe mí dáadáa mọ́jú àti pé so lè ṣe láì lo rọ́bà dáàbòbò.
1: If I'm doing that, it's 90k.
2: Ìbéèrè míì tún ni pé ó dàbí ìṣẹ́jú mélòó ló lè ṣe.
1: I'm done only when you're done.
2: Lọ́ba tan láàrin ìṣẹ́jú méjì péré làdé ń wọ̀ pẹ̀lú obìnrin kan lórí ìtàkùn ayélujára tako àti abo máa ń gbéra wọn sí tá a mọ̀ sí courtdrums.com láti dúnàádúrà ìbálòpọ̀ láàrin ara wọn. Ìtàkùn yìí jẹ́ ọ̀kan lára àwọn ìtàkùn táwọn ọ̀dọ́ langba ilẹ̀ Nàìjíríà ń lò láti na ara wọn bí ẹni nẹja lọ́jà gbowó ìbálòpọ̀. Àwọn ìtàkùn míì tí wọ́n tún máa ń lò ni exoticnigeria.com, nigeriahotgirls.com, nigeriadivers.com, afroescorts.com àti bẹ́ẹ̀ lọ. Àbẹ̀wò tá a ṣe sórí àwọn ìtàkùn ayélujára wọ̀nyí ṣàfihàn àwọn obìnrin àtàwọn ọkùnrin tí wọ́n pàtẹ ara wọn lórí bí wọ́n ṣe lágbára ìbálòpọ̀ tó tí wọ́n bá dé yàrá nu. Àwọn kan ti ẹ̀ gbé síbẹ̀ pé ẹ̀mí àwọn gbé ọkùnrin méjì táwọn ó sì gbé wọn débẹ̀ dáadáa. Àwọn míì ti ẹ̀ tún gbé síbẹ̀ pé tó bá jẹ́ ti ká deni mọ́gi bẹ́ẹ̀dì tàbí soni mọ́lẹ̀ bí ẹran léyá nínú yàrá láti fi tẹ ọkùnrin lọ́rùn. Àwọn ọ̀sá àti bẹ́ẹ̀ lọ lórí owó yìí náà ni tó sì jẹ́ pé ó ní iye owó tọkọ̀ọ̀kan wọn bá dé. Báwọn obìnrin ṣe léra wọn sórí àtẹ ìbálòpọ̀ lórí àwọn ìtàkùn yìí làwọn ọkùnrin náà léra wọn bẹ̀ láti ṣiṣẹ́ obìnrin tó bá nílò wọn. ọ̀kan lára ojúgbà wa tó jẹ́ obìnrin tó díbọ́n láti pe ọkùnrin kan lórí ìtàkùn ayélujára yìí ẹ̀ wá gbọ́ ohun tó wí. ó ní bó bá ti yégún ó ti yọ́rẹ́ ohun tó mọ̀ ṣe dáadáa ni. ìbéèrè tí ọmọ tawọ́tasẹ̀ inú àwọn èèyàn ni wípé kí ni díẹ̀ gan táwọn ọ̀dọ́kùnrin àti obìnrin tí wọ́n fi ń wúrú wà yìí. ẹni tó jẹ́ onímọ̀ nípa ètò ọrọ̀ ajé Rotimi Ogunléyẹ sọ̀rọ̀ lórí ohun tó ṣeéṣe kó máa fà á. wọ́n ní ọ̀pọ̀ nínú wọn ló ń tara wọn lọ́pọ̀ nítorí owó àti àtijẹ́ ọ̀dà náà. ṣùgbọ́n ìbéèrè ni wípé ṣé nítorí owó sóyẹ kéèyàn
0: tọ́ a ò ní rí jù báyìí lọ.

0: ẹni ẹ la lọrọ náà ni ó kọ mi ni wọn ní ẹ la lọrọ tá a bá là kò lè yé ni òun mo fi ń là hàn yín lóòrọ yìí láti bí mo ti ṣe ti ń bẹrẹ bọ pé aṣíwájú ti ṣiṣẹ takuntakun èyí tí mo ti ẹ fẹ sọ fún yín lóòrọ yìí ẹyin baalẹ baalẹ wa ẹ yá mi létí ọ̀tún yín o ẹyin lọ̀rọ̀ kan lóòrọ̀ yìí nítorí pé kíni báyìí láti ṣe ẹnìkan kì í yàn ẹ lódì bí wọn bá sì rán ni níṣẹ́ ó yẹ ká fi tọmọ jẹ ní tí wọn bá ní kẹ ẹ ṣe fara ìlú ẹ má ṣe mọ́wọ́ o ẹyin náà ẹ ṣe fún wọn o torí pé kíni n tó ń dé sọ́wọ́ tẹ̀yìn nìkan ó ju ti tàwọn ará ìlú nìkan lọ ọ̀pọ̀lọpọ̀ ẹyin baalẹ baalẹ wa ìfẹ́ inú yín lẹ́yìn náà sì ń ṣe nígbà tẹ bá sì fẹ́ lọ síbẹ̀ ẹ dìbò fún mi ó ṣe ń báyìí fún yín lẹ̀ ń wí gbogbo ará ayé ó sì dìde wọn a máa jà nítorí tiyín wọn a máa sáré sọ́tún wọn a máa sáré sósì àìmọye obìnrin míì tọkọ ẹ ti lé dànù nù lé póun ran lóṣèlú ṣe ìranù ló ń ṣe kiri kí ló dé tẹ bá wá débẹ̀ tán ẹ ní mẹ́tọ́ tó yẹ kẹ ẹ ṣe fáwọn èèyàn nù ará àgbèríko ń jìyà àwọn àgbèríko míì wọn ò ní ná àtùpá bẹ́ntó ni wọ́n ń tàn kalẹ̀ dípò kẹ ṣe sólà lọ sọ́nà bẹ̀ ẹ sì ń gba gbogbo owó nǹkan wọ̀nyí owó tẹ̀ ń gbà tẹ́lẹ̀ kò tó nǹkan gbogbo wa náà là ń gbọ́ pé owó yìí ò tó nǹkan látàyé àwọn tó ti lò aṣíwájú sì wá wò pé ṣé bá ṣe fìlú sílẹ̀ tí ó mọ rí lọ bẹ́ẹ̀ ni káyéṣoyè bámúbámú làyó àwa ò mọ̀ pé bí ń pọn ọmọ ẹnì kọ̀ọ̀kan bámúbámú làyó àwọn tó ṣe bẹ́ẹ̀ níjọ́ kínní àná wọ́n tẹ́ sí i níkẹyìn náà ni ẹ má jẹ́ kọ́rọ̀ yín ó dẹ̀ tẹ́ o ìlọ́po owó tí wọ́n ń fún yín nísìn ó ti tó nǹkan ṣe sọ́nà ìgbèríko tá a bá wò sùnsùn tá a wò àwọn ibi títì míì lọ́nà ìgbèríko tó ń jẹ àwọn ará ìgbèríko níyà ẹ jẹ́ ká là ká ṣe àsìkò òjò láti tún ń lọ yìí ará ìgbèríko ò ní lè ráàyè kó èrè oko oúnjẹ wọn wá sí gbòòrò bí mọ́tò bàbá wọn kó owó gọbọlé ni wọn ó ṣàlé wọn nígbà tí wọn bá sì san owó gọbọlé báwo lẹ ṣe fẹ́ káwọn náà tà lẹ́dínwó ẹ sọ fún mi ẹ jẹ́ ronú pìwàdà o ẹ jẹ́ ká ronú pìwàdà torí tẹ bá kúrò ń bẹ̀ tán àwọn tẹ fi sílẹ̀ ẹ̀yìn ń padà bọ̀ wá bá wọn o òkè lẹ́wà o àwọn kan wà nísàlẹ̀ o táwọn náà sì ń tafitafita láti wá gùnkè táwọn míì bá wá gùnkè tí wọn bá tún bẹ̀ ṣe ìtìjú ti ní yín ni o torí pé kíni ìjọ tí ọ̀fọ́n tó ti ń gbé òwú ìyá àgbà àmọ́ tó fi hun o aṣíwájú sì wá wò pé kọ́fọ́n kò mọ gbòówù yá àgbà mọ́ ó ní òwú túùlù ní kó mọ lù bó ba ti ṣe fẹ́ lù ń bo lẹ lò sí tẹ rántí pé gbogbo ohun tẹ́ ń ṣe ló ń wà nínú ìwé ìtàn o gbogbo ohun tẹ́ ń ṣe ni wọ́n ń kọ́ lẹ̀ o àwọn àgbààgbà kan sì wà tí wọ́n ń rí yín tí wọn ò sọ̀rọ̀ ẹgbàre lẹ́nu wọn o wọ́n mọ ohun tẹ́ ń ṣe o wọn ò fẹ́ ká gbà ó tọwọ́ àwọn bàjẹ́ ni àgbà ò sì ní tọwọ́ wọn bàjẹ́ ọlọ́run afẹ́yìn náà ṣe o security tẹ́yìn gan ń gbà ẹ fi ṣààbò fáráàlú ààbò tara ti yín nìkan ni gbogbo wa lájọ ní a lè sùn ká forí lóṣù ká ẹni tí ń sin nǹkan tó ń sin ẹran àwọn olè ń kó wọn lẹ́ran lọ kò sí ìdájọ́ kan kò sí èrè ìjìyà kan tẹ́ ẹ mú jáde lẹ́yìn baálẹ̀ baálẹ̀ wa wọ́n sì láwọn bàbá àṣàlẹ̀ tó ń ṣiṣẹ́ fún wọn bọ́lọ́pàá bá mú wọn nísìn bí wọn bá gbé wọn dọ̀hún ká tó ṣẹ́jú pé ìjọ kejì wọn ti padà lé wọn ẹ̀ẹ́tùn rí wọn tí wọn ó tún ti gbé mọ́tò lọ bòmíì láìpẹ́ láì jìnnà yìí wọ́n ká wọn kan lọ́nà ìgbèríko tí wọ́n ń wò wọn nú mọ́tò tí wọ́n ti já wọn sí wò ṣé ẹni tó ń tiraka tó sì rọra ń rí ìwọ̀nba tó ń rí tó fi ń ṣiṣẹ́ ṣó wàá dá ẹ pèsè ọ̀rọ̀ ìsinmi fún wọn o ẹ pèsè ààbò tó yanjú ọlọ́run á dáàbò bẹ̀yìn náà o ẹ là lọ̀rọ̀ ni o jíjóni máa jóni lọ́kàn bí ọkọ o a ò ní tẹ́ a ò ní tí a sì ní tójú ilẹ̀ mọ́lẹ̀ o mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣèrànlọ́wọ́ fún ètò yìí òkè lọ́la àwọn ò máa lọ o ẹ là lọ̀rọ̀ ni o.
1: Mi era mi kale oro ko mi yi ma ti su mi nse lo n pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se sukesuke da towo re le ni koda ti e kan sun lo ni
2: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogo bile tawon okunrin n bere fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afogedegede do ti ara danu logo lomo okunrin abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nadaki fontenu gba o da lagwara 24/7 abamation lati ja lagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abamation gugu iga ijawa ija osi always guide me
3: asen wa ye ani
4: Eri lo ajana ku sun bi oke
5: ati ririn odugbo ati refun dandan
4: ati ri oni bi abaria
5: late Aishi
4: Joshua
5: omo tayo
4: olisa of isolo kikete ru mo si 13
5: omo dege mirin o
4: ele kete kete omo
5: kamuse asekagba oku abaria
4: Aishi
5: Joshua omo tayo kikete ru mo si 13
4: lolijo kankan le logun
5: lasale orin oni gbagbo lule abaria
4: 13 le solo
5: ati olijo kejilelogun
4: osu karun odun kai
5: no ma se isin jade oku
4: ni Saint David Cathedral
5: jomo akure
4: eyin gbe
5: weje we mo aye
4: the amazing
5: event hall
4: oda road
5: abakobi
4: femi omotayo
5: america
4: aba adeboye
5: omotayo
4: bikun ikeli europe
5: aba
4: oyega omotayo
5: ile nigeria
4: aba
5: bukola
4: omotayo
5: ile uk
4: london
5: aba bose
4: omotayo
5: ile america
4: aba sumbo
5: omotayo
4: ile america
5: iyan mo re fo oju ko mu won mo mo ka ko o
4: ko se yan aye ko ya yan meji ta ko ta boru le re o
5: abare a lo meji oba mo la ma soro mo saka soro
4: kale le mi so
5: mama yin yin ti ka ya su
4: ko ma ti sagba poro laba ise lodun to lule re
5: omo laba rin je ule
4: o kiti kekere o solo ko se run de
5: o kure ke mi debe loro be ku
4: igbe li kure ke mi debe o do diri oni
5: omo wo me ko ma kuro lomi meji ya pejeji lala
4: ke ti omo ni su kede fa ma sa se ka gbe oku abari
6: odo ma ti jo
7: igo na mi awo na
6: aya mara enon ne
7: i ma toro
6: ti ma ne o ma jo o
7: mo pe wu mi wo
6: mo ya gben su lafo
7: ijoba ibile o se
6: omo a todo egungun
7: o kiri
6: o wa la
7: fene odun egungun ne o ti bere ire yi o
6: ojo kerin la
7: o tu kero
6: odun yo ga ye yi
7: egungun ya jade
6: o me ja
7: o me detu
6: o me doja o
7: alejo ka alejo yi ma jade
6: o todo ne ni pele kudu
7: kabiyesi
6: imperial majesty
7: oba ese egunjobi
6: second
7: jp
6: alafo of afroland
7: o
6: yo ara mi
7: lafo ni baje
6: ohun oya nlo
7: ori ki egungun yere yi
8: ogwa kun ogwa de
9: ogwa wa lu yere yere yere
8: o ma soro okun e ri mi
9: o mo kikiri gun lojo lojo ni ile nu asun to la so won
8: iyan yan yan arokun la na mo ma ko be fala
10: o ma soro okun e ri mi o mo lo kikiri gun lojo lojo ni ile nu ase de wo la
7: e no fo dim kare
6: kin ka mo don egungun
7: kirikiri lo
6: o dojo kerin la
7: o tu keru odun yo oga yeyi
6: e ne so lori ngo
7: ifalade
6: totua
7: ati gidigida ngo yi atodun ne
6: ogwa la fo ni kan o
11: ache
12: Debo Ajaguna Liberty Outreach Dalo in conjunction with Grace Covenant Center present 14th year anniversary Peru Akuri Divine Intervention Lati Ojo Thursday Ojo Kerinla Thursday 14th to Sunday 17th May 2026 Ibejo Kwa Aro Ati Osan Yowa There will be both morning and evening session Agumesan Abo Aro Oni morning session Ni Grace Covenant Center Agumano Enrole Oni evening session Toja Open Air Crusade Nye Soji Itagbangba Ni Ugbe Moto Park Grand Alakale Lori Shiri Praise Feast, Fire Conference, Isoji to Lagbara, Aweni Ami Ororuwa, Jowu Anikale, Amabi, His Royal Majesty, Oba, Adebanji, Ajibola, Elesu Leti Esure Ekiti, Pastor Oluwase Israel, Latapuja, Pastor Moses Bolanewa, Latibadan, Dr. Prophet Tunde Oluyeu, Ati Dalo Ministry, Opolone Emi, Yo Lori, Latifi Goluaga, Amabi, Pastor Mrs. Lola Akambi, Sister Senwa Debi, Sister Bola Grace, Ati Bebelo, Isin Dupe, Roger Sunday, Ojo Keta Dilogun, Sunday 17th May 2026. 08038729416 08038729416 Number te pe kwa dura ti mananiye Dalo in conjunction with Grace Covenant Center Lulu kede.

0: Akin Bobo yi.
1: Anansi.
0: Odun meji ere yi. Yi mama lero ti su.
1: Oya mo yo won ma yo si ere o.
0: Odun mare jere.
1: Woro ton won ma mama lero.
0: Oba laibo.
1: Tubo ro ti won o. Madu jaye jingan.
0: Won mare mechu yere re o. Ma logbo jere igogo gaga.
1: Sekun re o. Ma jo mo luda.
0: O ma jo mo ligbo gi ara.
1: Amule ka sokun agbe.
0: O ma di gbere yege o. Aya ma londo agi.
1: Loruko gere won ma.
0: Ato mama yemi esa ki bobo ye.
1: Jebi fo.
0: Ye gogo ma de imoro.
1: Idi ye usure o.
2: You don't pray, you don't try, but university doors still no gree open.
3: Another year, another cut-off, another result when no go as you plan am.
2: But what if the door where you dey knock not be the only door?
3: My brother, my sister,
2: you not be failure. Other ways dey to enter university.
4: EduTech business don't open another door. One way go carry you straight enter Amadubilo University or Babcock University. Through their fully accredited distance learning program, you fit even study from your house or as time allow you. Get full recognized degree. Your own way. Real university, real certificate, real future. No, let another year pass you.
2: Your admission they wait.
4: Visit edutechbusiness.net or call 0903-981-9036, 0708-063-1839. EduTech Business. Your university journey starts now.
5: Ilé ẹ̀rí kan gógógó.
6: Aṣọ àṣírí gbàbọ̀dì.
5: Ó fàyàmọ́ni lára lọ́jọ́ ayẹyẹ.
6: Òpó olé dẹnu kọlẹ̀.
5: Ó sọ nílé sókòlòmbó ọ̀sán gangan.
6: Àtẹlẹsẹ̀ lùgbàdì ọ̀nà.
5: Ó dira sálúbàtà sínú àdánwò ńlá.
6: Akọni ńlá lọ gbogbo ilé nsomi lójú tótótó.
5: Lé chief Mrs. Gray.
6: Ọmọ Sọ̀fẹ́ Ejìdé.
5: Ọmọ wọn lájọ̀wọ́ àkókò.
6: Ikú ja òun jẹgbá.
5: Agbègbè omi àjòdà.
6: Ewé já lórí ìrókò dìgbére.
5: Èjelúwọ̀ dájà.
6: Àdánwò àkókò.
5: Màmá
6: ó dàárọ̀ o.
5: Tẹ̀lútẹ̀lú.
6: Ṣùgbọ́n pẹ̀lú ọpẹ́ sí Ọlọ́run.
5: Nínú àwọn ẹbí Ejìdé.
6: Àti Ọbárúwà Joyè.
5: Ìkéde
6: ìsẹ̀ àṣekágbá òkú màmá wa.
5: Ẹni tó sùn nínú Olúwa.
6: Nígbà tí wọ́n pé ẹni ọdún 94
5: lókè ìpè.
6: Ètò ìsìnkú
5: tí yóò wáyé
6: ní ọjọ́ 15 oṣù
5: yìí. Àní ọ̀sẹ̀ yìí gangan.
6: Tó bá dọjọ́ 14.
5: Láwọn gbé òkú kúrò.
6: Ní ọ̀kẹ́rọ ya hospital.
5: Ìkàrí àkókó.
6: Ní àgọ́ mọ́kànlá àárọ̀ kìrege.
5: Lọ sílé màmá.
6: Ní nọmba E
5: 44
6: Efifa
5: Kọ́tà
6: àjọwọ́ àkókó.
5: Ọjọ́ òun kan náà
6: ni Christian Way.
5: Níbi tí orin ọlọ́kọ̀ ọ̀jọ̀kan
6: yóò ti máa wáyé.
5: Ní àgọ́ márùn-ún ìrọ̀lẹ́ gérége.
6: Tó bá dọjọ́ 15.
5: Ní ìsìn àṣekágbá fún màmá wa.
6: Ní ìjọ All Saints
5: Anglican Church
6: àjọwọ́ àkókó.
5: Lẹ́yìn èyí ni wẹ̀jẹ̀ wẹ̀mú.
6: Yóò máa lọ ní rẹbutu.
5: Níbi tí Awosode Alexander.
6: Kí ló fi ń ṣẹ̀yìn?
5: Yóò máa fi ẹ̀fẹ̀ dá wa lára yá.
6: Ní Community Grammar School
5: Fourth Pavilion
6: àjọwọ́ àkókó.
5: Ilé o màmá wa.
6: Ọbánà ò ní ẹlẹ́lẹ́ bí omi.
5: Ọbánà
6: Anísùmá lòdó.
5: Ọbánà akọ́wọ́sí lẹ́tà àgbẹ̀tà ìmọ̀ràn.
6: Ọbánà
5: Àjíkẹ́ ẹlẹ́wọ̀ obìnrin.
6: Ó dàárọ̀ o màmá.
5: Ọ̀gbẹ́ni Ejìdé Gbẹ̀ngà.

0: bí ètò àjọ̀dú ṣe lọ nìyí.
1: Ọjọ́ Monday 18 oṣù tí a wà yìí ni Revival ní dédé aago mẹ́rin sí aago mẹ́fà ìrọ̀lẹ́. Tuesday 19 la ó ṣe Bible study ní dédé aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́. Wednesday 20 ìsọjí náà ń tẹ̀síwájú ní dédé aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́. Thursday 21 la ó ṣe Earth Talk ní aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́. Ọjọ́ Friday 22 la ó ṣe Praise Hour ní dédé aago mẹ́rin sí aago méjì àṣálẹ́. Saturday 23 la ó ṣe Environmental Sanitation. Bẹ́ẹ̀ni Sunday 24 gan ní ìdúpẹ́ àjọ̀dún ní dédé aago mẹ́wàá òwúrọ̀ níbi tí Evangelist Tọ́pẹ́ Olútọ́kun láti ìlú Ìbàdàn yóò ti máa fi orin ìyìn tí ó ní agbára fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀.
0: Ìgbìmọ̀ àjọ̀dún
1: ni olùkéde
0: Jésù Lolúwa.

0: Right Reverend Prophet Gabriel Benny Omoge JP, Pastor and Spiritual Head, Celestial Church of Christ.
1: Bí ètò ìsìnkú wọn ṣe lọ nìyí. Ní ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún 2026 ní agogo méje òwúrọ̀.
0: Ní àwọn bí ara bàbá wa gẹ̀gẹ̀gẹ̀ láti ìlú Èkó dúró díẹ̀ fún ayẹyẹ ìkẹyìn. Kúkúrú ní Celestial Golden City, Lagos Ìbàdàn Express Road. Lẹ́yìn èyí, láwọn bí ara bàbá wa padà sí ìlú Àkúrẹ́ níbi tí a ó ti ṣe àṣálẹ́ orin ìyìn fún bàbá wa. Bẹ̀rẹ̀ láti agogo márùn-ún ìrọ̀lẹ́. Nígbà tí Night of Tribute tí yóò tẹ̀lé ní ilé ìjọsìn bàbá wa CCC Area Carry Holy Land Parish Ọba Ilé Ondo State. Ní ọjọ́ karùndínlógún oṣù karùn-ún ọdún 2026 ni a ó máa ṣe ẹ̀sìn ìdágbére fún bàbá wa ní ilé ìjọsìn wa náà. A ó bẹ̀rẹ̀ ẹ̀sìn yìí ní aago mẹ́wàá òwúrọ̀ títí tí a ó fi sin òkú ní ìtẹ́. Lẹ́yìn náà ni a ó pàdé ní gbàgede Akéèdè Gbátùrò ní ìlú Àkúrẹ́ fún ijó àti ayẹyẹ ni ọmọ sin. Súnre o, bàbá wa ọ̀hún. National Burial Committee ni olùkéde.
2: Hello, ó mà sọ ní báyìí o. Èwo ni Kọ́ndé fẹ́ báyìí jẹyàn rìn ká pèpè títí kó má dáyàn lóhùn.
3: Lọ́rin ló fẹ́ já tó kàn sí Jinrit Global Innovations Limited. Ilé-iṣẹ́ tí ń bá ní jáyanrìn jákúta Dalatrite, Shigranite ni wọ́n fẹ́ dá ni tàbí stone dust, asphalt, block tàbí cement. Wọ́n tún wá jẹ́ general contractor ní gbogbo tẹ́ ń bá ń fẹ́. Wọ́n bá ní kọ́lé bá ní ralé bá ní ralẹ̀. Real estate management wọ́n kọjá bẹ́ẹ̀. Àbí wọ́n tiẹ̀ ń wá design lé tó dáa gidi tó máa dóore. Architectural design wọ́n kọjá bẹ́ẹ̀ jọ. Come to Jimrise Global Innovations Limited for your building constructions, building contractor, real estate, architectural design, and for your quarry products such as granite, stone dust, and chipping, sand and latrites. Wo ọ̀pọ̀rọ̀ kágbọ̀n. Hausa ni Gani Afiji, iwọ náà kan sí wọn ni. Ọ́fíìsì wọn tó wà ní number 36 Okearo Street, Odo Side Bus Stop, tó wà ní dojúkojú Mass Okada nílùú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Tàbí kó pè tàbí kó WhatsApp number yìí 0806-940-4860 tàbí 0708-226-8986 for your reliable dependable contractor. Tí ó ń bá ní dáyanrìn jákúta Dalatrite láìsí ìdààmú. Kàn sí Jimrit Global Innovations Limited. Gbogbo wa la ó kọ́lé ayọ̀.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà.
0: Ná owó díẹ̀.
1: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Na the

0: òkè ògùn ni ògbólógbò adẹ tó ń fi wí àtẹgbò ń sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí. ẹ máa pe 0706460649 0706460419. bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.
1: mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́. bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nìrẹ. Ìwọ náà gbìyànjú kọ wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite yẹmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ́n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obì mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá jàǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419. Àlàáfíà ara wo ní ibi fi àfíà
2: ojú. Is it okay to make fun of our two gaps? Let's have a talk.

0: ṣàṣírí ọ̀la ni níbi tó ti rẹ ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó ọbàrà lọ́mọ adáwọ̀ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó ọbàrà fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti ra wọn kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ń sanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store. Kíwọ náà máa jayé CDK ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ̀kọ́ sí wẹ́bsáìtì wa CDK.

0: Máfowó rẹ̀ sòfò.
1: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà, ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
3: Wo ọ̀rẹ́, ó sún ní oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni. Ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò. Gáàsì ní da wa náà ti fẹ́ jẹ tán. Gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
2: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀bọ nípa CDCare ni.
3: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
2: CDCare, CDCARE, application àṣírí ọ̀la ni. Níbi tó ti rira gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀. Bí oríṣiríṣi gadget tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́, kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bá rà lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bá rà fún odidi oṣù 12 tàbí 40 ọ̀sẹ̀. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti rà wọ́n. Tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí.
4: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State. Ẹ lè pè wá sórí 0707484-3351.
2: Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
5: CDCare, making life easier.
6: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.

0: Wow, 3-in-1. Omi ni kaloku ko fi kun.
1: Gary Mix.
2: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
3: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools, and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.
4: Here you go, dear.
5: Mom, you didn't add milk.
4: No need to. Taste it and see why.
5: Wow, but how?
4: Is it milky?
5: Yes.
4: Is it creamy?
5: Yes.
4: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
5: I love it, Mommy.
6: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
7: Milo!
8: You studied, you prayed, you tried again, and the university door still feels closed. Another year, another cutoff, another result that didn't go the way you planned. But what if the door you've been knocking on isn't the only door? You are not a failure. There are other paths to the university degree you deserve.
9: Oh yes, EduTech Business is opening a different door that leads to Ahmadu Bello University and Babcock University through their fully accredited distant learning programs, a legitimate NUC-approved pathway. You can study from home, study at your own pace, and earn a fully recognized degree on your own terms. Real university, real certificate, and real future.
8: Your admission is waiting. All you have to do is reach for it.
9: Don't let another year pass you by. Visit edutechbusiness.net or call 0903-981-9036, 0708-063-1839. The university journey starts now.
10: Gbogbo ẹ̀yin àfàdúrà gbàre gbàbùkún tó ti yá lọ́dún yìí. Níbi ìsọjí ọlọ́jọ́ méje tí a pe àkórí rẹ̀ ní kò ní sí ìpọ́jú mọ́. Affliction will not rise again. Ìsọjí ìlàfisọrí àjọ̀dún ọlọ́dọọdún ta máa ń ṣe nínú ìjọ CAC Kenala Lafayette District Headquarters tó wà ní No. 13 Jẹ́gẹ́dẹ́ Àṣìrìngbò Street Lafẹ́ Lákùrẹ́. Gbogbo ẹni táyé ń pọ́n lójú táyé yọ lẹ́nu. Má bọ̀ kó wá bá Jésù Kristi Akínrinṣore pàdé. Àwọn tó wá tọdún tó kọjá sí ń sọ̀rọ̀ ẹ̀rí iṣẹ́ ìyanu tọ́lọ́run ṣe nínú ayé wọn. Monday 18th to Thursday 21st of May ni ìsọjí máa wáyé. Bẹ̀rẹ̀ láago 5 ìrọ̀lẹ́ lọ́jọ́júmọ́ ọjọ́ Friday 22nd of May ni ìṣòro alágbára láago 12 òru mọ́júmọ́ bẹ̀rẹ̀. Tó bá wá jọjọ Sunday 24th of May ni ìdúpẹ́ àjọ̀dún. Níbi tá a ti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ipè wòlíì Esi Kaya Ọládẹ́jì fún iṣẹ́ ìyanu àròtọ̀ tó ṣe nínú ayé oníkòjípò. Bẹ̀rẹ̀ láago 8 àárọ̀. Guest artist Evangelist Mrs. Tola Yegbo, Minister Kola Olugeshin àti Reverend Mrs. Folukẹ Ajulọ, Guest Minister Prophet David Kende àti àwọn ìránṣẹ́ Ọlọ́run alàyè bíi Pastor CEO Ọlajoyin, Evangelist Mrs. Omidiwura, Evangelist Philip Odigi, Mawankale, Pastor David Olajide, District Superintendent Lolugbalejo, Prophet Ezekiel Oluboyi Oladeji, General Evangelist CAC Nigeria and Overseas, àwọn olólùgbàlejò àgbà.
11: Olóore lọ, olóore lọ.
12: A member ṣe local aye oruko re ra pare laye o ti podun kan bae kabaria oba joseph oluwadere agunbiade jp ototu bi osuketa oloba wo daye tu loba ule ko ya mara mara oro kare o oloba wo daye omirin ko beji okan le ni bimo lule re o kiri ki se o ma torun ro omo e babi omo iye bi asiko re sun alulu oba ule on le mu afo ki keteke ti omo oba lule loko ati leyin odi tomo su tomo ya tolule talejo ya pade bi atomo oloba Eare oba, ukomo, elegbe, igiri, ati keteke ti omo oba, lulu oba ule, libi ayeye odun kan, ko loba ti mora mora oro, ijo kelindinlogun, osu kero odun ne, leka apade lejo semes lulu oba ule, la ogomewa oro, le nyungomba pari isin, la moju si shukuru u ijoba, libi kono funte agba lejo enyon, aturu shushi jiji atememo, enyon te anyoten le onlea, kabi isi, kasi kureshe swanye, enyi kwa ugbonle, era bajewo, amen, oba ule club USA, le fo kimi sukiri
11: ma pa mi o keru todo olo
13: Ikú ti mẹ́nire lọ o.
14: Right Reverend Prophet
13: Gabriel.
14: Bẹ́ẹ̀ni Ọmọge JP.
13: Àwòkọ́rẹ́ Léonie.
14: Ẹ̀yẹrẹ ti tún lọ rè bá.
13: Personal Supreme Head CCC Worldwide.
14: Bàbá wa ti kí gbogbo ọmọ Celestial Church of Christ.
13: Kódì gbà.
14: Thursday 14 May 2026.
13: Láago méjìlá ọ̀sán ni Line in State.
14: Tó bá wá dago mẹ́rin ìrọ̀lẹ́.
13: Ní Christian Wake.
14: Èyí ò ní Celestial Church of Christ.
13: Ìyákárí Holy Land Parish.
14: Kilometer 5.
13: Ọ̀wọ̀ Expressway.
14: Àkúrẹ́ Ondo State.
13: Tó bá wá dọjọ́ Friday
14: 15 May 2026
13: yìí. Láago mẹ́wàá àárọ̀. àdúrà fífẹ́rú fẹ́rú yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ yóò wáyé ní
14: Celestia Church of Christ
13: Iria Carry Holy Land Parish
14: kilometer 5
13: Àkúrẹ́
14: Ọ̀wọ̀ Express Way
13: Súré o bàbá
14: gbogbo ọmọ ìjọsẹ̀lẹ̀ lápapọ̀ ò lè gbàgbé yín
13: bẹ́ẹ̀ bá délé ẹ̀kára alẹ́ o
14: gbogbo àpapọ̀ ọmọ sẹ̀lẹ̀
13: great ọ̀rẹ́ general
14: superintendent
13: the assistant headquarter
14: ọ̀rẹ́
13: àwọn alónìká kéde ẹ̀ ẹni ọdún bá jọba kó máa yọ
14: ọdún ọba di méjì tá a máa ń ṣe lọ́dọọdún mà ti tútó
13: ọba di méjì ní kò so
14: ìrèlé yá
13: ká lọ sọdún ọba di méjì
7: eré aya ojú atabara aya ẹ̀hẹ́ ọba di méjì wo máa káàbọ̀ olúwa mi ó máa pẹ́ o tètè o
13: bóyá lóde ìrèlé lọ́jọ́ kẹtàdínlógún
14: on the 17th of May
13: 2026
14: lẹ́nu gbọ́ lẹ́mọdọ́rọ̀ lóde ìrèlé
13: gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ibẹ̀ láti máa ṣọdún ọba di méjì lọ́dọọdún
14: láti àárọ̀ títí mójú gbèrè
13: ni jíjẹ mímu yóò ti máa lọ
14: ṣe mọ̀ pé nípele nípele lọ́dún ọba di méjì
13: tó bá wá di ọjọ́ kejì ní gbígba orí ẹran
14: èyí ń lọ́wọ́ ìrọ̀lẹ́
13: tó bá wá di ọjọ́ tíìsì
14: léegun máa jó láti àárọ̀ títí dàárọ̀ ọjọ́ kejì
13: ọdún tó lárinrin
14: ọdún táwọn àgẹ́ ti ń tọwọ́ àlàbòsùn
13: ọdún tẹ́ni tí òrìṣẹ́ ti ń gba àdúrà
14: tó sì ríṣẹ́ ṣe
13: a tún pe kinní kan ní ùgá
14: tí onípòjìpò ti ń tọrọ lọ́dọ̀ ọlọ́run
13: ṣe mọ̀ pé di ọjọ́ méje là á fi sọdún ọba di méjì ní kò so
14: lẹ́yìn èyí ni pípé àwọn ẹ̀bùn fún àwọn ènìyàn
13: a máa ma gbàgbé ọdún ọba di méjì tọdún yìí o
14: máa bẹ̀rẹ̀ ní on the 17 yẹn sunday
13: ọjọ́ sunday gẹ́gẹ́ ń máa bẹ̀rẹ̀ ní
14: ọba di méjì ní kò so
13: kékunlé gbọ́ ìfọ̀hún àtòkò
14: ọtọdún yìí á yàn bàjẹ́ di
13: ẹ̀mẹ́rin
15: díẹ̀ madame deborah àjàkẹ́ alẹ́ ni aṣojú wọn mẹ́ ti jáde láyé nílùú ọ̀wọ̀ lẹ́yìn ọgọ́rùn-ún ọdún lé méjì 102 years bí ètò ìsìnkú ti ṣe lọ rèé o.
16: orí di mi gbẹ́yẹ mi ká sí o.
17: ọba kó ajé o. ọba kó ajé o. ọmọ ọmọ nàìjíríà
15: sọ. Tuesday ọjọ́ 19 oṣù karùn-ún ọdún 2026 níjọ́ àjàbúrẹ́ ipò ìlú ọ̀wọ̀ Wednesday 20 oṣù karùn-ún ọdún yìí ní service of sun ní ilé wọn number 53 Ajaka street ìdojúkọ Imade college bẹ̀rẹ̀ láàgó mẹ́rin ìrọ̀lẹ́ Thursday ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2026 aago mẹ́wàá àárọ̀ ni wọn yóò lọ gbé ara mọ̀mọ́ láti federal medical center ọ̀wọ̀ wá sí ilé wọn aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ni wake up yóò wáyé lójúlé ìkan náà Friday ọjọ́ 22 oṣù karùn-ún ní ìsìn kẹ́yìn fún màmá onínú oore ní methodist church pàjù ìró
13: ìlú ọ̀wọ̀
15: bẹ̀rẹ̀ láàgó mẹ́wàá òwúrọ̀
13: yóò kú bá ti wọ káà ilẹ̀
15: sùn ìtọ́jú àlejò
13: àtijọ́ ọlọ́mọ
15: ó di pápá ìṣeré Imade college
13: iyèmí Deborah Àjàkẹ́
15: ọmọ aláyàró
13: ọmọ mohun radio
15: ọmọ mohun dẹ́kan ayà rẹ̀ jẹ́
13: ègéwọ́n ègéde kúkú wọlé ìyẹrẹ wà
15: ọmọ alọ́ọ̀bà lùsò
13: ọmọ àjọba ojú
15: ọmọ adìbẹ̀wọ̀ jàkí tó kọ́
13: sunre o
15: gbogbo ọmọ àtàwọn ọmọ ọmọ
13: lólùkéde.
18: Màmá wa olórí Felicia Ìdùwọ́ Adékànbí ni Àlàbí. Ó mà ti re bí àgbà ń re o nígbà tó pé 100 years. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé lẹ́yìn glorious estate of

0: Admission, admission, admission. Peter Royal College of Health Sciences and Technology, Oke Royal Estate, Admission, Career Koko, Ondo State, Nigeria. Invite suitably qualified. Peter Royal College of Health Sciences and Technology, Oke Royal Estate, Ilepaodo Road, Adagodo Beachhead, Career Koko, Ondo State, Nigeria. Invite suitably qualified candidates for admission into 2026-2027 academic session, leading to the award of diploma in the following courses: caregivers, community health extension workers, medical laboratory technician, pharmacy technician, health information management, and other courses. Application forms with course details can be obtained through our admission portal www.brochess.com.ng or visit the college at number 6 Oke Royal Estate, Adagodo Bridgehead, Ilepaodo Road, Ikariakoko, Ondo State, Nigeria. Please note that the matriculation ceremony for 2025-2026 academic session comes up on Saturday, 16th of May 2026 at 10 a.m. at the college campus. For further inquiries, call 091-304-66681. Peter Royal College of Health Sciences and Technology. Training today, caring for tomorrow. Management. Announcer.
1: Ekojumo.
2: Eku le laro yi o se dada leji o
1: ni gbogbo bi te tin lanfani ati ma gbo wa loro ilatin ki pe oju re mo yin o
2: e mo ko ojumo loni o
1: adupe lowo olorun to mu ara latana to tun ma pada loni nu anu olorun iyanu
2: o se o baba
1: be ni o wa se dupe nitori wi pe gbogbo eyan lati leyin wa lori eto yi owo yin pata la mo riri yin o
2: se o
1: nitori pe ba tin lo ta n pada bi e ba suwa wa ti e ba se be ke fun wa lori yin a ni gbogbo o ti di suyan tori se nigba mi ti asitani to ba fe bi nkan ruyan loju do kan fi emi sisi yo fi sinu nani kini sunu jare alo sunu jare alo se mo wa dupe amoriri yin o ati moriri olorun tori pe olorun lo nduro ti wa be ni adupe o ora loro tun ni atun ti de gege bi ise wa ti ko awon iwe iroyin ti o tun jade loni ati ru won wa emi pe lori eto ise wa ni ka ma mu awon koko to ba so na awon iwe iroyin ojojumo wa titi gbo yin pelu awon iwe iroyin to tin be waju wa bi balaaro yi ka ya titi ku gbe sise on tori pe aro n loja ide egbe
2: be ni ka ya se ni papa
1: o ba tin dowo san ina kuna na omo na
2: be ni o en to ba ko na yen lo ma kogo to da jule lori leyin yen
1: a ma won mo de kuni
2: yo mo jawale ni
1: jawale ni o da ka to ri pe a ba lowo na jare je sare da to mi lori keji lawo na
2: a da to mi
3: Lilai, Waina, Rojiuna, Relativa Lua, Dorena, Lauda, C, Ini, Dile, Akitomide, Luke, Buffin, Pupunio, Sibia, Jacoba, Scuba, Power, Uluia, Dauda, Alani, Akitomide, Akokunti, Luke, Dato Jacque, Allah, you don't make it loud on 73 years, Lulia, and Robo, your Waye, your telegate, your current, the logo Shukan, or 2026. I go Mewa, Siago Majila, Sunberry, I shall need you at 20 years. Your Waye, Straight Edge Hotel, Sundo, if a road, or don't tell it. Iyawo pelu awon omo ati ebi tele de won alani o araka o ma rinu pe fun elemo osuruki o ma ru logun bi efi masimi lokan aya ala olomo wakogun o ma yanda o ma gbo erede o ma eni ti lede o ma wakogun opa oran mi le ri sara igbo rija igbo arija ero mo pa ni kogun omo okuta pete orota olamoye lo le rede omo odo ti o de ni lese tun ni laso ro to bi yara re apon seleru apadasu si oju asan ede mo ke gba awon oju asan ede mo ke gba ipin ogede igbo ede abo mo dara dara le ri sa Akitomide o digba gbogbo awon mo kede loruko gbogbo ebi
4: nigba ti baba ku gbogbo ilu mi titi
5: baba FA4
6: we ku o
5: inagije oruko
6: tagbaye mo baba wa olagoke josaya kimbu
5: omo ni sere ojumo lode rere si re o ana baba kiwumi ni adugbo gboroye lode rere oko yemi ajeroneke lolu odun mokanle laadorun 91 years koto badagbaye yi ti thursday ojo kanila osu kanu 2026 yi ara baba FA4 akibu ama kuro ni general hospital ode rere lo sile re ni adugbo mo bayode lode rere ni ibe la so nigbagbo ti ma bere ndede agomeni ojoro ile baba FA4 akimbuwa ni mo bayode se ode rere ni iseye
6: ayẹyẹ ìkẹyìn ti máa wáyé o bẹ̀ndẹ́dì aago mẹ́jọ àárọ̀ ni yìí ní Friday ọjọ́ kẹẹ̀dógún oṣù tá a wà yìí ètè tí ara bàbá bá ti wọká ilẹ̀ ìsìn jáde òkú bá máa gbéra sọ ní apostolic church ìrẹ̀lẹ̀ district center laago mẹ́wàá àárọ̀ ọgbà methodist school dé rẹ̀lẹ̀ lójúkọ́ ìgbàlejò lọ́jọ́ ńlá yìí o ara àwọn ọmọ bàbá ni veronica ayadeyeye ẹ̀dà adébànjí akínbùwà presiding elder olavus akínbùwà ẹ̀dà niola akínbùwà àti ọ̀gbẹ́ni ẹ̀yìn mísàn akínbùwà baba ẹ̀fẹ̀fọ̀ akínbùwà o ọmọ nìṣẹ́rí ojúmọ̀ ògbẹ́nẹ́kọ ògbẹ́rẹ̀ títí tó kò ṣe sún ẹ́ ẹ̀mọ̀ràn yóò dùn gbẹ́kẹ̀ bàbá ọmọ dògè mú ẹ o àpapọ̀ àwọn ọmọ ló ní a máa kéde o.
7: Ìmọ̀kùdédé wòye o. Ìgbìmọ̀ àwọn ètò ìtẹ̀síwájú ní àkókò South West and South East. Èló ń kíwa nípa bí a ṣe fìmọ̀ ṣọ̀kan. Láti yan Ọ̀nàrẹ́bù Dr. Olúṣẹ́gun Victor Àtẹ́gbọ́lé. Gẹ́gẹ́ bíi consensus candidate. Ẹ̀yin náà ẹ wò ó. Gómìnà ìpínlẹ̀ Ondo darí consensus náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Pẹ̀lú àkójọpọ̀ àwọn stakeholders lẹ́gbẹ́ APC. Níkẹyìn tí gbogbo wọn sì gbà pé Àtẹ́gbọ́lé ló kàn. Kódà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó jáde láti àkókò South East ti jọwọ́lẹ̀ fún Àtẹ́gbọ́lé Bọ́ba Gúnwà. Láwọn bí ọ̀túnba Gbẹ̀ngà ẹlẹ́wọ̀ ètò Ọ̀làyẹ̀ká Dáúdù àti Ṣẹ́gun Adúrógboyè. Ó ní ọgbọ́n ìmọ̀ àti òye àti agbára láti ṣiṣẹ́ yìí. Olúwa ọba jogún ẹ̀ fún Àtẹ́gbọ́lé ká má tanra wa sá. Tó ẹ má jẹ́ kí fọ́nù àkọ́kọ́ ń fi bùgá fún yín. Ṣé wọ́n máa fẹ́ nìkan àbí wọ́n ti fún ẹnìkan ní automatic ticket láti Abuja rárá o. Kò sí yẹn nínú constitution. Ẹni tí ò bá faramọ́ consensus yìí kó máa bọ̀ fún direct primary. President wa gómìnà wa àtàwọn leaders wa ti jọ̀wọ́ wa lẹ̀ láti ṣe bó ṣe tọ́ torí pinire láàrin la máa ń lò ní àkókò South West and South East. Lórí ọ̀rọ̀ House of Reps. Ìwọ ọmọlúàbí kéèyàn ó lawọ́ kó wà generous and accommodating láì máa sápamọ́ fara ilé. Ìyẹn gan ni Àtẹ́gbọ́lé Bọ́ba Gúnwà fi ń wu gbogbo ènìyàn. Tó àwọn ìgbìmọ̀ yìí wá ní ká dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin stakeholders ká sì máa kí Àtẹ́gbọ́lé káàbọ̀.
8: Ẹni ọdún bá jọba kó máa yọ.
9: Ọdún ọba di méjì tá a máa ń ṣe lọ́dọọdún mà ti tútò.
8: Ọba di méjì ní kò so.
9: Ìrèlé yá.
8: Ká lọ sọdún ọba di méjì.
10: Eré aya ojú, àtàbàrà aya ẹ̀hìn. Ọba di méjì wo máa káàbọ̀ olúwa mi. Ó máa pẹ́ o tètè o.
8: Bóyá lóde ìrèlè lọ́jọ́ kẹtàdínlógún.
9: On the 17th of May.
8: 2026.
9: Lẹ́nu gbo lẹ́mọdọ́rọ̀ lóde ìrèlè.
8: Gẹ́gẹ́ bẹ ṣe mọ̀ pé ibẹ̀ láti máa sọdún ọba di méjì lọ́dọọdún.
9: Láti àárọ̀ títí mójú gbèrè.
8: Ní jíjẹ mímu yóò ti máa lọ.
9: Ṣé mọ̀ pé nípele nípele lọ́dún ọba di méjì.
8: Tó bá wá di ọjọ́ kejì ní gbígba orí ẹran.
9: Èyí ń lọ́wọ́ ìrọ̀lẹ́.
8: Tó bá wá di ọjọ́ tíìsì.
9: Légún máa jó láti àárọ̀ títí dàárọ̀ ọjọ́ kejì.
8: Ọdún tó lárinrin.
9: Ọdún táwọn àgẹ́ ti ń tọwọ́ àlàbòsùn.
8: Ọdún tẹni tí òrìṣẹ́ ti ń gba àdúrà.
9: Ó sì ríṣẹ́ ṣe.
8: A tún pe kinní kan ní ùgá.
9: Tí onípòjìpò ti ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run.
8: Ṣé mọ̀ pé di ọjọ́ méje là á fi sọdún ọba di méjì ní kò so.
9: Lẹ́yìn èyí ni pípé àwọn ẹ̀bùn fún àwọn ènìyàn.
8: A máa ma gbàgbé ọdún ọba di méjì tọdún yìí o.
9: Máa bẹ̀rẹ̀ ní on the 17 yẹn Sunday.
8: Ọjọ́ Sunday gẹ́gẹ́ ń máa bẹ̀rẹ̀
9: ní. Ọba di méjì ní kò so.
8: Kékunlé gbọ́ yìí fọ́nà tó kó.
9: Ọtọdún yìí á yàn bàjẹ́ jì.
8: Ẹ mẹ́ retí ẹ o.
7: Win some bridles and blings. Enike ma bere bo. Mo ti ku nkan tatawolu. Gbogbo onigbeyawo atalayeye to nfe special attire. Bẹ́yìn to nfe simple and captivating dresses. Let's go to Win some bridles at Win some Plaza. Number 70 B. Obadeshida Road, Akure, Ondo State. Ile-iṣẹ́ yìí ló ń win láti Nàìjíríà títí dókè òkun ni wọ́n ṣe ń pè wọ́n ní Win some. Our services include bridles, ready to wear, stone ball, and also the laser cut and fiber laser services. Níbi táwọn competent, efficient and professionally oriented staff ti ń fi sophisticated industrial machine dábìrà. Ayé ti kọjá à ń gbé gíláàsì sójú láti bọ̀ wúsá bẹ́rẹ̀. Irinṣẹ́ balẹ̀ látòkè òkun sí Bẹ̀gìjà. Ọ̀tọ̀ ló ń gé tó ń kó tó ń ra tó ń wọ́n tó ń lọ tó ń tò tó ń nà tó ń design tó ń engrave tó ń e. Ẹ wò ó. Ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù. Bó ṣe lace, bó ṣàǹkàrà, bó ṣe stuff àtàwọn latest aṣọ lẹ̀ ń fẹ́. Just come for any style, any stuff, any manner, any mode that will give you a distinctive appearance. Telephone 080-609-104-18. Wisdom Bridles and Blings. Let's go.
11: Àwọn mi rọ̀dẹ̀ òde ire.
12: Mo rìn kiri títí mo dọ́dọ̀ àgbà ìṣègùn.
13: Gómẹ̀wé mẹ́gbò tí ń sá ti ń jẹ́ Àìchìf Tayé Àgbájé Ọ̀dọ́lọ́fẹ́ ọ̀f.
14: Ará rọ̀ mí ọmọládàn.
15: Àgbà wo bí ọba ilẹ̀ ibòmí.
16: Ó gbóná bí ẹlẹ́gun ṣọ̀pọ̀nà ṣọ̀pọ̀nà ògbóná ẹlẹ́gun ẹ̀ ló gbóná.
17: Ọkùnrin dandan tí ń fewé àtegbò.
18: Túni sílẹ̀ kúrò nínú èyíkéyìí ìṣòro.
19: Táyé fi kanni tàbí àfọwọ́fà.
20: Ẹni fẹ́ gbọ́mọjọ tí ò fẹ́ fọwọ́ sùn ògiri gbígbẹ mọ́.
21: Iṣẹ́ tó dojúrú táyé tọwọ́ bọ̀.
22: Ẹni wọkọ̀ wáyà.
23: Bí wọ́n ṣe pọ̀ tó yìí, àgbéjùsílẹ̀ ní ti gé léèrà náà ń fi ọ́ ṣe.
24: Yóò dọ́pin
25: àgàgà ẹni táyé data mi ṣe ni ẹrú tí ṣe gángangan
26: ìbá ṣe ẹni mu tí ò yẹ kó mu
27: tàbó jẹun lójú oorun
28: tó di ìṣòro sí lára lójú ayé.
29: Agbára Ọlọ́run nípasẹ̀
30: High Chief Ọ̀dọ́lọ́fín ká
31: torí àdìtúntirú àdìtúntiyọ̀.
32: Bá
0: wọn bá di lọjà wọn tu nílẹ ni ẹ máa kó wọn bọ lọdọ Aishift Aye Agbaje olórí awo àti ọdọlọfin ìlú Ararọmi ọmọládàn ní Asa Street ẹgbẹ ìlú Ìjàrẹ wọlé lẹgbẹ ilé epo jẹgun ẹgbà pé agbára ń bẹ ìmọ̀ ń wà ẹ pè wọn sórí 0813-030-2186.
1: Ilẹ̀ bá ti ṣú, dandan ni káre o. Àjọ láyé ni ọrùn nílé wa.
2: Ojúlówó ọmọ ìkàlẹ̀ àkọ́kọ́ tó ṣàkóso Adéyẹmí College of Education tó ti wádìí Adéyẹmí Federal University of Education nílùú Òǹdó ní gègé àlà ni ọ̀mọ̀wé Rúbẹ́ẹ̀nì Adépọ̀jù Adéboyè jẹ́ ni. Ọ̀pọ̀ ọ̀dọ́ ọmọ ilẹ̀ ìkàlẹ̀ ló di ẹni ríṣẹ́ ọba ṣe lásìkò ọ̀mọ̀wé tí Adéboyè jẹ́ jẹ́ alákòóso. Gbogbo ìgbà ló ń fún rere rẹ̀ wípé ẹ̀yin ìkàlẹ̀ ẹ rántí pé orí ọjà ni ìgbèsí jẹ́.
3: Ẹ máa wo tiwa mépì po.
2: Ìyẹn lẹ́yìn ọgọ́rin ọdún nílẹ̀ alayé.
3: Ayẹyẹ ìsìnkú.
2: Ọ̀mọ̀wé Adéboyè jẹ́ bẹ̀rẹ̀ ní Thursday. Ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún 2026 ta wà yìí o. Pẹ̀lú gbígbé ara wọn kúrò ní St. Peter's Great Mortuary ní
3: Òkìtì Pupa.
2: Lọ sí ilé rẹ̀ ní òde ìgbèsìn.
3: Ibẹ̀ làìsùn nígbàgbọ́ ti máa wáyé.
2: Àgbo mẹ́sàn-án àárọ̀ kùtù àì.
3: Fúrádìí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù yìí.
2: Òun ni ara ọ̀mọ̀wé Adéboyè jẹ́.
3: Máa wọ kálẹ̀
2: àkàṣe èsì pàtàkì fún olóògbé yìí.
3: Lọ́ máa bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀
2: ní St. Benedict Catholic Church
3: ìgbèsìn.
2: Ọgbà Kali School
3: òde ìgbèsìn.
2: Ní ojúkọ́ ìgbàlejò
3: ọ̀pọ̀ ọmọ
2: àti ọmọ ọmọ
3: ló gbẹ̀yìn ọ̀mọ̀wé Adéboyè jẹ́ o.
2: Ọmọ lọ́tọ̀ àwùjí o.
3: Nígbẹ̀ hàn lípẹ̀ pé olú.
2: Lórí o.
3: Ọ̀gbẹ́ni Adéọlá Tèmi tó pẹ́ Adéboyè jẹ́.
2: Olùkéde lorúkọ ẹbí.
4: Dádì Junior jọ ọ jẹ́ ń sùn. Má jí mi kalẹ̀, gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
5: Mọ́mì Junior, má yẹ̀yẹ́ mi. Mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
4: Fimile jare.
22: Digo tap apa kapsu lo tun se gori.
4: Yeah, ma pa mi jare je nse ya awon omo mi.
5: Nbo lo nsa lo.
4: Rona Daddy Junior ogbon wo lo da.
5: Emi na ko. Isowo Digo tap apa kapsu ni. Ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode fun awon okunrin. Ajabi dani.
4: Eh.
5: Be ni ore mi alowo le lo fun mi. O wulo fa awon okunrin to nrepete dowo le bi ewe okede ta fi na pa loju ise. Ewo ni ko njo wa nle lati je kokunrin o ma woke. Finu ka bi o se Okele kai Digo Kababa Capsule iru kan so won lawujo okuta ile ise Ayo Aba Health Limited lo popo fa won okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 0803 860 6858 lekan si 0803 860 6858.
24: Iyọ ọmọdé iwájú wẹ̀ yàwó akọ̀ rẹ̀ yóò já.
27: Ikú ti mú màmá.
24: Beatrice
27: Adébámóyè.
24: Àpé
27: Àràlédọ̀
24: wọ̀.
27: Ọjọ́ ti bó jọ́.
24: Ó tún ti bó tún.
27: Gbèmí ń wúlé.
24: Jọ̀dálú fẹ́ fi ọwọ́ mi yókè tòrororororo.
27: Mo gbèsè tí.
24: Kì í jẹ́ ìsún tukàn o.
27: Ìyá
24: iye mi.
27: Àpé
24: ó ti bẹ́ẹ̀.
27: Ó ti bọ́wọ́ tuntun láàyè.
24: Mo fi dọ́gbọ́n máa di sọ o.
27: Mo wáyé dọ́ máa kùnà.
24: Àmà
27: àgbà ó tọrọ.
24: Kílẹ̀ tí mọ́jọ́ kẹtàlá.
27: Oṣù kẹrù ọdún yóò ra yìí.
24: Ojú
27: àjàbú màmá.
24: Ọ̀rọ̀ gédé o.
27: Ìyá
24: kí máa yá díjẹ́ o tó gùn.
27: Oṣù yóò ra yìí.
24: Ọgbà ẹ̀sìn St. Louis Hospital yìí ń ọgbà ìyá pé màmá gẹ̀gẹ̀.
27: Ọgbẹ́ káwánú ilé ẹ̀ta.
24: Behind
27: Epef Oil and Gas.
24: Ìṣèlú ọ̀rọ̀ máa dẹ̀ o.
27: Kí máa da aago mẹ́rin alẹ́.
24: Ọ̀chà ẹ̀sùn onígbàgbọ́ ń yín màmá.
27: Kí máa yá dọ́jọ́ Sátidé.
24: Ọgbẹ́ màmá gẹ̀gẹ̀.
27: Ọgbẹ́ káyẹ̀.
24: Christ Renewal Church.
27: Behind
24: New Church Grammar School.
27: Ọ̀rọ̀
24: ọmọ àgbàdo àti màmá tá
27: a yàsọ́lẹ̀ ẹ̀gbọ́.
24: Káre òye mi.
27: Ọmọ alúgbọ́rọ̀kọ Nasa.
24: Yẹ́rú máa gbọdọ̀ yù.
27: Ọ̀tún abẹ́rẹ́ orí òsè àbínú ju agada.
24: Ojú òkèjọ jáde mi rí rẹ o màmá.
27: Ojú mo gbẹ̀yìn yé mi.
24: Inú St. Andrew's Hall.
27: Inú ọ̀rọ̀ mọ́dẹ̀.
24: Ẹ náà fọ́dún kárẹ̀dì kà á mú lọ.
27: Àpẹ́fà táyì.
24: Ọ̀làwọ̀yìn.
27: Aláṣẹ
24: First Vicar.
27: And
24: Epef
27: Oil

0: Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Ondo lánàá ọjọ́rùú náà ti sọ wípé àwọn ti fi kélé òfin gbé àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn 24 lásìkò ìgbà tí wọ́n ń ṣe ayẹyẹ ìgbaniwọ ẹgbẹ́ ọ̀hún ní ìlú ilẹ̀ olùjì tó jẹ́ oríta pé ìjọba ìbílẹ̀ ilẹ̀ olùjì òkè gbó nípínlẹ̀ Ondo. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jimoh ń ló kan ọ̀rẹ́ kẹ́kẹ́ nú àtẹ̀jáde tó ta àrísítà lánàá ọjọ́rùú ọ̀hún gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé ní àwọn afurasí náà léyìí tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ayé ni wọ́n fi kélé òfin gbé ní ọjọ́ Àìkú lásìkò ìgbà tí wọ́n ń ṣe ìgbà ọmọ ẹgbẹ́ tuntun wọ ẹgbẹ́ ọ̀hún. Gẹ́gẹ́ bí Jimoh ṣe àlàyé, ó ní iṣẹ́ àkànṣe tí àwọn ọlọ́pàá náà tí wọ́n ṣe ló wáyé láti ọwọ́ àwọn ọlọ́pàá tí ó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa gbígbógun ti ọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ òkùnkùn nílùú Àkúrẹ́ látàrí ìròyìn tó gíríkì àti ìfìmúfilẹ̀ léyìí tí wọ́n rí gbámú. Gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé ìgbésẹ̀ lórí ìròyìn ọ̀hún, àjọ ọlọ́pàá tí ó jẹ́ pé wọ́n ṣàlẹ́sà lórí ọ̀rọ̀ gbígbógun ti ọmọ ẹgbẹ́ òkùnkùn nílùú Àkúrẹ́ iná kùgìrì sí ìgbésẹ̀ ọ̀hún lọ́jọ́ Àìkú ọjọ́ 10 oṣù 5 ọdún tí a wà yìí léyìí tó ṣokùnfà bọ́n ṣe ṣe àṣeyọrí ní fífi tako òfin gbé àwọn 24 ọ̀hún. Ó wá ṣe àlàyé pé ìwádìí tí wọ́n ṣe ṣáájú ló fi hàn gbangba pé àwọn ọmọ afurasí ọ̀hún ni wọ́n kóra wọn jọ ní àwọn apá ibìkan ní ìpínlẹ̀ Ondo léyìí tó sì jẹ́ wípé ohun tí wọ́n ṣe ni ìgbaniwọ ẹgbẹ́ tuntun sí ẹgbẹ́ òkùnkùn náà àti ìpàdé ìdákọ́ńkọ́ léyìí tí wọ́n ló wáyé nínú igbó kan ní ìlú ilẹ̀ olùjì. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún wá kan kẹ̀kẹ́ wípé àkànṣe iṣẹ́ tí àwọn ọlọ́pàá ṣe náà ló jẹ́ pé wọ́n ṣe pẹ̀lú akọ́ṣẹ́mọṣẹ́ tí ó sì sí ìṣẹ̀lẹ̀ kan léyìí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀. Ó ní àwọn wọ̀nyí ni wọ́n ṣe iṣẹ́ ọ̀hún gẹ́gẹ́ bí àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn náà ti dúnkùkù lajà mọ́ àlàáfíà àárín ìlú àti ọ̀rọ̀ ààbò ní ìpínlẹ̀ Ondo. Ó ní àwọn tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn afurasí ọ̀hún dórí àwọn fìlà méjì léyìí tí wọ́n kọ ẹgbẹ́ òkùnkùn ayé sí tí wọ́n sì ya àwòrán wọn sí àti àwọn lúbúlúbú kan léyìí tí wọ́n rí tó tí wọ́n fura sí gẹ́gẹ́ bí egbògi olóró igbó pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ léyìí tí yóò ṣe bẹ́ẹ̀ ṣe ìrànlọ́wọ́ fún wọn nípa ìwádìí tí wọ́n ń ṣẹlẹ̀ lọ́wọ́. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Adébọ̀wálé Làwá olólùlọ agogo ìkìlọ̀ fún àwọn oníwà ọ̀daràn ipe kíkálukú wọn ó jáwọ́ kúrò ńbẹ àti gbogbo àwọn tó lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ẹgbẹ́ òkùnkùn wípé kí wọ́n yàtẹ̀ sí yàgò kúrò ńbẹ ní kíákíá kó tó di wípé iyọ̀ ó kàn sí èkùlú lára. Ẹ wo ẹ lọ kàyúkù nínú ìwé ìròyìn Punch àtọ̀pẹ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé
0: bí ọdún
1: ṣe rí iléeṣẹ́ NNPCL 75% ni wọ́n mọ̀ ní o nínú iléeṣẹ́ Dangote léyìí tó ń pọ epo ní orílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n ṣá o ni ẹni tí í ṣe aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Dangote náà ìyẹn Alhaji Aliko Dangote ló ti sọ báyìí tó sọ pé ẹ wo ṣe rí iléeṣẹ́ NNPCL yìí wọ́n gbìyànjú láti pé kí wọ́n lè ṣe àlékún ìpín wọn nínú iléeṣẹ́ náà ṣùgbọ́n ṣá o ń sọ pé ìyẹn ò ṣeé ṣe o. Dangote tó sọ̀rọ̀ yìí fún ọ̀gá iléeṣẹ́ kan Norwegian Sovereign Wealth Fund Nicholas Tangem ló sọ oníṣẹ́ rí ó ní ní nǹkan bíi ọdún bíi mélòó kan sẹ́yìn báyìí pàápàá jùlọ ní nǹkan bíi ọdún 2021 ní iléeṣẹ́ NNPCL ló sọ pé tọ́ nǹkan tí àwọn lágbára lọ́wọ́ ta wà yìí ní 75% ṣùgbọ́n ṣá tó bá tún yá o wọn yóò gbìyànjú láti pé kí wọ́n ṣe ìyókù ìyẹn 12.85%. ó ní ṣùgbọ́n nígbà tó fi máa di oṣù kẹfà lọ́dún 2024 ní iléeṣẹ́ ọ̀hún ni wọ́n sọ pé àwọn ò tiẹ̀ nífẹ̀ẹ́ sí mọ́. ó ní ní báyìí tó jẹ́ pé ogun orílẹ̀-èdè Israel àti Iran kò jẹ́ kí wọ́n rí mú mi tó sì jẹ́ pé gbogbo ọ̀nà ni wọ́n gbà láti pé kí wọ́n lè tẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn. ó ní iléeṣẹ́ NNPCL náà ó mọ̀ wípé àwọn sáà ń gbìyànjú takuntakun láti pé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa rí epo lò. ó ní kódà iye owó tó ń wọlé gan tún ti wá ju ti tẹ́lẹ̀ lọ ìgbà yí gan ni iléeṣẹ́ NNPCL ni wọ́n ṣẹ̀ ń wá ò tí wọ́n sọ pé ó dáa àwọn ṣe tán báyìí láti pé kí wọ́n ṣẹ̀ wá ṣe àlékún iye gan tí ó jẹ́ ìpín wọn nínú iléeṣẹ́ náà. ó ní ṣùgbọ́n òun sọ pé rárá o ẹyẹ tó ti fò lọ ni wọ́n ṣẹ̀ ń ju òkò sí. ẹ wo ẹ kọjá lọ o sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: Abari Ice Chief, Abata Yodela, Eana Koko, Melo, Rokutu. tu o abare omo tayo tena ameri
3: abare ataba abare
2: oloye
3: joshua
2: omo tayo
3: fato yibo
2: ikede romo si
3: tati tati
2: ni tati le osolo
3: makure
2: ejo ka etadilogu
3: osu kokola
2: odun kokoja
3: abare
2: aye ire
3: eyin gba ko ti lo
2: 95
3: odun laye
2: ejo kokodilogu
3: osu keru odun e
2: ni kati agboku
3: ologbe
2: ni bi igboku pamo si
3: asule
2: lojule tati tati close
3: osolo makure
2: ago meso
3: oro
2: ago mero
3: erole
2: aye ye etose
3: ori olegbagba
2: aye lule re
3: lojule kon
2: ejo ji mo re
3: eto.

0: Shapolo.
1: Dr. Wenga, pẹ̀lú Jason, Idongogo.
2: Káyọ̀dé, iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo lánàá ọjọ́rùú náà sọ pé wọ́n ti kó bitibiti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá lọ sí Àkótógbò ní ìlú tó wà níjọba ìbílẹ̀ Ìrèlè ní ìpínlẹ̀ Ondo látàrí bí wọ́n ṣe rí òkú méjì tó jẹ́ àwọn olùgbé agbègbè ọ̀hún nínú igbó. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, àwọn tó jẹ́ aláìsí ọ̀hún náà porúkọ wọn ní Lóyinmi Bọ̀dé àti Andrew Friday, léyìí tí wọ́n ní wọ́n rí ní oríkò ọ̀tọ̀ọ̀tọ̀ ní agbègbè ìlú ọ̀hún ní ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ láàrin oṣù kan péré sí àkókò yìí. Gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ọ̀hún ni ló ti mú kí ìlú náà wà nínú inúfu, àyàfo àti ìbẹ̀rùbojo, léyìí tí àwọn olùgbé ibẹ̀ tí wọ́n sì ń pè wípé kí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ti ya dá sí ọ̀rọ̀ ọ̀hún, tí wọ́n sì ké sí ìjọba ìpínlẹ̀ Ondo wípé kí wọ́n dákun láàbọ̀ bá wọn lọ́wọ́ sí ọ̀rọ̀ ṣíṣe ikú pani ọ̀hún o. Nígbà tí wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jimoh òun ló sọ pé iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ni wọ́n ti gbọ́ gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ náà, tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ akọ láti dá àlàáfíà padà sí agbègbè ọ̀hún àti wípé kí ọkàn wọn kó balẹ̀ balẹ̀ ńbẹ. Nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún jẹ́ pé taratara àti gbogbo ara náà fi gbọ́ ìgbésẹ̀ àti ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ náà, tó sì jẹ́ wípé wọ́n dúró dédé pẹ̀lú àlàkalẹ̀ òfin orílẹ̀-èdè àti òfin tó gbé ọlọ́pàá dúró láti dáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn èèyàn àti gbogbo àwọn tí ó bá fara mọ́ òfin léyìí tí wọn ò tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin ní ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé wá fi kún wípé ọ̀rọ̀ nípa ètò ààbò tó múnámúná ni wọ́n ti ṣe lọ́jọ́ báyìí láàrin Àkótógbò ọ̀hún àti àwọn ìlú tó jẹ́ alámúlégbè rẹ̀, láti rí i dájú wípé kò sí pé ẹnìkan tẹ òfin lójúmọ́lẹ̀ tàbí ń fi òfin sí ọwọ́ ara rẹ̀ ní fèsì. Wọ́n ní ètò ààbò tí ó ṣe bẹ́ẹ̀ tó múnádóko ni ó ti wà bí ẹwà ọ̀ṣọ̀ṣọ̀ ní Àkótógbò báyìí o, àti gbogbo àwọn ìlú tí ó ṣe bẹ́ẹ̀ tí ó súnmọ́ láti má jẹ́ kí ọ̀rọ̀ náà kó di tọ́rọ́ fún kalẹ̀, tí wọ́n sì rí i dájú pé àlàáfíà lórí gbogbo àwọn aráàlú ni ó ṣe pàtàkì tó jẹ́ ọlọ́pàá lógún. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá wa sọ ọ̀rọ̀ náà, ó ní gbogbo ipá àti agbára ni wọ́n sábà yìí láti rí dájú pé wọ́n dá wọn mọ̀, wọ́n sì fi kélé òfin gbé wọn, àti wípé wọ́n kó wọn lọ sí ilé ẹjọ́ gbogbo àwọn tí ó wà nídìí ikú òjijì léyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó pa àwọn wọ̀nyí. Ẹ lọ kà yókù nú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
3: Káyọ̀dé,
2: bí ọdún
3: pẹ̀lú bẹ́tò ìdìbò ọdún 2027 bó ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀ báyìí, àwọn tí wọ́n wà ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin láti inú ẹgbẹ́ òṣèlú NDC ni wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ ni wọ́n lọ ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ òṣèlú náà o, pàápàá jùlọ lára àwọn tí ó ń bẹ níbi ìpàdé yìí tí wọ́n lọ ṣe náà, òun náà ni ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Anambra ìyẹn Peter Obi, tó fi mọ́ ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kano ìyẹn Rabiu Kwankwaso, tó fi mọ́ ẹni ga tí í ṣe aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú náà ìyẹn Sèré Ake Dixon. Nígbà tó ń sọ̀rọ̀ ńbẹ̀, ẹni ga tí ń ṣe olórí ọmọ ilé tó kéré jùlọ nílé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ìyẹn Victor Afam Ogene, ó ní àwọn wà ní o láti lè jẹ́ kí àwọn èèyàn ó mọ̀ pé lóòótọ́ àti lódodo ni àwọn farajì sí ìdàgbàsókè ẹgbẹ́ òṣèlú náà, àti pé kí wọ́n lè jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò gbòógì tí ń bẹ ní orílẹ̀-èdè yìí, tí wọn yóò sì rí pé wọ́n kó ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ní pápá mọ́ra láti lè ṣe àlàyé gbogbo bí wọ́n bá ṣe ṣe ìjọba wọn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣòfin ọ̀hún tó fi mọ́ George Osudunobi, Okejo Ona Akalusi, Lilian Orogbo, Atachief Shijioke Okereke, Peter Ozokwe, Murphy Omoruyi, Emeka Idu, Manushim Omosurike, Mokta Sakari àti Yusuf Dati, tó fi mọ́ Peter Anekwe àti Uzena Okonko, gbogbo wọn ni wọ́n péjú pèsè síbẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ ọ̀hún, Ọ̀gẹ̀nẹ́ jẹ́ kó yé wọn, oníṣẹ́ rí, ó ní gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà pátá ni àwọn wà ó láti pé kí wọ́n lè jẹ́ kí ọwọ́ wọn kó kúrò nínú àwo rẹ̀, kí ó sì jẹ́ pé ẹgbẹ́ òṣèlú NDC ni ó máa gba ìjọba nínú ètò ìdìbò yìí tó máa wáyé lọ́dún 2027. Ó ní gbogbo wọn ni wọ́n pawọ́pọ̀ dáadáa o láti rí i pé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó dúró wámúwámú, ó sì ṣe ọ̀kan. Ó ní torí náà àwọn ti dé o láti jẹ́ kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó mọ̀ wípé gbẹngbẹng báyìí ni àwọn farajì fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú ẹgbẹ́ òṣèlú NDC. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà lẹ́kùnrẹ́rẹ́.
0: gbogbo wa se mo ile ise je ko ye mi kale oluwa bread gege bi ile ise bread ti ko lelege
4: ati bi owo ke ile ise wa se de gbogbo ile kile
0: ati wa se te bayi o
4: lati le je ki bread wa ma to yin lowo ni gbogbo ibi te ba wa
0: idi ni yi ta fi pe gbogbo eni to ba mo ko wa daada
4: to si ni license
0: tabi to ti wa ko ti won fi nta bread ri
4: lati tete kan si ile ise je ko ye mi kale oluwa bread
0: gege ni anfani igbani sise wa fun gbogbo awon to ba ti ni riri
4: nipa ti ma tele oko to fi nta bread kakiri
0: ta mo si se shred
4: lati kan si ile ise wa bakan na
0: gbogbo eni kan ta ba se ayewo fun
4: ta si ri pe o pe gede la o gba sise loju ese
0: yala o je okunrin tabi obirin
4: be gege ni an wa awon alagbata tan ba fe ma ta bread to jade lati ile ise wa
0: tete kan si ile ise je ko ye mi kale oluwa bread o wa ni
4: onigari irese road
0: imoyinwa quarters
4: off mega school akure
0: tabi ka pe sori ero ibara ni soro yi
4: 07033712545
0: 07033712545
4: baba won raun kiri mo pe o sise o
0: atelewo eni ki tan ni je
4: ile ise je ko ye mi kale oluwa bread ti kore dale
0: iwo na wa ba won he
5: iku duro iku sheka o ti meni lo
6: ojo karojilogbon osu keji odun yi
5: iku wole to mu mama madam olajimoke victoria alade lo
6: ni filani
5: eyin odun mokandilogbon
6: 79 years to ni tumo nile aye
5: iku ose yi to
7: odi goshe mama oda
5: to suku mama yo ti lo ni o
6: friday ojo karunjilogun osu karun odun yi
5: friday 15th may 2026
6: license sin ale run ni gbagbo fun won ile won
5: legbe high court ara road ikole ekiti lagun mirin role
6: ile won ipo na ni sin dagbere yo ti waye
5: ni saturday 16th may 2026 lagun mewo wuro
6: ki teleyin to ku ba ti wo kale ni ayeye igbalejo ati jo enu mo sin
5: ni divand event palace
6: ijesaishu road ikole ekiti
5: mama olajimoke victoria alade
6: ni filani
5: lo to ni ku hindu wa gidigidi
6: amo igbagbo ta ni ni wi pe e o ku o esun ninu oluwa ni ta si
5: Tuba ma sun lokun aya olubala re
6: ti dojo ajide ta o pade ti ipin ya ko ni simo
5: Friday 15th May
6: ati Saturday 16th May 2026 ni siku won
5: Alade Segun to je retired civil servant
6: Olorun tun Folasade
5: Deputy Director Minister of Agriculture
6: ni won parapo

0: ṣe lójú iná lè wúra oorun àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemether àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.
1: Gbogbo ẹ̀yin èèyàn wa nínú ẹgbẹ́ òṣèlú APC, ọmọ yín Ayọ̀dèjì DF Olúlẹ̀yẹ Ògo Àkúrẹ́ ló ń kíyìn wípé ẹkú àdúró ti gómìnà Lucky Ayédàtiwa àti ààrẹ Bola Ahmed Tinubu fún àwọn iṣẹ́ ìdàgbàsókè ìlú tí wọ́n ń ṣe. Ṣé borí tó bá máa dáde inú agorodẹ ní tiwa, ọrùn tí ó bá lè jìgbà lẹ̀kẹ̀ inú agorodẹ náà ní tiwa, ìbàdí tí ó bá lu mọ́ṣáájì, aṣọ ọba tí ń taná yinrinyinrin inú agorodẹ náà ló ti ń wá. Àsìkò ti wá dé wàyí láti yẹni tó káàtọ̀ tí ó gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú APC létéńté bí Òṣùmarè gẹ́gẹ́ bí aṣojú wa nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin nílùú Àbújá fún ẹkùn ìdìbò Gúúsù àti Àríwá Àkúrẹ́ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Ayọ̀dèjì DF Olúlẹ̀yẹ Ògo Àkúrẹ́ ní ẹni tí awọ rẹ̀ kájú ìlú láti kórè wálé fún gbogbo wa. Ó gbọ́n bí ifá, ó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀. Ẹ̀yin olùdìbò nínú ẹgbẹ́ wa, ẹ gbà á, ẹ jẹ́ kí ikán wa parapọ̀ kó mọlé, kí ìrun wa parapọ̀ kó màgìyàn. Ká fún Ayọ̀dèjì DF Olúlẹ̀yẹ ní tíkẹ́ẹ̀tì nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú wa. Ẹ jẹ́ ká jùmọ̀ sínú fògo Àkúrẹ́ kó gbogbo lè di rọrùn.
2: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
3: Wọ́n ọ̀rẹ́ ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò. Gáàsì ní da wa náà ti fẹ́ jẹ tán. Gbogbo ẹlẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
2: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
3: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
2: CDCare, CDCARE, application àṣírí ọ̀la ni. Níbi tó ti rẹra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bá rà lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bá rà fódìdì oṣù 12 tàbí 40 ọ̀sẹ̀. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti rà wọ́n. Tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí.
4: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adilosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State. Ẹ lè pè wá sórí 0707484-3351.
2: Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
5: Make your life easier.
6: Ko to di wo yi ola.
7: Ola gaga.
6: Ko to di wo.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ó yá ẹsí pẹ́ẹ̀lì celery
1: SELARIE salary
0: bọ̀dá mi ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric
2: TURNERIC turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
1: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
3: ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí láǹfààní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́ ìyẹn ni pé information is power tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ èèyàn kàn máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ òjọ̀kan tí ń lọ káàkiri ni ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tún ti sún yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan wá ń sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kiní rà àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí ìwọ náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn iléeṣẹ́ kan wà tí ẹ ń pè ní CDCare kí ni wọ́n ń kí ẹ̀ fún gan kí ni wọ́n dúró lé lórí ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
4: ẹ kú dédé wòyí o ẹ̀yin aráalé orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ application àṣírí-ọlà òní agbóhábá yín tí a mọ̀ sí CDCare CDCARE application ni jẹ́ pé tí ẹ bá ti ní ní orí fóònù yín ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé fóònù ni o laptop ni o mattress ni o kettle pot ni o
3: gas ni o
4: bẹ́ẹ̀ fẹ́ ra aga ó wà nbẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà nbẹ̀ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
3: àwọn kíní yìí o kọ́mọ̀ sí pé fẹ́ gbé wọn mára o
4: bẹ́ẹ̀ ni kí wọ́n lọ wò ó kó tó di pé wọ́n wà á ní àǹfààní pé ọjà jẹ́ mọ sanwó kíní ní ọ̀dọ̀ wa àǹfààní sì wà fún wọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá so àwọn kan tún wà tari pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti mọ sanwó àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks ogójì ọ̀sẹ̀ láti mọ sanwó.
3: Mo fẹ́ bí n pè ṣé wọn kọ̀kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà àwọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ báwo wọ́n ṣe ṣe.
4: Ẹ ṣeun olóòtú ṣe rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọ́n bá ti ń rà tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú làá mọ̀ gbé ọjà yìí fún wọn tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ sàn yòókù fún àpẹẹrẹ tí wọ́n bá mú oṣù méjì tán bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọ́n sanwó yòókù ní oṣù míì tá a bọ̀ sí tán bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tán bá ti san tán a wà gbé ọjà yẹn fún wọn wọ́n á mọ̀ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
3: Ìkíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ló tó di pé ẹ gbé ọjà fún wọn.
4: Ẹ ṣeun olóòtú ṣe rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tí ó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀ so ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
3: eléyìí
4: yóò lè mọ sanwó lọ ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
3: Ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn.
4: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílé àpẹẹrẹ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá rárá.
3: Níbo ni ọ́fíìsì yín ọ́fíìsì nọ́mbà tí wọ́n lè pè yín sí.
5: Ẹ kàn sí wa ní Danco Plaza Adelosun beside Olo Motors opposite Maria Asunta Catholic Hospital Ikere Road Ado Ekiti Ekiti State.
4: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó bẹ́ẹ̀ ni olóòtú.
6: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351 lẹ́ẹ̀kan sí 0707-484-3351.
4: Ẹ ṣeun olóòtú.
3: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tí ẹ jẹ́ aṣojú CDCare ìwọ náà mọ́gọ́rẹ́ lónìí kó o lè bá àdẹ́jọ́ ní dúkìá.
2: ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
7: Wo ọ̀rẹ́ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dáná wa ní ń jò gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
2: Ara ń tà ń wúnu ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
7: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
2: CDCare CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rira gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
7: Irọ́ ni o.
2: Òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti ra wọn kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
7: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
2: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ̀kọ́ sí wẹ́bsáìtì wa CD.

0: Jess Globin, oògùn àpilẹ̀ṣẹ̀ olómi tó ń ṣe àlékún ìlera pẹ̀lú àwọn èlò hemoglobin, vitamin B12 àtàwọn amáragí míì. Kára ó jí pépé kára jọ̀lọ̀. Jess Globin, ó wà ní 200 ml. Jess Globin Plus tún fàkọyọ ìmọ̀ ìjìnlẹ̀ tó gbé pẹ́lí fún ìlera mọ̀lẹ́bí. Àjọ NAFDAC fòǹtẹ̀lú iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé e jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Má fi àlàáfíà rẹ tàfàlà. Gbé Jess Globin lura lọ́wọ́ kan, kára ó pọ̀ sípò.
1: Ọkùnye wúlò púpọ̀ púpọ̀ fara ìrede.
2: Iṣẹ́ kan bẹ lóde ilẹ̀ yìí tí wọ́n ti ń ra aṣọ tí ó dàbí ẹni tí wọ́n bí ni mọ̀. Mass Fashion Studio. Ó yá ẹja àjọ débẹ̀.
3: Sísun láyé bá sísun ṣáàlà.
2: Ìròyìn ọ̀tá fojúbà ẹni bá dé Mass Fashion Studio ló lè ròyìn onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wá mumi wá mumi. Àwọn senator style lónírúurú tí ó dúró rekete lára. Wọ́n tún bá ní kúṣẹ́ sí agbada fiṣẹ́ sára aṣọ. Wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀. Ẹ̀yin ilé iṣẹ́ tẹ fẹ́ ṣe logo sára first ilé iṣẹ́ yín. Wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́. Àbí ẹ̀yin tẹ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lóṣèlú àbí fáwọn òṣìṣẹ́ yín. Ẹ má wulẹ̀ dààmú jìnà mọ́. Ẹ máa bọ̀ ní Mass Fashion Studio. Wọ́n wà ní Kajola Junction nílùú Ondo. Ẹ̀yin ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀. Mass Fashion Studio ní kẹ́ ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ la lè deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A wà láwọn orí social media, Instagram àti TikTok. Ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913-795-2276 tàbí 0706-952-6360. Mass Fashion Studio. Ẹ dán wa wò lónìí, ẹ rí pẹ̀rẹ̀rẹ̀ ntoluwa.
4: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Na double rich chicken taste, more enjoyment and more value for your money.
4: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Me and Maggi,
4: so good.

0: ẹṣẹ́ o bàbá mi láti ìṣùà yóò dà fún yín ó dàbí pé bọ́ọ̀rọ̀ yẹn ṣe ka yín lára tó kíní yóò fi
1: bẹ́ẹ̀. Ẹ ó dàbẹ́ pé o gbọ́wọ́ ní kí àwọn ètò ẹ kó máa lọ ní àwọn bẹ̀yẹ kan lè máa gbọ́.
0: Hello. Ẹ káàárọ̀ lọ rédíò program ni. Kí lorúkọ yín kí lorúkọ yín. Ìlú péjú.
1: Ok.
2: Àwọn ọgbẹ́ ilé fẹ́ sọ̀rọ̀ nípa ti àwọn ipa tó tó wà development yẹn. Ní ìdílé tí wọ́n gbìyànjú sáwọn schools bẹ́ẹ̀ àwọn schools kan wà pé pé ẹ̀fíṣẹ́ntì school tí ilé ìgbàlú náà tó dálẹ̀ ní 1965.
1: All right.
2: Wọ́n máa ń forí wọn ni wọ́n pè kó ní ipa tó tó wà àti building. Àwọn ẹgbẹ́ ìjẹ̀ mọ́ tẹ̀ máa ń kọ̀wé kọ̀wé wọ̀ ní dájú mọ́. Mo wá ń fi àkọ́ yìí.
1: Saint Max. Ẹja sọ̀rọ̀ ìlú péjú.
0: Ok.
1: Saint Max.
0: Iṣẹ́ nìyẹn o.
1: No, Saint Max ló wà níbi ìdàgẹ̀rẹ̀ tí yẹn máa ń lọ sí kinní yẹn náà. Tó wà níbi akọ ṣèbí school fẹ́ dárúkọ lórí kinní. Fẹ́ẹ̀sì nìkan níbi tí ó kù mo ní kán wó toilet kan tó ń ṣe síbẹ̀ ṣe ti máa bí mo ní kán wó toilet yẹn wà ní left ó wọ̀ truck tiwa torí àwọn fẹ́ẹ́ kọ́lé kan school yẹn mo dẹ̀ ní pé kán wó wọ́n ti wó so because fence ilé yẹn òun ni ò jẹ́ ká fún wọn ní that very particular fence so that one títí àwọn tó ní ibẹ̀ yẹn agree pé ká wó ibẹ̀ yẹn láti wó school yẹn. Okay. So bo atu kedo ọjọ́ tí mo kọjá lọ mo rí màálù lórí fídì ẹ nínú fi bí mi.
0: Ẹ káàárọ̀ o. Ẹ bá wa dá sí i. Ẹ ṣeun kí lorúkọ yín. Kí lorúkọ yín.
2: Ọ̀nà Fẹ́mi Látàdó.
0: Fẹ́mi Látàdó.
1: ẹ ṣeun adìyá lágùn ìyá apá ẹ̀ náà ni wọ́n ń gbọ́ ń gbìyànjú sáà torí dá.
0: Ẹ bá wa dá sí ẹ káàárọ̀ sá ẹ ṣeun bàbá mi olú látọjọ. Ẹ ṣeun sá.
1: Bàbá Ṣùbẹ́ẹ̀bù leléyìí o, àwọn ẹ̀pẹ́ rẹ̀ là ń bá dì.
0: Bẹ́ẹ̀ ni àwọn ti primary school leléyìí. Ẹ káàárọ̀ o. Ẹ ṣe káàárọ̀. Ẹ bá wa dá sí.
3: Àìná Mẹ́sì ló sọ̀rọ̀ láti Adé-Ìbàdàn
0: Èkìtì. Àìná ẹ káàárọ̀.

0: Ẹ ṣeun mami.
1: To ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lóde ẹnu àwọn èèyàn ń ṣẹ̀rí ọ̀rọ̀ o. Ẹ káàárọ̀ ń bẹ́ o. Ẹ ṣeun, kí ló orúkọ yín o? Bọ̀dá Ṣọlá láti Irun.
2: Ẹ wo òjì dada bá kọ̀ tó ń sọ nípa báwo mọ́ wọlé.
1: Ká mọ́ kàn sọ̀rọ̀ mọ́.
2: Celebration mẹ́lẹ̀ ni. Ìdí ni pé ká bá lọ sí àríṣẹ́ tí báwo ṣe. Ẹ jẹ́ láwo airport. Àwọn ìlú tí ò ní ná fún mi ti ṣe jẹ. Gbogbo wọn ló fi ń lo mọ́ lọ́wọ́lọ́wọ́. Ẹ wá wo méjì ti ṣe. Àwọn gómìnà tó jẹ́ pé wọn ò fi fọwọ́ sí wọ́pọ̀, gbogbo wọn ló fọwọ́ sí wọ́pọ̀ pẹ̀lú báwo. Torí ìtẹríba tó ní. Ẹ wo àwọn tó ń ràn lọ́wọ́. Èmi jẹ́ sórí ilé. Èmi sọ báyìí mo ti lọ gba Golden Stage.
1: Láti ìrùn àkókò.
0: Àwọn ti fẹ́ cross nìyẹn.
1: Ẹ ṣé o, ẹnìkan sí ká máa lọ, ẹnìkan sí. Ẹ bá wa dá sí i.
3: Ẹ máa tó ṣe ọkọ pípọ̀ ọ̀pọ̀ ẹ̀rù ṣe takuntakun.
0: Ẹ ṣé o wa.
3: Báwo ṣe bẹbẹ ní Tùbẹ́ o?
0: Ẹ ṣé lọ.
3: Báwo ṣe bẹbẹ ó ṣe takuntakun ní Tùbẹ́?
0: Ẹ ṣé mọ.
3: Ẹ ṣé lórí lọ sọ ẹ̀ látàjọ àkókò. Ẹ ṣé.
4: Yes, it's time to go. A very many thanks to a guest for today, the executive chairman, Ekiti State Universal Basic Education Board, Professor Femi Akinwumi. Let's also congratulate you for delivering your inaugural lecture.
0: Thank you very much.
4: At UI.
0: Thank you.
4: On February 26th. Congratulations.
0: Thank you very much.
4: All right, until next week when we come your way again with another edition of Ekiti Today. Ekiti Leni, Ayo. Ayo doing is my name. Bye for now.
1: Baba wa, Professor Femi Akinwumi, Ema Sheun Teku Dideo.
0: Sheun.
1: Afun tu yipe, tuli oro yi gongo wa lara. Àwọn bàbá mi tó bá yín wá náà, bàbá wa ọmọ́tọ́ṣọ́ tó yìn tí wọ́n jẹ́ dean secretary education gbogbo Èkìtì. O mọ̀ gà báyìí o, ẹ̀ṣọ́ yóò mọ̀jú yín ṣe. Gbogbo rédíò mọ́kànkàn láti àjọjọ ṣètò yìí, àdúpẹ́ o. Ẹ̀yin òṣìṣẹ́ pátápátá náà àti rédíò yìí àtàwọn tó kù tá a ti jọjọ fọwọ́sowọ́pọ̀, ọ̀làwà máa rèwájú. Bákan náà ni màá tún padà sọ́dọ̀ mi.

0: mo ma kin ye ko eto
1: e seun gan ni
0: ko te mi e mo na ti lo ke aye dun ni ipinle Ekiti e jo ni pa brush tan lo yi igba kan mo ma lo brush won o ma n pe yin dun mi to e pe tin ba fe jeran bayi eyin a ma ro mi sugbon gba ti mo wa n lo pako bayi eyin mi wa strong but awon mi a ma wo ni wo pe boye eyan local eyan se n lo pako de orin te n so lekan orin kan wa won pe ni orin ata o ma n ta enu bayi won lo da ko ma n pa kokoro won ton pe kan na ni orin dina nje o da ka ma lo awon pako kile won yen.
1: Oda e seun gan ni lati oke ayedun Lekiti eh won ni so da ko ma lo pako
2: mo soro pako leko won se ton ba mi pari oda pako na da sugbon ton ba ti lo kan lo tut kan ma duro lori pako yen
1: nikan
2: kan ma lo toothbrush and toothbrush mo iru toothbrush wo ni eyan ni won lo because ti o depend le iru toothbrush ti won lo o lo ma fa ki eyin ma dunyan ti toothbrush ton lo ti kini o ti bristol ori e ori e to ba ti leju o ma bo gum o de ma fa ki eyin ma dunyan so iru toothbrush to da fun yan lati lo fun adults o ni medium toothbrush ori e o leju ko de roju so ko si bon se fe fi fo enu ko le je ki enu dun won kon de fo enu ni right way lati fo enu la se pon kon se enu shuku
1: ni gbo kini
2: iyen lo ma je ki eyin
1: ke wa ni right way gan na oni si lori television ba le le salaye
2: oni bi eyan se le fo enu ibi ori eyen to ni brush yen a ma lo te toothpaste wa si iyen p size ko digba ti brush paste yen to ba gun lati oke de sale eyan kan waste e ni just p size la need lori e kekere lori e so ta ba ti se a ma spread e si ori toothbrush yen a ma wa gbe lati to ba je pe yin oke ni afefo a ma wa gbe brush yen a ma kori e si oke a ma je ko lati gum yen a ma ma brush si sale so that gbogbo awon idoti to ti sa si inu gum to ti sa si arin eyin o ma ma wa isale na ma kori e si sale a ma fo sita bi a se mama fo
1: ah elomi o mo yin fo o mi fo da fo yin lagbara e ma ja lo be yen loni 0816251999 ka gba ipe eyo kan si ki a to dagbere lori eto loni hello
0: Ẹgúṣẹ́ atọ́kùn.
1: Ẹ ṣeun kí lorúkọ yín sà.
0: Adébídà Fọlábí láti Duani.
1: Láti Duani, ẹ ṣeun.
0: Gẹ́gẹ́ bí àlàyé tí àǹtí wa ṣe fún wa. A gbọ́ ṣùgbọ́n mi fẹ́ kí fún wa kó rẹkọmẹ́ndì toothpaste ká lè máa lò tó dá.
1: Ó dá. Ẹ ṣe àti gbọ́ yín àmọ́ a ní àǹfààní láti rẹkọmẹ́ndì toothpaste fún yín
2: bí. Ṣùgbọ́n ẹ lè ra toothpaste tó bá ti ní èròjà fluoride.
1: Fluoride wọ́n ti sọ ọ́ lẹ́ẹ̀kan.
2: Wọ́n kọ sí ara ẹ̀ wọ́n kọ èròjà fluoride wọ́n kọ sí so eru toothpaste tẹ́ máa lò nìyẹn.
1: Ẹ̀yin lẹ́wà chuse tó wù yín lọ́jà. Ẹ ṣeun gan ni Tosin Ogundele dental therapist láti St. Michael Hospital ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ láti ẹ̀kọ́ èmi gan-an kọ́ ọgbọ́n tó pọ̀ ẹ ṣeun púpọ̀. Ọ̀dà kí ẹ tó wa máa lọ kí ni àmọ̀ràn yín lápapọ̀ fún gbogbo àwọn olùgbọ̀ wa.
2: Àmọ̀ràn mi ni
1: ìtọ́jú ẹnu.
2: Ok àmọ̀ràn mi ni wípé kí a máa tọ́jú ẹnu wa ní ká máa tọ́jú ẹnu wa ká máa fọ ẹnu wa ní ẹ̀ẹ̀mejì ní ojúmọ́ ká dẹ̀ máa lọ sí ilé ìwòsàn ti dental clinic ká máa lọ ṣe àyẹ̀wò ẹnu wa kò dìgbà tá a bá dúró dìgbà tí ẹnu wa ń rùn tí ẹyin ń dùn wá ká tó lọ ká máa lọ ní every 6 months ká máa fọ ẹyin ká máa ṣe scaling and polishing òun ni a máa àwọn kan ti toothbrush tí o lè yọ kúrò ní ẹnu òun la máa ń fi machine ta máa fi yọ kúrò ní ẹnu tí ẹnu máa fi mọ́ tí ẹnu ò sì ní tí ò fi ní rùn mọ́ so ká máa ṣèyẹn ní every 6 months ká dẹ̀ máa lọ fún dental checkup lóòrèkóòrè.
1: Ẹ ṣeun nọ́mbà yín lẹ́ẹ̀kan sí tí wọ́n fi lè pele St. Michael Hospital.
2: 08106

0: tó lè fi run mi dárú ara yìí.
1: Oníbàárà mi ọ̀wọ́n.
2: Ṣé o ní data tó pọ̀ tó bá yẹn ni?
3: Data láti MTN ó yàtọ̀ mà ní. Pẹ̀lú 400 naira péré, wọ́n jẹ́ àǹfààní ìpè ìṣẹ́jú méje. Àtẹ̀gbẹ́ta data.
4: Má dúró má rosẹ̀. Jẹ́ àǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀. O tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí data gigabyte méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira. Testa 312*14# láti jẹ̀gbádùn MTN ó yàtọ̀. Ó yàtọ̀ lóòótọ́.
5: Adabanon pebi.
6: Adabanon pebi.
5: Adaba.
7: Adaba.
5: Mon groove lowo.

0: gbà lẹ́ni. Àwọn total package ni wọ́n ẹ̀hán ọmọ ọlọ́mọ lè mọ̀. Báwa sí máa wọlẹ̀ lórí ètò Samade Properties. Mo tún fẹ́ kẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́n tá a fẹ́ wù yí
1: o.
0: Àtẹni ọgbọ́ Yorùbá àtẹni ọgbọ́ Gẹ̀ẹ́sì. Méjèèjì náà là á ṣàlàyé. À á ṣàlàyé fún yín. Orí wípé Samade wọ́n ti kóde o, Samade Properties wọ́n kóde o. Wọ́n kóde o. Ẹ ǹlẹ̀ wọ́n kóde o. Oríire wọ́n kóde o. Samade. Samade Properties.
1: Ìgbà tó ń dùn yóò lè tán.
0: Ọyẹ́ ìjà jó délé iṣẹ́ wọn mọ̀ ń bọ̀.

0: Samade Properties. Àwọn tó ti do opo pẹ̀lú wọn yálà nípa gbígbélé kalẹ̀ fún yíyálò tàbí títà àti àwọn tí wọ́n ti ra dúkìá ilẹ̀ ilé tàbí àwọn tó yálé gbé tó ń tà wọ́n tó gba shop látọ̀dọ̀ wọn ni wọ́n ti ní ìrírí ìfọkànbalẹ̀ àti àkóyawọ́ eléyìí tí Samade Properties tó ní fún gbogbo àwọn oníbàárà wọn láàrin ìṣẹ́jú àyá tẹ́ bá ti yàwòrán dúkìá eléyìí tẹ́ fẹ́ tà tàbí gbé kalẹ̀ fún àyálò lórí òpó ayélujára wa www.samade.com.ng ní ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn yóò ti máa kàn sí yín láti bá yín dòwò pọ̀ láti ìlú ògbómọ̀ṣọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí orílẹ̀-èdè Nàìjíríà ó fini lọ́kàn balẹ̀ ó rọrùn láti lò kò nílò éjẹ́ǹtì kankan rárá láti ralé tàbí gbalé gba ṣọ́ọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì fẹ́ ra ilẹ̀ tẹ́ ẹ fẹ́ ralé tàbí gba ṣọ́ọ̀pù hostel tàbí tẹ́ ẹ fẹ́ yá ilé lò ẹ tara ṣàṣà kẹ́ ẹ kàn sí ojú òpó ayélujára wa www.samade.com.ng ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ta dúkìá ẹ yàwòrán fọ́tò yìí kẹ́ ẹ gbé sórí òpó ayélujára wa fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pè tàbí kẹ́ ẹ ti àtẹ̀jíṣẹ́ sórí WhatsApp sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0803-885-3895 Samade Properties ìfọkànbalẹ̀ lórí àwọn dúkìá wa kí a wa.
1: Ẹ̀lú olóòtú.
2: Ẹ káàbọ̀ sórí ètò yìí o.
1: O.
2: Tọ́ Atúndébà ṣe dé kọ́hún bàbá bíra wa léèrè kí ló kọ iléeṣẹ́ tẹ̀ ń sojú o.
1: Orúkọ iléeṣẹ́ wa ni Samade Properties.
2: Ok, Samade Properties. Ẹjẹ́ kọ́kọ́ mo ní èdè abínibí báyìí náà o. Kí lẹ gbé dání ń bẹ̀? Ṣé àwọn láńlọ́ọ̀dù nìkan lẹ̀ ń retí àti láńlọ́ọ̀dì? Pọ̀lọpọ̀lọpọ̀ èèyàn pè mí pé ṣé láńlọ́ọ̀dù nìkan ní báyìí ni àwọn náà mọ̀ fẹ́ gbalé àwọn mọ̀ ń wálé tí yìnyín mọ̀ tó yàtọ̀ bóyá kẹ́ ẹ̀yàn náà o ṣé láńlọ́ọ̀dù nìkan lẹ kọ́kọ́ ń retí báyìí kí wọ́n wọ wẹ́bsáìtì.
1: Ẹ ṣe olóòtú, kí ló ṣe Samade Properties? Kò ń ṣe láńlọ́ọ̀dù nìkan la nílò, a nílò tẹ́nàntì. Àǹfààní wà fún àwọn tẹ́nàntì láti lọ sí orí app wa lórí wẹ́bsáìtì wa láti lọ wo ilé tí wọ́n fẹ́ gbà àbí ilẹ̀ tí wọ́n fẹ́ rà àbí ṣọ́ọ̀bù tí wọ́n fẹ́ rẹ́ǹtì. So lọ́la ìfẹ́kùn rẹ́rẹ́ àwọn méjèèjì ni a nílò.
2: Èyí ti jẹ́ kí ni mo fẹ́ àwọn èèyàn mi ń gbọ́ afúngbà àkọ́kọ́ mo fẹ́ kẹ́ ẹ sọ kí lẹ gbé dání gan lè ṣe ẹ̀yìn gan.
1: Ní iléeṣẹ́ Samade Properties, iṣẹ́ wa ni láti mú ìyálégbé àbí ìfúralẹ̀ àbí ìyàsọ́ọ̀bù gbé rọrùn fún àwọn èèyàn wa.
2: Ǹjẹ́ ẹ gbé dání nù? Bí ó bá tiẹ̀ ẹni tó ní ilé tó fẹ́ tà ń kọ́ tó nílẹ̀ tó fẹ́ tà ń kọ́ ṣẹ́yún ni.
1: Àwọn èèyàn tí àwọn náà lè sọ pẹ̀lú ẹ̀ka pé a fẹ́ mú ọrùn fún gbogbo ènìyàn ẹni tó bá fẹ́ talé tó nílò tó fẹ́ tà tó ní ṣọ́ọ̀bù tó fẹ́ fi rẹ́ǹtì mo mọ̀ bọ̀ wá sí iléeṣẹ́ Samade Properties kí á ràn wọ́ lọ́wọ́ láti bá wọn wá ẹni tí ó fẹ́ rà àti ẹni tí ó fẹ́ yà.
2: Láì ní báyọ̀báyọ̀ kankan láì ní jìbìtì.
1: Bẹ́ẹ̀ ni ilé iṣẹ́.
2: Ǹjẹ́ iléeṣẹ́ Samade Properties ǹjẹ́ kí lẹ ǹjẹ́ ìjọba dá yín mọ̀ ṣe ẹ̀ rẹ́jísítà ẹ̀?
1: Bẹ́ẹ̀ni iléeṣẹ́ Samade Properties ó wà rẹ́jísítà pẹ̀lú ìlànà Nàìjíríà tí à ń pè ní registration so a ṣe registration.
2: Ok, ẹni ṣe èsì yín lọ́wọ́.
1: Ẹni ṣe èsì dání.
2: Torí àwọn tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́ báyìí àwọn láńlẹ́dì àwọn láńlọ́ọ̀dù ọ̀rọ̀ àwọn à ń gbélé fún èèyàn ó ti sú ẹlòmíín o wọ́n lé total package yìí pọ̀ ṣé ọ̀dọ̀ ti ń sọ̀rọ̀ rùn.
1: Bẹ́ẹ̀ni ní iléeṣẹ́ Samade Properties kò sí àlùmọ̀kọ́ nípa níbẹ̀ kò sí àǹpẹ ìyàrá nǹkan ní total package ní tí ẹ bá fẹ́ yálé gbé ó rọrùn ní iléeṣẹ́ Samade Properties àbí ẹ fẹ́ ralẹ̀ àbí ẹ fẹ́ yá ṣọ́ọ̀bù ó rọrùn ní iléeṣẹ́ Samade Properties ẹ̀yẹ kan lọ sí orí wẹ́bsáìtì èdè wa.
2: Ẹja wo ẹja gbọ.
1: Nǹkan tí ẹ fẹ́ bóyá lílẹ̀ fẹ́ o bóyá ṣọ́ọ̀bù lẹ́fẹ́ o iye rẹ̀ ti wà níbẹ̀ tí iye tí wọ́n fẹ́ fi rẹ́ǹtì ti wà níbẹ̀ kò sí bẹ́ẹ̀ nìkan fẹ́ gba yín pé kẹ́ ẹ mú iye kan wá bí iye kan báyìí ní iye rẹ̀ kò sí níbẹ̀.
2: Ok, ẹja wo bó o láti wọlé sórí orí wẹ́bsáìtì tẹ̀ wí yẹn.
1: Ní ọwọ́lọ́wọ́ báyìí ọ̀nà tó lè gbà wọlé sí orí wẹ́bsáìtì wa ni fún àwọn tí ń lo Android láti download ní orí Play Store tàpẹ́tẹ́ lórí páńpẹ́ ní Play Store tó wà lórí Android fún àwọn ènìyàn tó ń lo iPhone. À ń ṣe ìṣiṣẹ́ lọ́wọ́ pẹ̀lú àwọn iOS wọn ti upload app wa si ori site won ma si about there se yo fi se se on the bar on the website page wa www.samadi.com.ng.
2: okay, number WhatsApp number yin da tun wo fi ba yin soro lori WhatsApp.
1: Number ti
2: WhatsApp ni koni ko si fun call.
1: WhatsApp ni koni ko si call then 070
2: oh yeah tun pe
1: number one continue 070 63 48 34 99 99
2: tori awon ti ogbo nta nso yi tawon ogbo ede yoruba ta nso e gba nso gugu e ke ge ni gesi gede oloyinbo eyin da
1: once again my people the name of our company is Samadi Properties. What we are doing here is property management for your landed property, for your house, for your shop. Maybe you want to sell it, maybe it is for lease, maybe it is for rent. We are here to make it seamless for you to be able to get tenants seamlessly. And right now, at some of these properties, there are two ways you can get on our website. For people that are using Android, so you can get the app on Play Store. And for people that are using iPhone, right now you can reach us to our website page, which is www.somebody.com.ng. So after downloading or successfully logging to the app, as landlord, we need you to register as landlord. Which in the process of registration, you need to verify your identity by the use of personal identification number for the verification. And after that, we will have what we call property listing, which for you to be able to upload your properties, both the video and the photos on the app. So we have the first listing, which we call free listing, from 1 to 3 properties. You can upload it on the site for free. The second listing, which we call premium listing. You can put from 4 properties to 10 properties at the rate of 10,000 naira. Then the third listing, which you call limited listing, you can upload your properties from 11 and above at the rate of 20,000 naira on your house. So during the registration process, if you have any difficulty performing your registration, maybe as landlord or as tenant, you can reach out to us on our contact number, which I call 070-63-48-3499. Again, I take it again, 070-63-48-3499. And our order number again is 080-38-85-3895. I take it again, 080-38-85-3895. Thank you. And if you don't want to reach out to us on our WhatsApp number, you can if for inquiry about registration, you can watch a demo video on the website to make your registration easy.
2: Thank you. Ah, adukwe.
0: Samade Properties. Àwọn tó ti do opo pẹ̀lú wọn yálà nípa gbígbé ilé kalẹ̀ fún yíyálò tàbí títà àti àwọn tí wọ́n ti ra dúkìá ilẹ̀ ilé tàbí àwọn tó yálé gbé tó ń tà wọ́n tó gba ṣọ́ọ̀pù látọ̀dọ̀ wọn ni wọ́n ti ní ìrírí ìfọkànbalẹ̀ àti àkóyawọ́ ilé tí Samade Properties tó ní fún gbogbo àwọn oníbàárà wọn láàrin ìṣẹ́jú àyá tẹ́ bá ti yàwòrán dúkìá ilé tẹ́ fẹ́ tà tàbí gbé kalẹ̀ fún àyálò lórí òpó ayélujára wa www.samade.com.ng ní ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn yóò ti máa kàn sí yín láti bá yín dòwò pọ̀ láti ìlú ògbómọ̀ṣọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí orílẹ̀-èdè Nàìjíríà ó fini lọ́kànbalẹ̀ ó rọrùn láti lò kò nílò éjẹ́ǹtì kankan rárá láti ralé tàbí gbalé gba ṣọ́ọ̀pù gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì fẹ́ ra ilẹ̀ tẹ́ ẹ fẹ́ ralé tàbí gba ṣọ́ọ̀pù hostel tàbí tẹ́ ẹ fẹ́ yá ilé lò ẹ tara ṣàṣà kẹ́ ẹ kàn sí ojú òpó ayélujára wa www.samade.com.ng ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ta dúkìá ẹ yàwòrán fọ́tò yìí kẹ́ ẹ gbé sórí òpó ayélujára wa fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ lè pè tàbí kẹ́ ẹ ti àtẹ̀jíṣẹ́ sórí WhatsApp sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0803-885-3895 Samade Properties ìfọkànbalẹ̀ lórí àwọn dúkìá wa kí a wá.
3: The future begins with the right education. Great news for every parent who desires excellence for their child. Admission is now open at Impact International Schools for the 2026/2027 academic session. We're enrolling into nursery, primary, JS1, and SS1. At Impact International Schools, we nurture young minds, build strong foundations, and raise confident leaders. We also provide inclusive education with experienced teachers, modern learning facilities, sound moral values, ICT-driven instruction, and vibrant co-curricular activities. Your child is prepared for success at every stage, from playful learning in nursery to academic excellence in primary to leadership and distinction in secondary school. We don't just teach, we transform.
4: Scholarships are also available. First best gets 100% tuition scholarship, second best gets 75% tuition scholarship, while the third best student gets 50% tuition scholarship. For more information, call 090-9525-6260.
3: Limited slots available. Enroll your child today. Impact International Schools, raising angels and beacons of excellence.

0: of the gospel.
1: Wakati Irere Oni Eto Pataki.
0: Toku fun imisi Oluwa.
1: Ori ikani Adaba FM 88.9 Akure.
2: Yi to ti n waye lojo Sunday tele. Ti ojo Thursday bayi. Lago kan ku seju me dogun sagu kan fa.
1: E ti ma gbo oro Olorun to jinle.
0: Ti Irere ni eto ti ijo Gospel Apostolic Church se onigbowo e.
1: Bi wa se ma gbo lose yi.
0: Jesu Christi onise iyanu yo sise iyanu pataki ninu aye re.
3: Ibi ti awon eka ijo Gospel Apostolic Church 1 yo
4: District Headquarters
3: Number 2
4: Peter Eke Street
3: Shijo Ade
4: Akure
3: Akure Branch 2
4: Number 67
3: Odo Ikoyi Street
4: Akure
3: Akure Branch 3
4: Beside Sunshine Estate
3: Oda Road
4: Akure
3: Ifon Branch 1
4: Number 42
3: Bini Owo Road
4: Ifon Ondo State
3: Arimogija Branch
4: Number 1
3: GAC Street
4: Arimogija
3: Bini Branch
4: Number 12
3: Uwale
4: Off TV Road
3: Bini City Edo
4: Idanre Branch 1
3: Number 159 Odowa Idanri
4: Idanri Branch 2
3: Beside Ape for Market
4: Idanri
3: Idogun Branch 1
4: Number 1B
3: Opposite Idogun High School
4: Uba
3: Idogun Branch 2
4: Surulere Street
3: Isara
4: Idogun
3: Ifon Branch 2
4: Number 2
3: Obanigba Street
4: Ifon
3: Igotako Branch
4: Number 62
3: Idebi Street
4: Igotako
3: Imoru Branch
4: Number 18 and 20
3: Ifon Road
4: Imoru
3: Ijagba Branch
4: Osuta Quarters
3: Sobe Road
4: Ijagba
3: Okitipupa Branch
4: Greater Tomorrow
3: Oluwaseyi Street
4: Akpata
3: Site B,
4: Okitipupa,
3: Ondo Branch.
4: Road 1,
3: Number 2,
4: Isale Ilela,
3: Oketura,
4: Yaba,
3: Ondo Town.
2: 26, Araromi Street, Okeluse, Ondo State.
3: Owo Branch,
4: Ogedengbe Sawmill.
3: Opposite Idasin Primary School,
4: Owo.
3: Ore Branch,
4: Behind Ade Super,
3: Lagos Bini Expressway,
4: Ore.
3: Iduani Branch,
4: Post Office Road.
3: Opposite Amateku Office,
4: Iduani.
3: Akuba Branch,
4: Number 61,
3: Okele Quarters,
4: Akuba.
3: Owo 2,
4: Uwoye.
3: Eleweku Street,
4: Enete Sawmill,
3: Owo.
4: Igbokoda Branch
3: Number 18
4: Ifesowapo Street
3: NGDC GRA
4: Igbokoda
3: Gbogbo ibi ti eka GAC wa ni Ondo ati Edo le ti gbo yi o
4: Jesu Christi
3: Loluwa
5: Praise the Lord Oba yiraye Olorun imole Olorun awon baba wa Oluwa gba ope wa pe fun ore ofe lati odun fun wa lati gbo ore ati lati keko lese re Olorun ba iye wa Debi asin lo ninu oro re ki imole ki o wa le oruko Jesu Christi Oluwa ati gbalawa amen eni ba wo yoye agbe Jesu soke eni ba wo yoye bo so ba wo yoye ba je ba wo yoye amagbe Jesu soke eni ba wo yoye ni oruko Oluwa Olorun awon ogun Olorun to ko to jinde to se n pada bo le keji ti se Jesu Oluwa wa oni aki gbogbo olugbo oro Olorun yi je ki alaafia re ko ma ba eni kokan wa gbe a wa ninu owo ijo anu ori keta ese ikerinla eyi to wi pe bi Mose ti gbe ijo soke le agijo gege be li a ko le sa igbe omo eniyan soke pelu Jesu Oluwa wa lo so oro yi o mu wa o da wa pada sinu majemu lai lai gege bo ti so ninu oro re pe oun ko wa lati pa ofere bi ko se lati mu ofese isele to sele ninu we numeri ori ikokanlelogun ese ikesan oni Jesu da wa pada si ni rin ajo omo Israeli lo si le Kenani ninu we numeri ori ikokanlogun ese ikesan wipe Mose si ro ejo ide kan o si fi sori opa gigun na o si se bi ejo kan ba bu eniyan kan san nigbati o ba wo ejo ide na ohun aye nigbati o ba wo ejo ti aro pelu ide na iru ene be yoye eto ti olorun se nigbati awon mo israeli ririn ajo de ikorita ti won bere se aigboran si olorun o ni pe bi ejo ti olorun fi n ba won wi ba ti bu won san ona abayo kan soso ni pe ejo ti mose ro bi apere to n tumọ si apẹrẹ Jesu Kristi ti a gbe kọ ori igi agbelebu o ni Mose pàṣẹ fún àwọn ọmọ Israeli gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run wípé ẹnikẹ́ni tó bá lọ tó lọ wo ejò náà ti àárọ̀ yóye. Ọ̀rọ̀ yìí dàrú ọ̀rọ̀ ìrújú títí di ìran tiwa lónìí ni òye Ọlọ́run yé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ṣé ni à ń fi ọgbọ́n orí ènìyàn ṣe bí Ọlọ́run ṣe máa ń ṣe nǹkan títí ẹ̀? Nígbà tí ó sì wí fún Anúwe Àìsíráà wípé bí ọ̀run àti ayé ṣe jìnnà síra wọn tó, bẹ́ẹ̀ ni èrò ènìyàn àti ti òun ti Ọlọ́run ló jìnnà síra wọn. Tó bá ṣe pé a fẹ́ wò bí ọgbọ́n orí ènìyàn, ejò lọ yẹ ká báwí, ejò lọ yẹ ká pa, ejò lọ yẹ ká pa lẹ́nu mọ́. Ṣùgbọ́n Ọlọ́run ọ̀pá ejò lẹ́nu mọ́, Ọlọ́run ọ̀pá ejò, Ọlọ́run ọ̀dá ejò lóró. Ohun tí Ọlọ́run ṣe ni wípé ọ̀nà àbáyọ fún ẹnikẹ́ni tí ejò bá ti bùsán, òun ni kọ́ lọ máa wo ejò tí Mose rọ. Fún ọgbọ́n orí ènìyàn, kìbá kúkú rọrùn ká má jẹ́ kí ejò ó bu ènìyàn sán. Débi pé ènìyàn ẹ̀sẹ̀ lọ máa wo ejò tí a rọ. Nígbà tí Ọlọ́run ti pàṣẹ fún ọ ṣáájú ìgbà náà wípé a kò gbọ́dọ̀ yá èrèkèrè kankan fúnra wa, a ò gbọ́dọ̀ foríbalẹ̀ fún èrèkèrè kankan. Eléyìí ó jẹ́ ohun tó jẹ́ dàrú mọ́ ọmọ Ísíráẹ̀lì lójú, pàápàá àwọn tí ò yé Ọlọ́run yé. Bẹ́ẹ̀ náà bó ṣe wà nígbà nílọ́wọ́ àti sídòní, ọ̀pọ̀lọpọ̀ ni òye Ọlọ́run yé. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ẹ̀sìn ló gbé karí, ìlànà ló gbé karí. Nígbà tó jẹ́ pé ìgbà tí a wà yìí, ìgbà ìkẹyìn tí a wà yìí, ìgbà ìṣàkóso ẹ̀mí mímọ́ ni. Kì í ṣe bí ẹni tó ń tẹ̀lé òfin bíi ti ayé ìgbà Mose gẹ́gẹ́ bí a ti ṣe ká yìí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ohun tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ lábẹ́ ohun yìí, òun ni wípé bí Ọlọ́run ṣe ń ṣe nǹkan tiẹ̀, ìmọ̀ ti Ọlọ́run, òye ti Ọlọ́run, ó jìnnà dáradára, ó jìnnà gédégédé sí ìmọ̀ ti àwa ènìyàn. Nígbà tí Ọlọ́run ti ṣe àgbékalẹ̀ ohun tí ó fẹ́ kí a ṣe àti ọ̀nà tó fẹ́ kí a tọ̀, àfi kí a ní ìmọ̀ nípa ọ̀nà tí ó fẹ́ ká tọ̀ náà, ká má bàa máa rìn nínú igbó káàkiri. Bí ẹnikẹ́ni tí ń bẹ lábẹ́ ohun yìí bá ń gbọ́ mi, ǹjẹ́ o ní ìmọ̀ Ọlọ́run? Ǹjẹ́ o ní ìmọ̀ Jésù Kristì? Ǹjẹ́ o ní ìmọ̀ ẹ̀mí mímọ́? Eléyìí là ń ṣàwárí ní gbogbo ìgbà, gbogbo olùkọ́, gbogbo àlùfáà, gbogbo ajíhìnrere, gbogbo ẹni tó ń gbé ago Olúwa ni ó mọ ṣàwárí eléyìí títí Jésù Olúwa wa yóò fi dé. Jésù Kristì, mo padà sínú òwe Jọ́hánù orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá, bí Mose ti gbé ejò sókè lé aginjù, gẹ́gẹ́ bí ẹ̀lẹ́ a kò lè ṣaláìgbé ọmọ ènìyàn sókè pẹ̀lú. Jésù Kristì ń sọ àsọtẹ́lẹ̀ nípa bí a ó ṣe kàn mọ́gi àgbélébó. Ṣùgbọ́n mò ń padà sínú májẹ̀mú láéláé tó ń kéde irú tí Ọlọ́run pa láṣẹ fún Mose pé kó ṣe, tí Mose sì ṣe nípa títẹ̀lé ohùn Ọlọ́run. Bí ohùn Ọlọ́run bá jáde sí ìwọ náà nípasẹ̀ ẹ̀mí mímọ́, nípasẹ̀ àwọn ènìyàn Ọlọ́run, nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì, o gbọ́dọ̀ lè tẹ̀lé, o gbọ́dọ̀ mọ tẹ̀lé ohùn àná, o gbọ́dọ̀ lè tẹ̀lé ohùn ìlànà ẹ̀mí mímọ́. Torí níbi tí a bá máa mọ, ibẹ̀ ni òye rẹ̀ yóò yé wa mọ́. Ọlọ́run ti fi wá sínú ìráyè rárá àti ìwà òpè, ó fi wá sínú ìmọ̀ rẹ̀ lójoojúmọ́. Èyí ń tọ́ka sí pé bí a bá ṣe yọ̀ǹda ara wa sí, bí a bá ṣe fi ara wa lẹ̀ sí, bẹ́ẹ̀ ò la ó ṣe mọ Ọlọ́run sí. Inú Ọlọ́run yóò dùn pé ká mọ òun. Ìfẹ́ inú ọkàn Ọlọ́run ni pé ká mọ òun. Ìfẹ́ inú Ọlọ́run ni pé ká lè nípa àti ìpín nípa lọ́dọ̀ tòun gangan nígbà tí a bá mọ̀ ọ́n. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá wà nínú ayé tàbí tó ń lọ sílé ìjọsìn tàbí tó ń tẹ̀lé Jésù láì ní ìmọ̀ Ọlọ́run, yóò jẹ́ ẹnìkan tó pàdánù òun púpọ̀. Kó má bàa pàdánù, kí má bàa pàdánù. A gbọ́dọ̀ ní ìmọ̀ Ọlọ́run, a gbọ́dọ̀ ní ìmọ̀ Jésù Kristì, a gbọ́dọ̀ ní ìmọ̀ ẹ̀mí mímọ́, ẹni tí a fi ṣe ìdìdí wa ní ìgbà ìkẹyìn yìí. Kí a máa rántí, kí a sì máa ní òye yìí wípé iye àwọn tí ó bá ti mọ̀, iye àwọn èyí tí ó bá ti tẹ̀lé, iye àwọn tó bá ti gbà á gbọ́, iye àwọn tí òye rẹ̀ bá yé, òun náà ni àwọn ni a ó pè ní ọmọ Ọlọ́run. Inú Ọlọ́run yóò sì dùn ka le pe awa na mo ohun inu olorun yo dun ka le mo ni gbogbo ona wa eyin ara ohun yi n pe mi ati eyin nija wi pe so sawari lati ni imo olorun so sawari lati tele ilana olorun ohun teyan ba mo ohun leyan le se ohun teyan ba mo ohun leyan le tele ni pipe ohun ti eniyan ba mo ohun ni eniyan le jere re ohun ti eniyan ba mo lo le di ire ati ayo fun eniyan opo n tele olorun loni lai mo olorun opo n tele Jesu Kristi loni lai mo Jesu Kristi opo n tele emi mimo loni lai mo emi mimo to ba ti ni imo awon nkan wonyi o le ri ere je ninu awon kan ti o n daruko woyi tabi ti o n pe inu olorun si dun lati je ka ni imo kekeda ki a fi ara wa sile ka wa inu oro olorun kekeda ka fi ara wa sile ka tele awon to ni imo ju wa lo lati ma sawari inu olorun ati imo olorun kekeda ka fi akoko sile lati joko nibi ikoko oga ogo kekeda ka fi ara wa sile lati ma beere fun imo re ni gbogbo igba beni yan ba se ni imo to be ni yo se ni ore ofe lati gbadun olorun to be ni o se ni ore ofe lati bo lowo satani to be ni o se ni ore ofe lati de ibi iye leyin aye buburu gbogbo ayanfe olorun ati gbogbo awa ti a n pongbe lati ni imo olorun e je ka ni akoko lati ma fi sile lati wa inu olorun ri je ka ni akoko lati ma fi sile lati wa imo olorun ri je ka ni akoko lati ma fi sile ki olorun omo wi pe a fe lati mo ohun awon ti o ba fe lati mo ohun na ni ohun na mo n fi ara re han awon to ba fe lati wa idi re ohun na lo na mo n fi ara re han eyi to n kede fun emi ati eyin wi pe yo mu iye wa fun wa bi a ba mo yo mu iye wa fun wa yo mu iyanu wa fun wa yo mu ibukun wa fun wa opo ti a wa kiri loni bi a ba ti mo ti a mo Jesu Kristi ti a mo Olorun Baba ti a mo emi mimo bi a ba se mo to yo fun wa ni ibukun be ni o si mu igbega wa fun wa gbogbo ta wa kiri loni o le wa ba wa nipa mimo ati mimo ohun ti a o se agbara ti ro fe ta o fi mo ta o si mo tele imo re ta o si du ninu imo re agbara ti ro fe na ki olorun ko fun eni kokan wa oluwa olorun a baba wa ore ofe ti a tun niyi le oruko la jesu si je ki imo re je ko ye wa si ore ofe yi lati le dagba ninu imo re oluwa dalu eni kokan wa mo ja gbe o le oruko jesu si oluwa ati gbala wa amen.

0: oníkálukú lolórúkọ àpè mọ ní ti olùṣègùn àtẹgbọlẹ òtítọ àti ìwà òdodo ni olótítọ lẹni tó gbé òdodo lé ibi pàtàkì oníwà rere ọmọlúàbí èèyàn tí ń ṣòtítọ kódà bẹ́ẹ̀ni kan ò rí bíi ti ká sọ̀rọ̀ ká ba bẹ́ẹ̀ iye ọmọ èèyàn èyí sì lohun àmúyẹ pàtàkì tí ilẹ̀ nàìjíríà ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn adarí ní gbogbo ìpínlẹ̀ ìṣèjọba ẹgbẹ́ òṣèlú apc àti ẹkùn ìdìbò àkókò south east àkókò south west wá ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ pé ògúnná gbòǹgbò lóòótọ́ èèyàn bí olùṣègùn àtẹgbọlẹ ti bẹ̀ wá àbájọ tó fi jẹ bọ́ba gúnwà tilẹ̀ ọ̀kà ní báyìí ó ń bèrè fún àtìlẹ́yìn wa kó lè lọ sójú wa nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin ẹ jẹ́ kí agbárùkù ti àtẹgbọlẹ kó lè gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ apc kó sì ṣojú ẹgbẹ́ wa níbi ètò ìdìbò lẹ́kùn ìdìbò àkókò south east south west federal constituency nítorí olóòótọ́ èèyàn tó ṣe é gbẹ́kẹ̀lé ni iṣẹ́ pàtàkì yìí wá látọwọ́ honourable olówó kéré peter láti ward 7 ìṣù àkókò
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Na double rich chicken taste, more enjoyment and more value for your money.
1: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Me and Maggi,
1: so good together.
3: Sidike la ye lo. Sandiya la won ma tun se sidike la ye lo. Ogun mata lobo ko mara lawin o pada ti dopin. Santagbara ka san yoku leta sidike la ye lo. Santagbara ka san yoku leta sidike la ye lo. Ko to ba ti fara to ba je electrical appliances, computer ati computer accessories, won ta automobiles, o se ko non ta lo ba sidike e. Wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá Sunday dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, wọ́n máa sọ̀rọ̀ kù díẹ̀díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni. Wọn kò wọ́n sí lórí. Ẹ lè download app yìí lórí app.

ẹnìkan pè wá lórí ètò yìí ó ní ojoojúmọ́ lòun ń gbọ́ ó ní ara àwọn tó ní ìpèníjà ojú ni òun ó ní ṣùgbọ́n òun fẹ́ ìrànlọ́wọ́ kan láti ọ̀dọ̀ sínátọ̀ mo dẹ̀ ti dárẹ́ẹ̀tì ẹ̀ sí ẹni tó máa rí nígbà tí mo wá padà pé ọmọkùnrin yìí èsì tó fún mi nígbà yẹn ni pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní orí ẹ̀ ó nítorí kìí ṣe pé òun ò rí rárá ó lóun sì ń ríran wọn ti gbé lọ sí ilé ìwòsàn wọn tẹsẹ wọn ṣe nǹkan kan wọn ní kàtẹ kọkọ pèsè àwọn glasses àti àwọn oògùn kan fún tí wọn máa lò lẹyìn eléyìí ó ní òun tún máa sọ fún mi bí ọrọ náà bó bá ṣe ń lọ ṣe ti rí bẹyẹn pé ara tí mo fi ní pé ará ìlú wọn ní láti máa ṣe àgbékalẹ láti jẹ kí ẹni tí a yàn sípò kó mọ ohun tí a ń fẹ lẹyìn ìgbà yẹn ni tí a bá dẹ máa fi sípò kó jẹ́ ni tí ò ní gbéraga tó jẹ́ pé àwọn ẹsẹ̀ àwọn pa wọ́n jẹ́ ni tó jẹ́ elétí tí à ń sọ̀rọ̀ sí tó dẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ ìjà ìdánilẹ́kọ̀ọ́ gidi là ń ṣe o ire tó gbéra tó lọ rè bá bóyá house of rep member ẹ àbí ẹnìkan tó di ipò pàtàkì mú àbí sínátọ̀ ẹ nígbà tó débẹ̀ ò rí ṣùgbọ́n ó mọ̀ pé ó wà nítòsí ó dẹ̀ ni pé kí wọ́n kọ́kọ́ fi ọ́ sí hòtẹ́ẹ̀lì ìrẹ́ náà ń jẹ òun òun jẹ síkì òun jẹ tọ́kì ó mọ̀ pé lára owó tó yẹ kí wọ́n fún wọn kó o lọ fi ṣòwò òun ló ti jẹ yẹn kì í yẹ àwọn èèyàn wa ṣẹ́ẹ̀rí ẹlòmíì yóò lọ ọ̀dọ̀ bróda ẹ̀ bróda ẹ̀ yóò wá bèrè pé kí ló fẹ́ jẹ yóò lóun fẹ́ jẹ oúnjẹ àwọn fast food wọn yẹn wọ́n á dé bí fast food kinní kan yóò jẹ oúnjẹ tí ń lọ bí 15,000 nígbà tó bá ti wá ní ọjọ́ kejì tó ní òun ti ń lọ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wàá fún ní 2,000 tó máa fi wọkọ̀ inú òwà mọ́ ọ bí o ní ìdá ti bínú o owó fast food tó jẹ 15,000 ìjọsí ṣé o mọ̀ pé ibì kan lọ̀gá náà ti mú jáde ni ó ti jẹ àǹfààní tó yẹ kó rí gbà lọ́dọ̀ ẹ̀ ẹ̀yin tẹ́ máa ń lọ náà tẹ́ lọ takú ti àwọn tẹ́ ẹ ránṣẹ́ wípé ẹ mọ̀ sùn hòtẹ́ẹ̀lì tó bá yá ẹ tó fẹ́ kó fún yín lówó á fún yín lówó bọ̀ tó lè mú tó nǹkan tẹ́ ń fẹ́ ẹ jẹ́ káwọ ará ìlú náà ká tún fi léyìí kọ́gbọ́n àwọn nǹkan tiẹ̀ tún ń dúpẹ́ wọn ni ká gbósùbà káre torí ICT project tí wọ́n ṣe ní ọ̀wọ̀ àti ọjà tí wọ́n ṣe sí ẹlẹ́gbẹ̀ka ní ọ̀sẹ́ àti farm project kan náà àrágbá yamúyamù ní ọ̀wọ̀ distribution of agricultural equipment pẹ̀lú àwọn fertilizers àti oríṣiríṣi nǹkan míì wọn ni wọ́n dúpẹ́ púpọ̀ tó ẹyí ẹ̀yọ wa àǹfààní wà fún yín láti pè mí kéde sọ èròǹgbà ọkàn yín àbí nǹkan tẹ bá ṣe ń fẹ́ lọ́dọ̀ sínátọ̀ wa dìgbà tí a máa pàdé ní ọ̀la mò ń kí yín pé àjọṣe wa kò ní bàjẹ́ o tó mogun olúbùnmi ló kọ́ tèmi ẹ ṣe

0: Adaba 88.9 FM.
1: Àwọn ọmọ tí ẹ yẹ ní gbogbo lẹnu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí, iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Àgbọ̀nrín ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ilolé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Bóyá àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí pé ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adáká tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 64 60 64 19 07 64 60 64 19. Ìkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sí kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọmọ ọsẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni ẹgbẹ́ kẹrẹ ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsì òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí i pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí i pé lágbára ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí i pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19 07 60 60 64 19.
3: Ẹ̀ṣun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
4: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní ń yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane.

0: yàwó tí báyìí tọ́jọ́ òdodo pàdé mi nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àti egbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àti egbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbódé kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn ogójì ìṣẹ́jú a lè rìn ọgọ́ta ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ̀ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí àmọ́fin ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà àní faranira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀nà kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀rẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rígbà.
1: Ọ̀rẹ́ a ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Wo bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣan ara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa ro mí. Tí iṣan ara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: ògbólùgbò ọdẹ tó ń fi wí àtẹgbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.
4: On your track, set.
5: Wọ́n sáré ìjẹyìn lọ àdàbà sì múra lọ́wọ́ eré ìjẹyìn kìí ṣe ti alágbára àdàbà gbéra ó fò bá wọn lọ́nà ó tún fi wọ́n sílẹ̀ àdàbà 88.9 FM ó ti gbà pò kíní ó síwájú àwọn ẹgbẹ́ ìtẹ̀lé lẹ́yìn.

ṣeré ẹ mọ pé a máa mú abala yẹn wá abala ẹ bá wa dá sí lórí ètò ẹ máa láǹfààní àti bá wa dá sí àwọn kan ti ẹ pè mí láti ìpínlẹ̀ Èkìtì wọn ní ọgbọ́n yẹmí jọ ọ̀dá ẹni 24/7 bá mi jọ yẹn ẹ dákun torí ọlọ́run fóun la ṣe fẹ́ máa kó o ní kò sí wàhálà ẹ̀yẹ kan sára pe nọ́mbà yẹn ọ̀rọ̀ nù ún pọ̀ dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ ni pé àwọn gan fẹ́ jẹ́ alágbàtà fún 24/7 bá mi jọ.

0: ni iseju die me da ma ba wa dasi losan toni ogbe ni joseph kini n ta ma ba wa dasi losan oni gan ki lo sele gangan oya
1: e ka so e de ku e ka bo si abala ohun te ma ba wa dasi eja farabale ka gbo daada
0: ka gbo daada
1: eja to sele laarin oni bara meji ni
0: oni bara meji
1: eni to ntan ko ateni to ra lowo
0: ateni to ra lowo e
1: o sele wi pe to ba tin ra igba mi a sanwo fun igba mi to ba ti si
0: arawin eja la
1: so e arawin a tun lo ojo to ba yo a wa san o wa di ojo ta nwi landlady eni to ma rawin lowo eni to ntaja
0: okay
1: o wa ran loja wi pe ko dakun ko lo sodo customer ko lo ba ngbe eru to hun ra si
0: be ba ngbe wa mo ti re ru kan be lo ba ngbe wa
1: ko pe ko ba ngbe wa eni to wa ri eni to rawin nibi to ti ngberu sori okada
0: o ngbe so okada
1: bo na se gbo okada lo ba lo sofufo fun eni to ntaja
0: to ntaja ti ntawin fun
1: o wi pe lagbaja ti wa mowo danile ni o o ti wa gba nu oja lo
0: igba ti o lowo lowo odo eni ti wa rawin
1: so niyan na ba
0: la ba lo dena de
1: lo ba ro iro e dada
0: kai
1: bo se wa lo duro de niyan enje okada ti o gbede ba
0: o ma jaru le
1: o ko fi gbaju pade yan lori okada
0: lo ba fe ru
1: bo se fairu le ru ba danu
0: lo ba danu ati rice
1: ati rice yo ati gari
0: ati gari o dapo mara won
1: gbogbo e ko dapo mara won ni be la le di se wa fariga pe emi ni mo le ru o
0: ba mowo eru mi
1: o eru ti mo ra si bi oye baye lo je owo ti ara ti ara bi si je gbogbo e patapata ko wo 20,000
0: otan
1: Eru sire se niyan.
0: Bi 100,000.
1: Eru lo si bi almost 120 ni.
0: Otan.
1: So se ohun lo sera e ni abi won se ni?
0: Abi bo.
1: Abi ba o.
0: Se kini ko wa se bayi?
1: Ki wa ni ko wa se?
0: Owo ton si jeri to ba ni yo nu eru.
1: Rawo rawo lo ma ku.
0: Otan. E dakun. Ki la fe se bayi? O wa wo pe ngba to n rawin. Odo mi lo n wa wo. O n rawin o wa sodo mi. Sugbon wa ro o wa lo se kini o wa gba nu oja lo olofofo lo de lo sofofo e dakun ibo la fe ba ya raja 0816251991 0816251991 elo e ka san o
2: e mo preto
0: e seun o
2: era sa
1: e se o
2: o ko temi ni Adimbola Afolabi bullet lati ore
0: o ye ba dancing to wa nle yi
2: n so wa nle o de le o
0: ko le
2: o le gbogbo e dala iso ba si ne suru wallahi wala n tẹle n tọ lẹyin ni gbogbo ọjọ ayé rẹ
0: tí
2: police rọ ara balẹ o fi ara balẹ kódà kó jẹ ní 1,000,000 torí kó lọ rajà mí ìyẹn ò le tó àìní sùúrù ló pa o kò sí sẹ̀dí ẹni tí ráwìn o àìní sùúrù ló pa ẹni lówó síbí.
0: Lọ́ba tán.
2: Ẹ ṣe.
0: Ẹ ṣeun. Ẹ dákun kí n to lófòfó ń bẹ̀. Olófòfó dá wàhálà alẹ̀ tán ọ sá wọlé.
1: Lọ́ba sá wọlé.
0: Hello.
3: Ẹ
0: ṣeun o.
3: Aláàjì tẹlẹ mù látọ̀ rẹ̀.
0: Aláàjì tẹlẹ mù látọ̀ rẹ̀.
3: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
3: Tó bá ṣe èmi ni landlady
0: yẹn.
3: Màá kọ́kọ́ dùn gbàdú lọ.
0: Káì.
3: Màá tún wá gba owó ọjà mi pé cancel owó rẹ̀. Wúrà yé onídùúrù mọ́ ṣe tì. Àti pé gan-an wọ́n jẹ́ jẹ́ lọ́wọ́ gan-an. Ṣé ibi ẹsẹ̀ máa ń gbowó náà nìyẹn ni? Tó bá ṣe èmi ni o.
0: Ọlágbára.
3: Ó
0: ti dàrẹ́ sí mẹ́wàá mọ́ gàárì, ó ti fọ́pọ̀ mọ́yọ̀. Ẹ ṣeun 0816251991. Ẹjọ́ tó wẹ̀ lómi ń bẹ̀, ẹ̀lọ́ ẹ káàsán.
4: Ẹ̀lọ́.
0: Ẹ mọ̀ káàsán.
4: Ẹ káàsán sáà ikú ètò.
0: Ẹ ṣeun o.
4: Ẹ jẹ́ kú iṣẹ́ o.
0: Ẹ ṣeun.
4: Ẹ sà. Ṣé ẹ rí ètò tẹ mú wá ní ọ̀sán yìí? Kò sẹ́ni tí ò kọ́ lọ́gbọ́n o. Everybody ló kọ́ lọ́gbọ́n.
0: Àtẹ̀ntì ń jẹ gbèsè, àtẹ̀ntì ràn kọ́ lọ́wọ́ ẹ̀.
4: Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò kọ́ lọ́gbọ́n. Sùúrù ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn. Sùúrù ni kékeré olóńpọ̀ sí wàhálà yẹn. So pẹ̀lú olófófó tíyan bá èèyàn mí báyìí wá kó balẹ̀ jẹ́ kó bọ̀nà jẹ́ ṣe pé gbèsè tó pẹ́ nìyẹn sí báyìí. Òun báyìí ó gbanú ilé ẹ̀wò
0: lọ. Ó ti sá ọ lọ.
4: Ẹni tó dẹ̀ jẹ gbèsè báyìí. Ẹni tó dẹ̀ jẹ gbèsè báyìí. So òun gan ni fọ́ọ̀sì lọ́wọ́ gbà tó jẹ́ pé tó ra ajá tó ra àwìn báyìí gbà tó wà lọ́wọ́ ẹ̀. Ó yẹ kó lọ bá ó báyìí pé ó padà ká ọjà fún o. So ìyẹn bó ṣe rí ọ̀tá pọ́nrà tí ó lè fi ra ni ẹ kó.
0: Ẹ ṣeun. Kì í tiẹ̀ wá sóun gan ló tiẹ̀ wá lẹ́rù.
1: Wọ́n ránṣẹ́
0: ni.
1: landlady lo ni ko lo ba
0: pe abi o hello
5: hello e ka san
0: e ka san
5: ayan bi odun ni latako
0: ayan bi odun latako
1: e ma kabo
5: ben sir
0: e seun
5: seri eyan to ba ti ni suru bo re se ma ri ni to ba te leki pe o je lowo
0: eh
5: se ba te ni suru bi gba to wa pada wa ra nkan lowo a se wa foro yen ko loju ni a wa salaye fun pe ki ma se ohun lo le ru
0: abi o
5: o ti jagbe se ni e ko se nkan to ma se
1: ko lo ma san
5: o to ba je mi ni gba ti gba ju to fun mi yen ma kan su e gan ni ma fun nkan pada
0: akai otan otan su gaja 0216251991 hello e ka san o
6: mo ya meji oda
0: yes sir
6: e ma ko ti baba me ka
0: san e seun
6: oruko mi ni Wolid Eji Solomon emi gbe lati lo ka koko
0: o ya ngbo yin
6: oye resi ti o da niyan
0: eh
6: oye kun asajo ewa yen won tun sajo oye to ba ti jenu kan ma fun legba e
0: eh
6: ko ga ma fun legba e sa ko made ma na ka gba ma na ko le ni di olopa ko ri di kankan ko ri ko ni suru
0: otan
1: iyan tun le
6: won ba ti fun ba ti fun ide dajo mi ri mi yen
0: idajo yin yen lagba iyan na pe ni dajo owo e pele sa 0816251991 hello e ka so
6: e ma ni wale
0: ami o
1: oge
6: eni yo ju lagbo olohun
0: e se o
6: ai farabale olori arun ni
0: ai farabale olori arun
1: olori arun
6: be ni woli mi gege bo se so yen gege bi mi wa sa gugu ejo ni kankan e ba ti me wa ni e ba ti 20 ni a wa da dubule won ma wa ma bule gba e alem gojo mi won ma farabale eni wa lagbo olohun
0: oda e se o ẹ já wẹ nìkan sí 0816251991 lábala yìí kó tó di páàbọ̀ sí abala mi.
7: Hello. Olùṣọ́ àgùntàn pọ̀ láti Lẹ́kàn Dà ló sọ̀rọ̀.
0: Ẹ ṣeun.
7: Ṣẹ̀rí olófòfó yẹn.
0: Ẹ olófòfó. Olèkú ẹ̀dá.
7: Olófòfó ògbẹ́gbà ibi ọpẹ́ ló mọ̀.
0: Ibi ọpẹ́ ló mọ̀.
7: Olùkan dá sẹ̀rí àná. Iṣẹ́ tí o kàn ló lọ
0: jẹ́
7: tó bá jẹ́ pé tó máa ta ẹ̀mí lọ bó ṣe máa ṣe káfà lọ nìyẹn olú yẹ kó dá sẹ̀rí àfún òṣìṣẹ́ nìyẹn.
0: Ọ̀dà ẹ ṣeun ẹ ṣeun o. Ọ̀dà alẹ̀ kò lé. Olówó dá alẹ̀ tán ọ̀ sá lọ. Ẹ jẹ́ ṣe bá ẹjẹ́ dókè lọ mọ́ ń padà bọ̀ tá a bá padà dé ká bọ́ sí abala tọkàn ẹ kú kalẹ̀.
8: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
9: Abba aṣọ́kò tí ìbọnni nípa 24/7 Abba Mixure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ́gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú.

0: yeah, bro. Anya, so what is it, huh? Onda. Erafun Anya, o ti daluru loto, Anya daluru lo. Lo fe ja, o 08162519991 08162519991 o lagbara. Hello. Hello sir.
1: E ma ko baba mi.
0: E ma seun.
1: Oli de bi Solomon Anya woli.
0: Anya otan.
1: Anya woli lato kakoko.
0: O ya ki la yan so.
1: Lodo
0: re la wa ti wa.
1: Lodo
0: re la wa ti wa. Eh. Bo si se re.
1: Lodo re la wa ti wa.
0: Hmm.
1: Gan gan gan gan
0: gan gan gan gan gan. E ma gan gan gan. E ma wule gan gan gan gan gan. 08162519991. E ja to elomi na. Hello. Hello e ka san.
1: Ẹ
0: ṣe ń wo.
1: Yes, sir.
0: O kọ yín bẹ tí ń pè.
1: Èmi tó tún mo dáṣẹ́ ìpínlẹ̀ kan ìlọ̀gá ẹ̀ máa dá ìlú yìí kò yé mi o. Ọ̀tàpọ̀ bá ó máa dá ìlú rí.
0: Kẹ́ni.
1: Ẹ̀gúnṣẹ́ ẹ̀gbọ́n ètò.
0: Ẹ wá dọ́gbọ́ sí.
1: Ọ̀tàpọ̀
0: ẹ̀gbọ́n ètò.
2: Yóò fi gbá kù mọ́ mi.
0: Ẹ́.
2: Yóò fi gbá burú kù mọ́ mi.
0: Ìgbà kọ́lì lè. Kò mú gbádá ní débi pé yóò fi bomi. Ó ti gbàgbé gbá lé. Ṣé ẹ gbọ́? Hello.
1: Ẹ mọ̀ pé tó.
0: Ẹ ṣeun.
1: Adébọlá Afolábí.
0: Àyàndàlùrú ti lù.
1: Mo ti gbà yín, mo gẹ́ẹ̀tì àyàn lọ́sàn-án yìí.
0: Ẹ gẹ́ẹ̀tì ẹ̀ ọ̀tán, bọ́lẹ̀ sí gẹ́ẹ̀tì àyàn.
1: Mo gẹ́ẹ̀tì àyàn.
0: Ọ̀yá.
1: Kò lọ jókòó jáde.
0: Kí làyàn sọ?
3: Ọ̀yá.
1: Ó ní àfọwọ́ mu sí ọ̀gbọ̀dọ̀ kú sóde.
3: Ọ̀yá
1: ẹ̀bọ̀. Yóò délé rẹ.
0: Kò délé kankan, eléyìí ti ré kọ́tà.
3: Ọlọ́fà.
0: O ti re kọta lẹgbọn.
3: Tẹ bá gbọ́ re wo koto.
0: Ẹ gba kankan. 08162519991. Hello. Hello ẹ káàsán.
1: Ẹ mọ̀ pé èso.
0: Ẹ ṣeun.
1: Aláàjì Télémù látọ̀rẹ̀.
0: Aláàjì Télémù láti ọ̀rẹ̀. Ọ̀yà. Àyàn Télémù.
3: Gbogbo yín ṣàfẹ́ jẹ́ àyàn.
0: Ọ̀tán. Ọ̀yà kí làyàn sọ.
1: O jẹun kò bára jẹ.
0: O jẹun kò bára jẹ. Ọ wá rí násán násán. Yes sir. Ọ lágbára.
1: Àyàn.
0: Sórí pé wọ́n lò ti dà nǹkan rú báyìí.
3: Ẹ ó dàrú.
0: Kò dẹ̀ wá dàrú dáadáa. Ọ dẹ̀ wá sọ dáadáa. Ọ lẹ́nu ẹnu ń bẹ nínú tó sọ.
3: Bẹ́ẹ̀ni.
0: Àbí náà. 08162519991. Hello.
4: Hello.
0: Hello ẹ káàsán.
4: Mo mà kí yín o.
0: Ẹni tó fẹ́ gbà rí.
4: Àyàn Murphy láti ló kárí.
0: Àyàn di Murphy.
3: Ẹ mà káàbọ̀.
4: Mo kí yẹ kí.
0: Àyàn Murphy.
3: Kò
4: sẹ́ni tó mú ìdí àyàn.
0: Bí ẹni mú kàn gẹ́ ìdání. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ẹ̀yìn létí àyàn.
3: Bẹ́ẹ̀ni.
4: Ele ife da ori.
0: Àyàn mọ̀ fi létí àyàn.
4: Ó ṣàmọ̀ pé níbo ni yóò ti fọ́n.
0: Níbo ni yóò ti fọ́n.
4: Káì. Níbo
0: ni yóò ti fọ́n. Káì. Níbo ni yóò ti fọ́n. Káì. Àyàn mọ̀ fi. Ẹ pẹ̀lẹ́ sà.
3: Ẹ ṣe.
0: Ẹ.
5: Ẹgbà. ìgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti su mi ise lo pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkan lo oko mọ ni o se suke suke da towo re le ni oda ti e kan sun lo ni
6: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koranjo gogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gbalode 24/7 aba make sure ko lo ti nu rara o kawo ẹyin didun ara riro afogede gede doti ara danu logo lomo okunrin abaduro to ti o si ma sise akori lodun lolufere iwe ategun la fi pe

0: 101.9 FM. Peace of a dove.
1: On your track, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: ọfẹ ṣùgbọn pẹlú àdéhùn àti àjọsọ.
1: Àdéhùn àti ọrọ̀ àjọsọ ń bẹ.
0: Bẹ́ẹ̀ni.
1: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
0: Bẹ́ẹ̀ sì tún ni Signet Stress and Jani tẹ̀sí ti wá kó àwọn solar systems kan wọlé lọ́sùlọ́sù bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sì ni aláwọ̀ ilé tó lè gbé pọ́ǹpì machine pẹ̀lú.
1: Láìṣe náà nẹ́pà.
0: Ara o.
1: Lọ́dọ̀ yín báyìí.
0: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
1: Ẹn tó bá ní ìdí solar freezer.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó wà lọ́dọ̀
0: yín. Ó wà nílé iṣẹ́ wa.
1: Ẹ bá mi júwe báwo làwọn èèyàn ó ṣe dé ilé iṣẹ́ yín.
0: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó Èkìtì ọ́fíìsì wa wà ní Go TV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajilosun ní Adó Èkìtì. Ní ìlú Ọyẹ́ Èkìtì a wà ní Signal Strength Office District 6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin bàbá wa Olóyè Ọ̀vọ́wúyẹ́ Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV Go TV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Way ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀ ẹ máa kọjá síwájú díẹ̀ ẹ̀yìn ẹ̀kan sọ́dá kẹ wọ àwa ò sí yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout tẹ bá ti sọ́dá ẹ sì máa rí yellow building yẹn Go CV building ẹ sì máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀ ẹ wà ní DSTV Go TV office tó wà ní adjacent Pajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office A-frames Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08101 01 01 04 04 28 28 04 04.
1: Ẹ jẹ́ tó mú lẹ́ẹ̀kan sí.
0: 08101 01 01 04 04 28 28 04 04.
1: Àsìkò rẹ ti tó láti jẹ gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
2: Wẹ́pà!
1: Signal Strength Nigeria Limited tún gbéra mi ìdè. Wọ́n fọba lé lọ́tẹ̀ yìí ni. Pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kìlàlà. Kí ìmọ́lẹ̀ ò lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ. Kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Fọbánbárì ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù Go TV tàbí DSTV kan sí irọ́fẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlú náà nílé. Bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn fáànù àtàwọn dìkódà gbogbo yọjú séyìíkéyìí ilé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀ wọ́n wà ní Signal Strength Office Go TV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Ajilosun Adó Èkìtì number 123 Signal Strength House Go TV Yellow Building Ọba Òṣùpá Road Old Hospital Road Àkúrẹ́ àti adjacent Baba Ajashin House Òkè Ògún Ọ̀wọ̀ tó fi mọ́ Ephraim Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08101042804.
3: For number one radio. Adaba FM.
4: Adaba FM.
3: 88.9. Akure.
5: Show le firun mi daru ara yi.
6: Oni bara mi awon.
5: Won ko lori YouTube ni.
6: Show ni data to po to ba yen ni.
5: Ah, data lati MTN o yato mani. Pelu erin won naira pere. Won je anfani pe iseju meje. Ategbeta data.
7: Ma duro ma rose. Je anfani yi lati owo MTN o yato. O tun le je ipe iseju 15 ti data gigabyte meji yo tun le lórí rẹ̀ fún ẹgbẹ̀rún náírà. Testa 312*14# láti jẹ̀gbádùn MTN. Ó yàtọ̀ lóòótọ́.
8: Lóore lọ, olóore lọ, kò má pọn mi ò kẹrù tòdo, olóore lọ.
9: Ọ̀nà ń bá ṣe lò kàlàyé. Orúkọ rẹ̀ ra parẹ́ láàyè. Ọ ti pọ́dún kan bá ẹ́ kàbáríà. Ọba Joseph Olúwadẹ́rẹ́ Agúnbíadé JP òtútù bíi ọ̀sùn kẹta. Ọlọ́ba ò dáyé tùlú ọba olé kọ̀yà mọ́ramọ́ra òrọ̀ kárẹ́ o. Ọlọ́ba ò dáyé ọmọrin kò bèjì ọkàn lé ní bímọ lúlé rẹ̀. Ó kiri kì í ṣe ọmọ àtọ̀run rọ̀ ọmọ ìbáàbí ọmọ iyebi. Àsìkò rẹ̀ sún álùlù ọba olé òun lé mú àfọ̀. Kí ìkètèké tí ọmọ ọba lulẹ̀ lóko àti léyìn ó di tọmọṣú tọmọ yá tólúlẹ̀ tàlejò ya pàdé bí àtọmọ ọlọ́ba. Ìyàrá ọba ukomo ẹlẹgbẹ́ ìgìrì àti ìkètèké tí ọmọ ọba lulu ọba olé níbi ayẹyẹ ọdún kan ọlọ́ba ti mọ́ra mọ́ra òrọ̀ ìjọ kẹrìndínlógún oṣù kẹrù ọdún ni lẹ́ka pàdé lẹ́jọ́ sms ìlú ọba olé.
10: Láàgó mẹ́wàá òrọ̀ lẹ́yìn ìgbọ̀nba parí ìsìn. Làmójú sí ṣùkúrù ìjọba níbi

0: saki bobo yi
1: ona si
0: odo meji ere yi mama lero ti su
1: oya mo yo won ma yo si ere o
0: odun mare kere
1: oro ton won mama lero
0: oba laibo
1: tuboro ti won o ma du jaye ji won
0: won mare mechu yere re o
1: ma logbo chere igogo gaga
0: chekunre o
1: ma jo mo luda
0: o ma jo mo ligbogi ara
1: amule ka sokun agbe
0: o ma di gbere yege o
1: aya ma londo agi
0: loruko gere won ma
1: ato mama yemi esa ki bobo ye
0: je bi fo
1: ye gogo ma de imoro
0: idi ye usure o
2: kí èmi kú ikú olódodo kí gbẹ̀yìn mi sì dàbí rẹ̀ òun la ṣe ń kéde ètò ayẹyẹ ìsìnkú bàbá wa àti bàbá bàbá wa elder ayọ̀dẹ́lẹ̀ joel darabọ́lá bàbá sùn nínú olúwa lẹ́yìn tí wọ́n ti

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rin jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

0: jẹ́ kí a farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run tí ó ní agbára. Ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń sára. Ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń fagi kédàrí. The Balm of Gilead. Ọ̀rọ̀ òtura Gilead. Láti ẹnu òjíṣẹ́ Ọlọ́run alayé ni. Prophet Dr. Tunde Akinlolu Oluyan. Lórí àdàbà. Ìtẹ́pọnẹ FM. Lọ́jọ́jọ́ Thursday. Aago márùn-ún ìrọ̀lẹ́. Ìwọ tí ó sì wá ìwòsàn fún ẹ̀mí àti ara. Darapọ̀ pẹ̀lú ìjọ The Glorious MCV Beulah Ministry Behind Comprehensive Health Center. Ìsàkúnmí Ìkàrẹ́ Àkókò. Bible College for Intending Minister. Láti kọ́ tìfun tẹ̀dọ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Lọ́jọ́jọ́ Friday. Láago méjì ọ̀sán. Àti aago mẹ́wàá àárọ̀ ọjọ́ Saturday. Monthly marathon program. Ní Thursday àti Friday tó gbẹ̀yìn oṣù. Ìyẹn last Thursday and Friday of the month. Hour of Mercy. Lọ́jọ́jọ́ Wednesday. Láago mẹ́sàn-án àárọ̀. Ẹ darapọ̀ pẹ̀lú ìjọ yìí. Láago mẹ́sàn-án àárọ̀ ọjọ́ ìsinmi. Ní The Glorious MCV Beulah Ministry. Behind Comprehensive Health Center. Ìsàkúnmí Ìkàrẹ́ Àkókò. Fún ìtọ́ni òun àdúrà. Ẹ pé 08062436989. Jésù.
1: Ogo ni fún bàbá àti fọ́mọ àti fọ́lọ́rìn mímọ́. Ayé Ọlọ́run Àìkú ìwọ la gbéga nítorí pé kò sọ́ba bí rẹ̀. Alágbára tó jòkó lórí òbírí ayé níwájú ẹni tí gbogbo èèyàn dàbí ẹlẹ́ngà. Ìwọ ló lànà ló lò ní tó tún lọ̀la. Ìwọ ló di kọ́kọ́rọ́ ayé mú ọwọ́ rẹ̀ ní kọ́kọ́rọ́ ayé ń bẹ. Ọba tó ṣi tẹ́nìkan ò lè tì, ọba tó ti tẹ́nìkan ò lè ṣí. Mo tó tó ń gbèjà ara ẹ̀. Ìwọ la yìn lógo, ìwọ la fọpẹ́ fún aṣọ wípé o ṣe gba ọ̀pẹ wa.
2: Àmì.
1: Fóun tó ṣe fún ìyanu tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ gbà yín wa.
2: Àmì.
1: O ní ọjọ́ kẹrìnlá nínú oṣù karùn-ún ti ọdún 2026. Aṣọ wípé o ṣe gba ọ̀pẹ wa.
2: Àmì.
1: Ọlọ́run ọ̀rọ̀ tí sọ̀rọ̀ tí ọ̀rọ̀ kì í tán. Ọba tí fi ọ̀rọ̀ pàṣẹ ọ̀rọ̀. Ọba tí fọ̀rọ̀ lànà ọ̀rọ̀. Ọba tí fi ọ̀rọ̀ sílẹ̀kùn ọ̀rọ̀. Ọba tí fi ọ̀rọ̀ já èdè ọ̀rọ̀. Ọba tí fi ọ̀rọ̀ gbé ọ̀rọ̀ mì. Ìwọ gangan ni ọ̀rọ̀ tó wà láti àtètè kọ́ ṣe wá. A gbé ọ̀gá tó wípé o sì ń jẹ́ ọ̀rọ̀ síbẹ̀. Ó sì máa jẹ́ ọ̀rọ̀ nígbà táyé ò ní sí mọ́. A sọ wípé o ṣe gba ọpẹ́ ẹ wá.
2: Àmì.
1: Ọlọ́run àrà, ó yá báṣẹ́ rẹ ṣe.
2: Àmì.
1: Ní ti wákàtí, ó yá fọ́ọ̀ tuntun.
2: Àmì.
1: Àṣálẹ̀ bú jáde.
2: Àmì.
1: Ọ̀run ẹ̀rí kó ṣí.
2: Àmì.
1: Ọ̀run ẹ̀rí kó ṣí.
2: Àmì.
1: Àrà alákó fara.
2: Àmì.
1: Káre yìnyọ.
2: Àmì.
1: Jésù Olúwa wá.
2: Àmì.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pé a kú iṣẹ́ àtúrọ̀. Òní jẹ́ ọjọ́ mánì gbàgbé. Ọjọ́ tó tún lámì ni. Èyí tí Ọlọ́run rán mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ sí yín sí ẹ̀yin ọmọ Ọlọ́run ní gbogbo ibi ní ilé lóko lájò. Ọ̀rọ̀ náà tí a ó sì gbọ́ lónìí yóò tún ní àmì. Ṣùgbọ́n bàbá farabalẹ̀ kó gbọ́. Mo fẹ́ kó yíyọ wípé ó tuntun bẹ nínú ìrìn àjò àyànmọ́ o. Ẹ̀dá ni ò kíyè sí. Kò sì sẹ́ni tá àdámọ̀ orere. Àmọ́ kìí ṣe gbogbo ènìyàn tá a bí mọ orere ló máa ń lò ó. Ọ̀rọ̀ yìí wáyé láti iléeṣẹ́ ìránṣẹ́ Godly FCBA Beulah Global Ministry. Godly FCBA Beulah Global Ministry ti olú ìjọwá kalẹ̀ sẹ́yìn Comprehensive Health Center. Ní Ṣàkúnmí ní Ìkàrẹ́ Àkókò. Orúkọ tèmi ni Prophet Dr. Tunde Fayẹhùn. Ẹgbọ́n mi bàbá, màmá ọ̀rọ̀ tá a fi rán mi sọ ní àṣálẹ̀. Òun náà ni mo pè ní ewu ìjáfara. Ewu ìjáfara. Bàbá, ǹjẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lónìí kìí ṣe wípé àdáwọn mógo. Kìí ṣe pé àpèlò ògo fún wọn. Dádì ẹgbọ́ kìí ṣe wípé olúwa ò parí iṣẹ́ pé kán dìde láyè. Àmọ́ torí pé wọ́n pẹ́ jù níbi tó yẹ kán ti sáré. Òun ni wàhálà dé bá wọn sí. Nítorí pé wọ́n fi àkọ́kọ́ ṣòfò. Òun ló bí ìjì tí wọ́n jagun rẹ̀ tí wọn ò parí ẹ̀. Nítorí pé wọ́n kùnà láti dìde. Ní àsìkò tí a dá fún wọn. Òun ló fà á tí wọ́n wá dàbí ẹni tí ò ráyé wá. Dádì, ewu ń bẹ nínú ìjáfara. Bàbá, ewu ń bẹ nínú ìjáfara. Okú tó ń gbọ́ mi yìí, ìjọ ò ti jáfara, ìjọ ò ti pẹ́ jù mí tó wà. Màá ṣe olóyìnbó ní procrastination is a thief of time. Tó bá ti ń fi òní dóni fọ̀lá.

0: ọmọ ni ọwọ́ wọn jọ kẹrù mọ́.
1: Àti ọwọ́ aya rẹ̀.
0: Ó di aya rẹ̀ mú.
1: Àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì.
0: Àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì, wọ́n di wọn mú wọn jọ rẹ̀ kẹrù mọ́. Àsìkò tó fún kó fi palẹ̀ ẹrù ẹ̀ mọ́, ó ti kọjá. Bàbá mẹ́jọ bọ́ sórí mọ́ jẹ́ kó dìgbà tó bá ń mọ̀fọ́. Màmá mẹ́jọ bọ́ sórí mọ́ jẹ́ kó dìgbà tó bá rí kankan mú mọ́. Ọkùn yìí mẹ́jọ dìgbà tó di pé ó di páfẹ́. Mẹ́jọ dìgbà tí kankan ò bá jáde mọ́ kó tó jáde. Ó ní mo ṣáà dúpẹ́ mi pé mo rẹ̀ mí mi yọ. Ìwà ti jáde nígbà tó gbọ́ràn. Ẹyẹ dúpẹ́ kó mọ̀ bá bọ́ sọpẹ́ túláàsì. Kó mọ̀ bá bọ́ sọpẹ́ tipátipá. Ó ṣe gbọ́ràn nígbà tá a ní kókó. Wọ́n ló tó. Òun ò tí ì tó. Ìgbó bá máa di agídí fagídí sọ pé ó tó ṣeṣe kó mọ̀ bọ́ sí mọ́. Ẹ sọ òfo báyìí náà mú lọ́ọ̀tì jáde. Kò kágùntàn kò kó mọ̀ lù kò kó gbogbo nǹkan ọ̀ sí ẹ. Wọ́n ò jọ mú kankan mọ̀. Ìtàn lọ́ọ̀tì parí bẹ́ẹ̀. Ìgbésí ayé ẹ̀ pin bẹ́ẹ̀. Kò ní kankan mọ́ láyé. Àfọ àtàwọn ọmọ méjì péré tán jáde kò lè dára mọ́ torí pé àwọn áńgẹ́lì ti ń kánjú. Àsìkò tán sọ fún kó fi gbé ìgbésẹ̀. Ẹ sà wọ́n ní ikú ìparọ̀ tó bá gbọ́n. Tó bá gbọ́n ni kì í ṣe kì í parọ́. Torí kó gun ó tó dé àti bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú. Yes.
1: Olúwa ṣàṣàánú fún.
0: Ẹ gbọ́ báyìí, Olúwa ṣàánú fún. Dádì mẹ́jọ gbọ́ sí ìgbà tí Olúwa bá ṣàánú fún ọ. Bẹ́ẹ̀ yẹn bá máa gbọ́ pé Olúwa ṣàṣàánú fún, ó ti tán lọ́wọ́ ẹ̀ o. Ẹ̀mí ẹ̀ nìkan la fi jì fún o. Kò sí kankan tó bá jáde ní jẹ́bẹ́ o. Olúwa ṣàṣàánú fún. Kò bá lọ ló ń jẹ́bẹ́. A ní mo sáàtì ẹ̀ dúpẹ́ pọ́ lọ ṣàánú fún mi. Pa pé èmi gan mọ̀ pé mo lè rí kankan mú jáde. Mẹ́jọ rí bẹ́ẹ̀ gbọ́ràn. Yé lọ́ra, ewu ìjáfara. Bàbá, ewu ńlá ń bẹ nínú ìjáfara. Olóyìnbó ní the earlier the better. Mo bá gbọ̀ràn ní kíákíá nìbá pé ọ. Ìbò la ní kó kúrò kí la ní kó yọ̀ǹda. Ẹlòmíì wà báyìí, nǹkan ni ó fún yàn tó takú tó ní. Ń fún yàn ládùúgbò kan tó tẹ́lẹ̀ ẹjẹ́ gbé ìṣirò le. Orí ìṣirò ló wà àti gbogbo ẹ̀ dàrú. Bẹ́ẹ̀ sì rí ọ̀nà àbáyọ sáyé ẹ̀ ni. Yes.
1: Wọ́n sì mú jáde.
0: Wọ́n mú jáde.
1: Wọ́n sì fi sẹ́yìn odi ìlú náà.
0: Ẹgbọ́n tó sọ wọn lọ jù sẹ́yìn odi. Kíyèsí, bàbá, mo ní ewu ìjáfara. Ẹja tẹ̀síwájú níbi tá à ń kà á lọ. Ní Deuteronomy yẹn chapter 3 yẹn, chapter 1 yẹn, yes, kí ló wá sọ?
1: Lẹ́yìn ìgbà tí ó pa sí òní tán, ọba àwọn ọmọ Amori tí ó ń gbé Ṣbọ́nì àti ogun ọba Báṣánì tí ó ń gbé Ṣtrọ́tù ní Edrei
0: ní
1: ìhàyìn
0: Jọ́dánì
1: ní ilẹ̀
0: Moabu. Àsìkò tó kú ìwọ náà padà bíi ti Naomi kúrò nílẹ̀ Moabu. Àsìkò ti tó kí gbogbo ẹ tó ṣòfò mọ́ ẹ lọ́wọ́. Ká ní kété tí Elimeleki kú nínú ìwé Rut orí kìíní yẹn. Ni Naomi wò pé ẹ wo ẹyin èèyàn ẹ jẹ́ àtẹ̀tẹ̀ padà lé ìbámọ́ pàdánù mọ́ lónìí àti kí lónìí pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n wá tún dúró ọdún mẹ́wàá míì sí láàrin ọdún mẹ́wàá míì tó kú tó dúró yìí ló pàdánù ọmọ méjèèjì tó bófo padà sílé. Ó wá délé tán lòun jáde ní kíkún òun padà lọ́wọ́ ọ̀fọ̀. Kí ló fa ìjáfara? Kí ló dúró dè ìgbà tí gbogbo ẹ̀ tán? Dádì, mọ́tò mẹ́rin ló kó wọlé tó ń gbé ìwọ̀ gan mọ̀. Àmọ́ sìn àti gbọ́kadà gan dogun. Ó bẹ́ta kó jáde báyìí kó tó di pé ó di pé òru ẹ̀mí ẹ̀ sọnù síbẹ̀. Kí ló wá sọ?
1: Ó ní Mósè bẹ̀rẹ̀ sí sọ àsọyé òfin yìí.
0: Ó sọ àsọyé, àsọyé wà nínú òfin Ọlọ́run. Nínú ìlànà ìbárìn ìbádọ́gba ìbáṣepọ̀ ìwọ àti Ọlọ́run, àsọyé bẹ́ẹ̀ yes.
1: Wípé Olúwa-Ọlọ́run wá sọ fún wa ní Órébù.
0: Olúwa sọ fún wa ní Órébù, òkè mímọ́ Olódùmarè pé.
1: Wípé ẹgbẹ́ orí òkè yìí pẹ́ tó.
0: Ẹ ti pẹ́ jù níbi tẹ́ wà. Dádì, sọ fún ra pé mo ti pẹ́ jù. Mọ́mì, o ti pẹ́ jù. Ilé tó ń gbé yìí o ti lo 25 years ń lè mi rẹ́ǹtì kan. Ibẹ̀ ló ti tún ṣe wẹ́dìn fáwọn ọmọ ẹ o. Màmá, o ò dẹ̀ fúnra. O ti gbébẹ̀ pẹ́ jù. Ó túmọ̀ sí pé ìlọsíwájú ò sí rèé. Wọ́n ti ẹ̀ ti gbo onílé gan ti kú. Ìwọ náà wá ní ìwọ náà wọn mọ́ dẹ̀ mọ̀ pé kó mọ bá wọn ṣe kí á ti kà kó mọ́ sanwó yàrá tiẹ̀ mọ́. Ṣé wọn ní kó kúrò jogbọ́ràn? Olúkúlùkù ni ìgbà wà fún. Dàbí àwọn ọmọ Ísákárì tí wọ́n ní òye àkókò tí wọ́n mọ ohun tí Ísíráẹ̀lì ìbá ṣe. Òbá mọ tó yẹ kó ṣe lásìkò bàbá ìbá ti dà. Màmá òbá mọ tó yẹ kó ṣe lásìkò ọ̀nà ìbá ti la. Gbọ́ mi dáadáa sà. Olúkúlùkù ọ̀hún ni àkókò wà fún iṣẹ́ àárọ̀. Bẹ́yìn bá gbé sí ọ̀sán á dàrú. Ó tó yẹ kéèyàn fọ̀sán ṣe tó bá sun sí àṣálẹ́ òfò lábàbọ̀. ẹtẹ siwaju
1: ẹyipada
0: radio party
1: ni nda ẹmu
0: ọna yin pa ẹgbẹ to so bayi ẹyi jafara mo ẹmu ọna yin pa iwo na mu ọna re pa mu jafara kuro ninu irin ajo aye baba tin gbọ mi yi mama tin gbọ mi ewu nbe ninu jafara mu jafara kuro ninu irin ajo aye kada ya to ye ko su ere to wa fese fale to wa fese fale ninu wo ni dajo ori kokan din ni ogun okunrin omo le fi kan be nibe eni to je wipe ni asiko to ye ko rin ajo to ye ko gbera oni dajo ori kokan din ni ogun 19 yes kilo so
1: o si se le ajo won ni nigba ti kon si oba kan ni israeli
0: so ba ni israeli o
1: okun ile ti kan se atipo ni iha ohun ile oke efraimu
0: o se atipo ni iha ohun ile oke efraimu yes
1: eni ti o si mu ale kan lati Bethlehem Juda wa
0: lati Bethlehem Juda lo ti mu wa yes
1: ale re na si se pasaga si
0: obadija
1: o si lo kuro lodo re
0: ijafara
1: si ile baba re si Bethlehem Juda o si wa ni ibe ni iwon osu merin
0: lobirin lo nle baba esa nigba to obirin sa lo to sagbere to kuro nle oko to sa lo le baba e de gba ti ra o gbejoko ki lokunrin tun wa wahala fere fun o ti mo wipe ti oni sun won ni e gbo mi sa baba mi ni oni ta sofo laye oni sa lai sofo o se kiyesi dada o ti lo joko tan won to bi tori bo mo wipe awon lo mo da soro ti lo tun wa lo e wo okunrin lefi yi e mo gba pe okunrin lefi yi omo lefi omo alufa ni o e gbo to se yes
1: oko re si dide
0: o dide
1: o si to lo
0: o to lo
1: lati tun ninu ati lati mu pada
0: o
1: omo odo re si nbe pelu re ati kete meji
0: o
1: omo obirin na si mu wa sinu ile baba re
0: o mu wa si ile baba re
1: nigbati baba re si ri o yo lati pade re
0: inu baba dupe o se o to dari ju wa o bibeli so pe igba nbe lati ko ni mara igba si wa lati faseyin kuro ni fifowo ko ni mara baba bo ba ki sara olukuluku ni igba wa fun okunrin yi iba ma ti pada to obirin yi lo ijafara o tun wa debe nigba to debe asiko to ye ko kuro ana re mo bere si ni so nja dido fowo bo taku yes
1: ana re baba ma obirin na
0: o
1: si da duro
0: o da ogun adani duro ninu irinajo wo to gbo mi yi loni o gbin na son
1: ami jesu
0: o didi ogulogun afa koko sofo ogun afa koko eni sofo wa de si o ri le sira mo ogun buruku laye ra ko wole be
1: ami
0: eni to wa ni dipo ni le ba to je pe igba to ba ti po fe binu yo wa fi bobo yo fi tu o ninu o ri o ba ti to wa se gidi e se lowo iwo na tun so pe sayin na mo pe mo fe ran yin e ri bobo a mo ti simi lati mo wi pe wu ni a mẹrin jọba ìwẹ̀kú ẹwẹlẹ o sì mọ̀ pé wọ́n tan kádàrá rẹ̀ wọnú ìgbèkùn kó mọ̀ bá bọ́ lọ́wọ́ ogun asọ́nídẹ̀ẹ́rọ ẹ̀yìn kó mọ̀ bá bọ́ lọ́wọ́ ogun alákìísà bábí dáadáa sà ó sì bá jòkó ní ìjọ mélòó yìí
1: ní ìjọ mẹ́ta
0: bá jòkó ní ìjọ mẹ́ta
1: wọ́n jẹ wọ́n mú
0: ó
1: sì wọ̀ níbẹ̀
0: ikú ń jọ̀gẹ̀dẹ̀ ikú ń rèdí ikú mọ̀ pé ohun tó ń dùn pa ni ewu ìjáfara níjọ ta lọ dáná fún ìsáàkì ẹni tó lọ dáná ti ìsáàkì kò sùn ju oru ọjọ́ kan bó ti parí lóru òru mọ́jú náà ṣègbéyàwó bílẹ̀ ti mọ́ láàárọ̀ ọjọ́ kejì lófọ̀ náà rẹ̀ pọ̀ ó lẹ́ bá tó dámi dúró mọ́ ó kíyèsí ewu ìjáfara ẹ mọ̀ wulẹ̀ dámi dúró ọlọ́run ti sọ̀nà mi ní eré ẹ jẹ́ tètè máa lọ àmọ́ dádì eléyìí ọlọ́run sọ̀nà ẹ̀ ní eré ṣùgbọ́n ó jáfara nígbà tó lóun máa lọ lẹ́yìn ọjọ́ kẹta kí náà sọ fún.
1: ó ṣiṣẹ́ ní ijọ́ kẹrin.
0: ó
1: jí ní kutukutu.
0: ó jí ní kutukutu.
1: ó sì dìde láti lọ.
0: ó dìde láti lọ.
1: bàbá ọmọbìnrin náà sì wí fún àna rẹ̀ pé.
0: bàbá ọmọbìnrin náà wí fún pé.
1: ní òkèlè oúnjẹ kan tẹ́lẹ̀ inú.
0: àásọ ní jẹun kó tó máa lọ ni bíbélì wá sọ wípé ẹgbẹ́ ni fún ìlú náà tí ọmọ aládé rẹ̀ jẹ́ ọmọdé àti tí wòlíì rẹ̀ jíjẹun ní kutukutu ẹgbọ́mọ lẹ́fì tó ń jíjẹun láàárọ̀ wọ́n ní kó fòkèlè tẹ́lẹ̀ ẹnu kò mọ̀ pé ìjáfara ló fẹ́ mú látàrí oúnjẹ dáńdẹ́lì ní èmi ti pinnu nínú ọkàn mi pé èmi kì yóò fi oúnjẹ àdídùn ọba ba ara mi jẹ́ ẹ̀ṣà rárá ilé ìsáwù torí òkèlè kò mọ̀ tẹ̀síwájú iwona wona se woni eni suru asigbo nje kana e je ko jina ke to ma tesiwaju hago meta ti lu hey le ti su won ri ko ni pe jina hago ma ri lu won lo be loku hago ma ri lu won ni o ti jina ba o ye ja sa fun yin yin o gbona e won ni e ba ja bu sikula a tutu si gba melo lo fin tutu o joko lo se didi la go mefa le o n lo lona lo ko sowo igara olosa ta loko bae bi alere ijafara alamojukuro to je ke were po e wi jafara kilo de to le spinu le kan pe ara e mo worry bo tin lo niyan oni fi okele onje kan tele nu yes
1: leyin na ki e ma lo
0: leyin na ki e ma lo e mo gbo o e
1: wi jafara
0: won joko
1: ameje yi si jumo je
0: won je
1: won si mu
0: won mu
1: baba mo bi na si wi fun okunrin na pe mo be o
0: mo be o
1: farabale
0: faraburuku bale olama ja sori bulaye farabale ede na ti na mo ni pe fun ki a se nijo ti o baye re je na ni oni ko farabale baba mo farabale fun buruku ye farabale fun to le saye re dofo ye farabale so fun pe mi farabale e fi mi le bo lo ki lo de to le gbegbese to nja fara ki lo de to farabale fun ti o ni je kaye re lo siwaju e se to ngba ise pe buburu yi yes
1: ki o si duro le aro ni
0: to duro lo re e mo gba pe aro ni o ko je ta aro lo so o tun da duro di role ngo di role oni ko duro lo ru ni o tun duro moju yes
1: ki o je ki nu re ki o dun
0: je ki nu re o dun
1: nipa ti okunrin na si dide lati lo ana re si ro o si tun sun sibe
0: o tun sun sibe odojo merin o koja
1: o si dide ni kutukutu ojo karun lati lo
0: baba mi ni aimo ku lore ile ana re ku ese mo pe n ba ku sile ana oju window na gboku egba do kiyesi dada sa baba mo ni jafara jafara ewu la lo nbe ndi e yes
1: baba mo bi na si wi pe
0: o
1: mo be o
0: lojo ka run tun le o tun be o o tun be o mo ni ko ye gbe pe so pe mi gbe pe ori iburu mo wa lori buruku ki se temi ki lo de ta si pe fun o be na na ye si pe fun e ti ya ide nda alaborun de nde wo fun e so wi pe mi o je ya mo pinu na lo ni ko koya esa osu meta ni ya nja gbe efo ati mo jade agbadu ati mo gbo leyin osu meta o ti ri nkan fi telekun bo ba se die si oga mi kan ni ani isiteyan si yo ba bo won ni isiteyan si oga to fun ni paro aso to ba sire ara tutun eh o se duro loko aloku to fe doga ki lo de odun wo lo fe gbegbese ojo wo lo fe dide ninu iwe genesis ori ogbon ese ogbon e kiyesi Jacob dide o koju si Labani o ni die ni iwo sa ti ni ki emi o to de odo re sugbon nisisiyin oluwa ti bu si fun o bi o ti ri loni yi e sa n gba won lemi na o pese fun ile mi 30-30 yes
1: die ni iwo sa ti ni
0: die ni iwo sa ti ni
1: ki to de odo re
0: ki to de odo re
1: oluwa si bu si ni opolopo
0: oluwa bu si ni opolopo
1: fun o
0: fun o
1: lati igba ti mo ti de
0: lati igba ti mo ti de mi deja e lo lemi jinkan
1: genesis yi
0: ijo wa wo nisisiyin yi
1: nigba won lemi o pese fun ile mi
0: ijo wo lemi na mo to ra mi mu nigba won lemi o to ra mi mu ki lo o ijo na o ni ko fara balẹ
1: o si bi pe
0: o si bi pe
1: ki ni emi o fi fun o
0: ki ni mo fe fun re
1: Jacob si wi pe iwo ma se fun mi le
0: ogbon mi fe kankan bo lodo e
1: iwo
0: na ma gbo iwo na o se ko ebun ta fi sipe fun e yo ebun ta fi tu e loju lojojumo yi to fi rona lo o se ko ko gbe igbese lekan Jacob ni ma fun mi ni kankan ma fun mi kankan o mo yo odun ti mo ti wa lodo e ah oga me jaye mi o ba je emi na gboro to ra mi mu lojo kan ele ti mo se yin na to ah yoruba ni won lo to je alubebe idarin alubata kan ki darin o to ge ki yesu yes
1: bi wo ba le se yi fun mi
0: bo ba se yi fun mi
1: emi o ma bo
0: ma ma bo
1: emi o si ma so agberan re
0: eh eh adeun ni o wa bo se ma lo niyan o gba adeun lodo pe ma fun mi ni kankan ma fun mi kankan je ke ni temi je ke mi na to ra mi mu ah en ba ba si e taye temi wa ba je e je ke mi na to ra mi mu e yonda mi na je tesiwaju dadi je wo na pe nu pe kan yonda re ki e sara loni sa ewu nbe nu ijafara bo ba mura loni ibi o wa lo wa o bo ba pinu loni ibi o wa lo wa ana okunrin da duro titi wahala fi ba gbiyanju ko karara o tun da duro lojo karun o tun da duro lojo kefa igba to di ojo kefa loko yin wa ni ah ki lo de igba to wa ma pinu fun fe gbera ewo ile ti su ewo ese kokala e mla de se kewa
1: okun ina si ko lati sun
0: o ko lati sun o si ngba to ti bo sori sisa re ma jo bo soru dari ma jo digba to ti bo lowo e to le la pa mo ko to wa so pe isa mo fe retire abi ko jo lo ma fe yin eti daddy ma jo digba to to ra e mu mo papa e gbe igbese lo ni ma jo bo soru mo lowo o ti bo soru mo lowo bibeli so pe ogubu ko ja tan ma jo digba to bo soru to je pe o lagbara ati gbe igbese mo ma jo digba ti igbese re ti bo sori ma jo digba ti igbese re to ti fori sepo daddy olukuluku ni akoko wa igbara la nbura igbara la nbura se toto ni igba toto se n to ye ni igba ti o ye ni igba ti o ri ofe wa fun ti anfani wa fun baba o gba oniyanju loni lati ru arojinle loni lo bere toni lowo olohun be ele da re soro pe oluwa mo ko lati si mo ko kin sonu gbe igbese yi gege bi omo olohun bo ba si se eleyi o ri ami la

0: tí ẹ yẹ nígboro lẹnu ọjọ mẹta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbórí ìṣelọ́sẹ̀ jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tó ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù ná tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Bóyá àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn bí iṣan ara bá ti ní ìṣòro

0: gbogbo nu ara na lo ti ni soro yen apere wo ni wo wa nri ninu ara ti e nwo to ngo mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni elomin o le bere ko mu nkan ni le elomin o le nero pe elomin to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomin o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo ti waju elomin ere orun sun arara belomin ba ti egbinju to sun orun wakati kan aborun wakati meji to ba jin laaro bayi ati dide nile re isoro ni e ni o je bi ogun seju ogbon seju ko ni le dide nile yo da be ko se wahala loju orun ni tabe enikan ti e na ni papa loju orun to ba tun gbinju to dide le bayi to ba fese le le bayi yo ri pe sele se kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda le mi fi ma so pe e ma je adaka ti wa na ba ti riru apere bayi gbinju ko wa yoju semi babo ke ogun fun imore ati oni abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obirin mo ti ko wa lati ilu sayoro ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 ika yi ti se akoba fun elomin to je pe apa kan elomin ese kan elomin ko ti e le dagbe elomin o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade ko mo se ma fa jade elomin ati soro re isoro ni agba kan ara elomin o ti e sise mo rara elomin o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomin o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomin o ma kuriri be le elomin o ma ri pa tele se ohun be si ma kan ohun gogogogo be elomin ba sun bayi kile o to mo elomin le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gbinyanju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfani re nle se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ti e ti gbinyanju latun o ti gbinyanju sosin be ba ti e bi elomi pe bawo lo ti nse ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbinyanju soto to gbinyanju sosin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbinyanju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbinyanju si wa to ti gbinyanju sawo yen o ri pe lagbara olohun won ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbinyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
1: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
0: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sa ke se awon kan ta nje lasiko yi atawon kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fu agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma gbo gbogbo ara ni won Bala mi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le o bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategboyi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oye mekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si n tosi mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode a ri ewe tutu a si ri egbo tutu to wulo fun okunrin to wulo fun obinrin ngba ti wona ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun okunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni isoro kankan ninu ise ara wa be la ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́ lọ́wọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dudu yemi lane opposite oye mekun grammar school nilu akure nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ lomi yọ ma ri pe baya bohun ba ti n se eyo inira lohun fi n se eyo elomi a ma ta elomi a ma ro lagbara olohun iwọ naa wa ninu awọn ti o ma gbegba ope number 4 dudu yemi lane opposite oye mekun grammar school nilu akure to ba fe bere one tabo onimọran to fe bere lọwọ mi pe mi sori ero bani soro ni yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba.
2: ọbẹ̀.
3: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
3: Agbórí ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe wò san.
4: Mo ń gbádùn àdàbà.
5: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
6: Ṣé o lè fi irun mi dárú ara yìí?
7: Oníbàárà mi ọ̀wọ́n. Wọ́n kọ lórí YouTube ni.
6: Ṣé o ní dátà tó pọ̀ tó bá yẹn ni?
7: Dátà láti MTN ó yàtọ̀ mà ní. Pẹ̀lú 400 naira péré, wọ́n jẹ́ àǹfààní ìpè ìṣẹ́jú méje. Àtẹ̀gbẹ́ta dátà.
8: Má dúró má rosẹ̀. Jẹ́ àǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀. O tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí dátà gigabyte méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira. Testa 312*14# láti jẹ̀gbádùn MTN ó yàtọ̀. Ó yàtọ̀ lóòótọ́.
9: Oh, number one radio. Adaba FM. Adaba FM. 88.9. Akure.
10: Oro Olorun te fe gbo lakoko yi ni a pe ni oro otito. Latenu baba wa Oluso Agutan Isaiah Ogunbomehin.
11: Akure oro ti oni ni nje Olorun ma fi awon ti re sile ni bayi soro.
10: Awon oro te n gbo won yin jale lara awon eko ati ogun ti baba wa Oluso Agutan Isaiah Olufayo bi Ogunbomehin. Fi sile fun iran yi won to wonu ogo. Ni ojo kokanlelogun osu keje odun 2019 leni odun 82 gbogbo aye won na fi gbo toluwa ati itoju omo eniyan ni odun 1989 emi mo dari won lati ko gbogbo ijo won lati ilu Eko lo ko ago nla si bi pe apostle Joseph Ayo Babalola lodo ayan ikeji ara keji ni pile Osun won ko awon ile sori ile ti o le ni eka 16 wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti kristi lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ ńlá náà ni ó di joseph ayo babalọla university jabu àti ibi àdúrà ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa.
12: Iṣẹ́ àwọn àpọ́sẹ̀lẹ̀ orí kọkànlá bàbá bá mi ka ẹsẹ̀ 28 28 to the end.
13: Acts 11:28 to the end.
14: Nígbà tí ọkàn nínú wọn tí à ń pè ní Agabu sì dìde, ó ti ipa ẹ̀mí sọ pé ìyàn ńlá yóò mú ká gbogbo ayé, èyí sì ṣẹlẹ̀ ní ọjọ́ Claudio.
12: Ẹ ọmọ Ọlọ́run.
13: Brethren.
12: Kìí ṣe ìgbà Dáfídì nìkan nìyàn mú.
13: Not only the era of David.
12: Elijah nìkan nìyàn mú.
13: No, the time of Elijah.
12: Kìí ṣe ìgbà Elisha nìkan nìyàn mú.
13: No, the time of Elisha alone.
12: Even nínú ìrẹrẹ.
13: Even in the New Testament.
12: Nínú ìrẹrẹ.
13: In the New Testament.
12: Wọ́n lè kan tó ń pè ní Agabu. Ó sọ pé.
13: So declared.
12: Èèyàn kan yóò mú.
13: There will be a famine.
12: Yóò sì mú káàkiri gbogbo àgbáyé.
13: That will spread the entire length and breadth of the world.
12: Nínú ìrẹrẹ.
13: In the New Testament.
12: Èèyàn mú.
13: There was famine.
12: Àrírú ẹ̀rí wọn fi dẹ́rùbọ̀ lọ́rọ̀ ni. Ṣùgbọ́n wọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí ìyàn yẹn mú bá mi kà láti ẹsẹ̀ 28 títí dé ìparí.
14: Nígbà tí ọ̀kan nínú wọn tí à ń pè ní Agabu sì dìde.
12: Agabu jẹ́ wòlíì.
13: Agabus was.
12: Ó dìde lára àwọn apọ́stẹ́lì.
13: Rose among the apostles.
14: Ó ti pa ẹ̀mí sọ pé.
12: Ó wá sọ nípa ẹ̀mí mímọ́ wípé.
13: Through the Holy Spirit that.
14: Mú ká gbogbo ayé.
12: Ìyàn ńlá yóò mú ká gbogbo ayé.
13: A severe famine will spread.
14: Ọjọ́ Claudio.
12: Ọjọ́ Claudio ní ìgbà náà òun ló ń jọba.
14: Àwọn ọmọ ẹ̀yìn sì pin.
13: During the reign of Claudius.
12: Àwọn ọmọ ẹ̀yìn wá pinnu.
13: the disciples each according to his ability. Decided.
14: Ran ìrànlọ́wọ́ sí àwọn arákùnrin tí ó wà ní Judea.
12: Wọ́n wá bẹ̀rẹ̀ sí ran ìrànlọ́wọ́ sí ara wọn káàkiri níbi gbogbo.
13: They sent help for their brothers.
12: Èèyàn yẹn mú káàkiri àgbáyé ni.
13: It was a global famine. Káàkiri
12: àgbáyé.
13: It was a global famine.
12: Ọdẹ Nàìjíríà.
13: To the extent that the.
12: Ní ìgbà náà.
13: Nigeria even encountered it.
14: Wọ́n sì ṣe bẹ́ẹ̀.
12: Wọ́n sì ṣe bẹ́ẹ̀.
14: Wọ́n sì fi ránṣẹ́ sí àwọn àgbà láti ọwọ́ Barnabas àti Saulu.
12: Wọ́n bẹ̀rẹ̀ sí rán ìrànlọ́wọ́ káàkiri káàkiri.
13: They send their gifts through elders by Barnabas.
12: Kí ló máa ṣẹlẹ̀ ní ìgbà ìyàn tiwa ìbáyìí?
13: What will happen during this present famine of ours?
12: Aláàánú olùrànlọ́wọ́ yóò dìde fún ẹni.
13: Àmì. A helper and a sympathizer shall come to your help.
12: Wọ́n bẹ̀rẹ̀ sí fi nǹkan ránṣẹ́ sí ara wọn káàkiri.
13: The disciples were assisting each other in one way or the other.
12: Ṣùgbọ́n láyé ti wáyé.
13: But nowadays.
12: Ohun tó máa ṣẹlẹ̀ ni pé.
13: What will happen is that.
12: Àti gbèsè tó jẹ́.
13: All your indebtedness.
12: Àti kò jẹ́ iwọ tí ń kàn mí díẹ̀díẹ̀ o.
13: Sir, I'm being affected.
12: Ṣùgbọ́n Olúwa sọ pé.
13: But thus says the Lord.
12: Ìyàn yìí ò dẹ̀ ní kan ẹ o.
13: We will not experience this famine.
12: But òun ló dẹ̀ ti ń kan yàn yìí.
13: But one way or the other we have been
12: at. Kini yẹn mú gidi.
13: Things are really.
12: Ìyàn yẹn mú gidi.
13: The famine is quite intense and deep.
12: Tàbí ó sì ń bẹ̀.
13: No doubt about it.
12: Aláàánú àti olùrànlọ́wọ́ yóò dìde fún ẹ.
13: Amen. An assistance and helper shall be raised for you.
12: Ìrànlọ́wọ́ tí báyàn san gbèsè.
13: Assistance that will redeem all your indebtedness.
12: Ìrànlọ́wọ́ tí dìde tí ọkọ ènìyàn ń balẹ̀. Ṣẹ̀bá wọn ń ṣe ẹlẹ́yìn nígbà yẹn pé kọ́kàn àwọn èèyàn lè balẹ̀ ni. Ní ìgbà tí èèyàn mú ìwọ Ọlọ́run lọ kọ́ sínú àwọn èèyàn wọ̀nyí láti máa ran ara wọn lọ́wọ́. Kówó ẹ̀ náà náà rẹ àwọn aláàánú wa níbi tí wọ́n wà Olúwa wá wọn rí. Aláàánú níbi tí ó wà olùrànlọ́wọ́ níbi tí ó wà tí dìde tí bá ní sọ gbèsè tí ìrànlọ́wọ́ fi dìde tí ọjọ́ kì í fi ti ní Olúwa gbé dìde. Olúwa gbé dìde. Wọ́n ní ìyàn ńlá kan mú ìyàn ńlá káàkiri gbogbo àgbáyé. Ní ìgbà àwọn apostoli. Ìyàn ńlá kan tó mú láyé tiwa yìí náà káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Olúwa. Máa jẹ́ ọkàn wá débi tá a máa gbé máa ta nǹkan jẹun. Ohun tó sọ fún wa ni pé ní ìgbà ìyàn wà tẹ́ wa lọ́rùn. Lọ́jọ́ ibi ojú ò ní tiwa. Ìlérí rẹ lẹ̀bẹ̀ wa. Ìyàn kan sì mú ní ìgbà. Ti Agabu ó sọ pé ìyàn náà yóò mú káàkiri ayé. Àwọn ọmọ ẹ̀yìn wá bẹ̀rẹ̀ sí ran ara wọn lọ́wọ́ pé kó má lè kàn wọ́n. Gbẹ̀rànlọ́wọ́ ńlá dìde fún wa. Ìyàn ńlá ti mú. Kì í ṣe pé ẹ̀ṣẹ̀ fẹ́ mú ó ti mú. Nípa ẹ̀jẹ̀ ọ̀dà àgùntàn ìrànlọ́wọ́ ìyanu gbẹ dìde. Gbọ́gbọ́ ìrònú. Gbọ́gbọ́ ọ̀rọ̀ ẹkún. Olúwa bá a mú kúrò. Gbọ́gbọ́ ìrònú.

0: nínú ìfẹ́ ààrẹ ògùn ọlọ́run kò fi hàn pé ìbísí tó gbà afa ọ̀rọ̀ ya ìbísí tó gbà ìjọba sátani ló máa fa ẹ lọ́sà àti lóru ó gba ìbísí gba ẹ̀mí mímọ́ pé ó máa ṣèdájọ́ gbogbo ìwà àbàjẹ́ ni ó máa lẹ́ẹ̀mí ẹ̀sọ̀ jáde ni bí ọkàn bá rọ̀ mọ́ jésù gbogbo ayé ẹ̀ ti ṣẹ́ á fọ́ ọ̀run yá níbi tí ó gba fọ́ ọ̀run yá ni ṣé ọmọ ọgbà àtọ́tọ́ jésù ọ̀hún gbàgbọ́ pé ó lè wù wọ́n sọ ni jésù ọ̀hún náà ṣàánú fún mi ó kí gbé lóru rárá tàbí olùsọ̀rọ̀ jẹ́ ó ti mọ ìrìnkákiri kó tó di pé orí jésù bó èèyàn ti pọ̀ tó ó rá pàlà nínú ọkàn rẹ̀ bẹ́ẹ̀ bá lè fọ́ kẹtì aṣọ jésù ó rí ìwòsàn ó sì fọwọ́ sí jésù pé dúró ta ló fọwọ́ kàn mí táwọn kan rẹ ẹ wo ọba rí lóru ṣókò ni ó ní ìgbàgbọ́ rẹ̀ ṣe kéde ó gba ọ̀la agbára rẹ̀ ó fọ ọ̀run ya ó fa ìjìyà ọba rí lóru bọ́kàn ó lè wọ́n bá fẹ́ tí ọba mi lò wàhálà ni tó gbé mi ìgbé àgbélébu ẹ̀ṣẹ̀ di ọlọ́wọ́ mi ìgbé àgbélébu ìrọ̀gbì ọlọ́wọ́ mi ìfẹ̀tẹ̀ bá ẹ lò ó sọ̀rọ̀ mo bẹ́ẹ̀ sọ ó wá ṣe ìbejì èrù tó rù èrù lálùrù ṣùgbọ́n mo bá yẹ pé ẹni tí mo fẹ́ tó fẹ́ mi tó tọ́ mi sọ́nà tí mo gba ẹ̀mí mọ́ tó fún mi ní ìwé ẹ̀rí ẹ̀ tí mo fi lé lọ́wọ́ ó máa yin ọlọ́run lógo ni ó máa fa ọ̀run ya ni ewúko kò ní wọ mọ́ ìdáko wọ mọ́ oṣù kò ní wọ mọ́ mi ì sọ pé kẹlẹ ọgbọ́n ẹ̀rọ wá ká fi ṣe tutù mi ì sọ pé kẹlẹ òróró wà mi ì sọ pé kẹlẹ ọkádò wà ta ló ṣe kánù ṣèbéènìyàn ta ló ṣe òróró ṣèbéènìyàn jẹ́ kí ìgbàgbọ́ rẹ kó ṣe kéde kó gba ọ̀la kí ni Isaiah 64 verse 1 wí Isaiah 64 verse 1 wí kí ló wí
1: ìwọ ìbàjẹ́ fa àwọn ọ̀run ya
0: ìwọ ìbàjẹ́ fa àwọn ọ̀run ya
1: kí ìwọ sì sọkalẹ̀ kí àwọn òkè ńlá kí ó lè yọ níwájú rẹ
0: ó sọkalẹ̀ àwọn òkèrè yọ aṣẹ àwọn òkè ìbànújẹ nídìí aṣẹ ìpọjú nídìí ó ti fa ọrùn yá ó ti sọkalẹ ìgbà tí mo pè é ọlọrun ọlọrun ayérayé ìjọba rẹ mú lépa o ìjọba ayérayé ìjọba ayé yìí ẹtọ ìdá ó máa gbọ ká ṣe kó pààyàn ká tàjẹ èèyàn sílẹ ká máa nífẹẹ ká máa. Wọ́n ibo ní Jésù. Àwọn Jésù adájú lórí rẹ̀. Jésù á sọkalẹ̀ yóò fọrun yà. Èso Sàtán yóò sọdá sọ. Wọ́n pé ìgbà míì tí máa ń gbàdúrà Olúwa tẹ́lẹ̀ àwọn tí yóò wá lẹ́nu. Fi agbára ọṣẹ̀ sí. Mi ní kó kú. Ṣùgbọ́n kó lè mọ̀ pé ìwọ̀n lọ Ọlọ́run. Fi wọ́n ṣẹ̀ sí. Fi mọ̀ wọ́n ṣẹ̀ sí. Ohun tó gbọ́kẹ̀rẹ́. Tọ́fẹ́ olúwa fi ṣe sí nígbà tí wọ́n bá pàdé wọ́n máa kó lòlò.
2: Dá Ọlọ́run rẹ mọ̀. Ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ Noyogo Chapel ní àṣẹṣẹ Gbọ́tán. A wà ní +7&8 Àyọ̀ká Layout, Ilé Funfun Báláú, Ẹgbẹ́ Argon Hospital, òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School, Mọ̀lẹ́tẹ̀ Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook @Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wò wá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ Noyogo Chapel. A wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn 7:45 and 8 PM àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday láàrin agogo 9 òwúrọ̀ sí 12 ọ̀sán fún ìjọsìn tó níbùkún. Tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà, ẹ pé bàbá wa nínú Olúwa Ajíhìnrere Matthew Ìgbẹ́kẹ̀lé Olúwa ọmọṣẹ́ bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266. Dá Ọlọ́run rẹ mọ̀, ìpàdé tún di ọjọ́ mẹ́jọ.
3: Mo ń gbádùn àdàbà.
4: Gbogbo wa là ń gbádùn àdàbà.
5: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
6: Abba, ayé òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, akọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rin jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Ṣé o lè fi irun mi dárú ara yìí?
3: Oníbàárà mi ọ̀wọ́n.
2: Ó ń kọ lórí YouTube ni.
3: Ṣé o ní dátà tó pọ̀ tó bá yẹn ni?
2: Ah, dátà láti MTN ó yàtọ̀ mà ni.
3: Pẹ̀lú 400 naira péré, mo ń jàǹfààní pé ìṣẹ́jú méje. Àtẹ̀gbẹ́ta dátà.
4: Má dúró má rosẹ̀. Jàǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀. O tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí dátà gigabyte méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira. Testa 312*14# láti jẹ̀gbádùn MTN ó yàtọ̀. Ó yàtọ̀ lóòótọ́.
5: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
6: SELARIE salary.
5: Ah, bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
7: TURMERIC turmeric.
5: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
8: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
9: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: fún rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Náwó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.
2: Na the smart

àwọn olùdíje nínú ẹgbẹ́ ọ̀hún. Ìwádìí ló fi hàn pé nínú àwọn olùdíje 78 tí ó gba fọ́ọ̀mù láti díje sílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC, àwọn 53 péré ni wọ́n fọwọ́ sí láti díje. Èdè àìyedè láàrin gómìnà Dàpọ̀ Abiodun àti sẹ́nítọ̀ tí ń ṣojú ẹkùn ìlà oòrùn Ògùn ní ìpínlẹ̀ Ògùn ìyẹn Ọ̀túnba Gbẹ̀ngà Daniel ni ó ti ń lékún sí gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ náà ṣe bẹnu àtẹ́lu sẹ́nítọ̀ náà fún títako ìlànà àfọwọ́sẹ́ nìkan láti díje sí ẹkùn èyí tí yóò mú kí olùdíje náà kí ó lè díje sílé ìgbìmọ̀ aṣòfin lọ́dún 2023. Wọ́n ṣàlàyé pé irú ètò kan náà ni wọ́n lò fún lásìkò tí ó jẹ́ pé ẹgbẹ́ náà yàn láti díje sí ipò sẹ́nítọ̀ lọ́dún 2023. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú ẹgbẹ́ náà lẹ́kọ̀ọ́ iná fọwọ́ sí Abiodun láti díje sílé ìgbìmọ̀ aṣòfin àgbà. Daniel Nloshi tẹ̀síwájú láti gba fọ́ọ̀mù ẹgbẹ́ náà láti díje sí ipò náà láti padà sílé ìgbìmọ̀ aṣòfin lọ́dún 2027. Ní ọjọ́ ìṣẹ́gun, àwọn aṣáájú ẹgbẹ́ náà ni wọ́n gbé tí wọ́n sì fọwọ́ sí gómìnà ọ̀hún gẹ́gẹ́ bí olùdíje tí gbogbo wọn faramọ́. Wọ́n ṣàlàyé àfọwọ́sí náà gẹ́gẹ́ bí àjùmọ̀ṣe lérò àti bá àti rí pé wọ́n ní aṣojú tó yáàyè àti pé ìṣọ̀kan bẹ nínú ẹgbẹ́ ọ̀hún. Ṣùgbọ́n Daniel ló ṣàlàyé pé àyàfi ètò ìdìbò abẹ́lé ètò tó mọ́yán lórí ni yóò yanjú èdè àìyedè láàrin òun àti Abiodun, tó sì fi gbẹ́kẹ̀lé hàn pé òun yóò na Abiodun tí ètò ìdìbò tó bá yáàyè tí ó bá wáyé níbẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ondo tẹ́lẹ̀ Olúṣẹ́gun Mímíkò ń ló ti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress. Mímíkò kéde lílọ sínú ẹgbẹ́ òṣèlú APC rẹ̀ ní sẹ̀kítéríàt ẹgbẹ́ ọ̀hún ti ń bẹ nílùú Ondo lọ́jọ́ Àlàmísì, níbi tí alága fẹ́gbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ondo Kọ́láwálé Babátúndé ti pẹ̀lú àwọn aṣáájú ẹgbẹ́ míì àtàwọn alátìlẹyìn ti gbà á lálejò. Mímíkò ni gómìnà àkọ́kọ́ nípínlẹ̀ Ondo èyí tí ó ṣe sáà méjì lórí àga ipò gómìnà. Kíkúrò nínú ẹgbẹ́ ètò wà tẹ́lẹ̀ ló wáyé lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn alátìlẹyìn rẹ̀ ti wá sínú ẹgbẹ́ òṣèlú APC ní ọdún 2025, èyí tí àwọn èèyàn rí gẹ́gẹ́ bí ìpínlẹ̀ èyí tí yóò mú kí ó darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú tí ń ṣèjọba ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀dẹ̀lẹ̀ Fáyọ̀ṣe ló ti ṣàlàyé gómìnà Abiodun Oyèbáńjì gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe àṣeyọrí tó sì jẹ́ pé ẹni tí ó mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Èkìtì èyí tó yẹ láti yàn fún sáà kejì nípò tí a bá wo àṣeyọrí rẹ̀. Fáyọ̀ṣe ètò sọ̀rọ̀ lórí lórúkọ àwọn gómìnà tẹ́lẹ̀ tí ó ti wà lórí àga ìjọba nípínlẹ̀ ọ̀hún ṣàlàyé pé ìṣọ̀kan ni wọ́n ní láti ṣàtìlẹ́yìn yíyàn padà Oyèbáńjì nítorí àṣeyọrí rẹ̀ àti ìfẹ́ rẹ̀ fún ìdàgbàsókè ìpínlẹ̀ Èkìtì. Gómìnà tẹ́lẹ̀ náà ló sọ̀rọ̀ yìí lásìkò ìpolongo ẹgbẹ́ òṣèré APC sí agbègbè ìjọba ìbílẹ̀ Adó. Ó fi ìgbẹ́kẹ̀lé hàn pé Oyèbáńjì ni yóò kógojá níbi ètò ìdìbò náà, tó sì ṣàlàyé pé kò sí olùdíje tó jẹ́ alátakò tí yóò takò àbí tí yóò dínà àtìyàn padà rẹ̀. Olórí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tó sì jẹ́ alága ìgbìmọ̀ ìpolongo fún gómìnà náà Ọ̀pẹyẹmí Bámidélé ló dúpẹ́ lọ́wọ́ àwọn olùgbé ìpínlẹ̀ náà fún àtìlẹ́yìn wọn, tó sì ṣàlàyé pé fífọwọ́ sí àti àtìlẹ́yìn tí èwe ní ìyẹn Ọba Rúfọ̀sí Adéyẹmọ tó ní sí olùdíje náà ni wọ́n mọrírì rẹ̀. Bámidélé ṣàlàyé pé gómìnà Oyèbáńjì ni ló ti ṣe àṣeyọrí nípasẹ̀ kíkó ipa olórí tó yáàyè, ìfẹ́ rẹ̀ fún ṣọ̀kan, ìwà èyí tó yáàyè àti ìdókòwò rẹ̀ sí ìdàgbàsókè ọmọnìyàn nípínlẹ̀ ọ̀hún. Gómìnà Oyèbáńjì nínú ọ̀rọ̀ rẹ̀ lóyè ń bo Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún nǹkan tó ṣàlàyé gẹ́gẹ́ bí ṣíṣòótọ́ fáwọn èèyàn ìpínlẹ̀ Èkìtì nípasẹ̀ yíyanisípò àti àwọn nǹkan èlò amúlùdùn èyí tí ó ṣe sípínlẹ̀ náà, tó sì ṣàlàyé pé ìgbésẹ̀ náà ló jẹ́ mérìyírí láti gbà tí orílẹ̀-èdè yìí ti padà síjọba tiwantiwa lọ́dún 1999. Gómìnà náà wá rọ àwọn ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ ọ̀hún láti tẹ̀síwájú ètò ìtanijílẹ́sẹ̀ kòkó nípa bíbá àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti àwọn tí kìí ṣọmọ ẹgbẹ́ sọ̀rọ̀ ṣáájú ètò ìdìbò náà. Ikọ̀ kan nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé tí ó ṣe alátìlẹyìn fún àti ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM ni wọ́n ti sowọ́pọ̀ ṣáájú ètò ìdìbò ọdún 2027.

0: lọ́jọ́ àlàmísì àwọn ẹgbẹ́ alátakò méjèèjì náà fọwọ́ sí àdéhùn ìgbọ́ráyé nílùú ìbàdàn ti ṣòlú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́. Ṣèyí Mákindé ló fọwọ́ sí àdéhùn ìgbọ́ráyé náà lórúkọ ẹgbẹ́ òṣèlú PDP ti Ọládélé Ọyádèjì tí ó sì fọwọ́ sí ti ẹgbẹ́ òṣèlú APM. Gómìnà Mákindé àti alága ẹgbẹ́ òṣèlú APM ní orílẹ̀-èdè yìí Yusuf Dantale ni ló tún fọwọ́ sí àdéhùn lórúkọ àwọn ẹgbẹ́ méjèèjì. Èyí wáyé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe kéde pé òun nífẹ̀ẹ́ láti díje sípò ààrẹ lọ́dún 2027. Àwọn alákíyèsí òṣèlú ṣàlàyé pé ìkéde ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ló jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tí ó ṣàfihàn pé àwọn olùdíje yóò pọ̀ lásìkò ètò ìdìbò ọdún 2027 sípò ààrẹ. Pẹ̀lú ẹ̀rọ ìgbéwọ́ àti àwọn ojúpọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ amáyélujára lófurufú, àwọn àlejò tí wọ́n mọ́ra rí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń dúnàádúrà lórí ọ̀rọ̀ à ń bára lò láàrin àwọn olùra ọjà àti àwọn olùtajà lórí ọ̀rọ̀ à ń bára ni lòpọ̀ lórí ẹ̀rọ amáyélujára. Ṣùgbọ́n tayọ ọ̀rọ̀ ìpè àti àwọn ìbánisọ̀rọ̀ lórí ẹ̀rọ amáyélujára náà, àwọn wàhálà ni ó ń súyọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àìsàn ìbálòpọ̀, ọ̀rọ̀ ọrọ̀ ajé àti àìbójúmọ́ ọ̀rọ̀ òfin nínú èyí. Èyí ni àwọn tó kọ́ṣẹ́mọṣẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí kíkùnà ìwà láwùjọ àti ìtọ́jú látọ̀dọ̀ àwọn òbí. Nínú ìròyìn yìí akọ̀ròyìn wa The Méjì Daniels ló ṣèwádìí sí àwọn nǹkan èyí tí ọ̀rọ̀ ṣíṣe ètò ìbánilòpọ̀ lórí ẹ̀rọ amáyélujára lè fà, òfin lórí ọ̀rọ̀ bíbèrè fún ìbálòpọ̀, àti nǹkan tí ẹbí àti ìjọba lè ṣe láti fòpin sí ọ̀rọ̀ à ń dúnàádúrà lórí ọ̀rọ̀ à ń bára lòpọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká gbọ́ àbọ̀ rẹ̀.
1: So
2: ṣèlérí àti ṣe mí dáadáa mọ́jú àti pé so lè ṣe láì lo rọ́bà dáàbòbò.
1: If I'm doing that, it's 90K.
2: Ìbéèrè míì tún ni pé ó dà bí ìṣẹ́jú mélòó ló lè ṣe.
1: I'm done only when you're done.
2: Lọ́ba tan láàrin ìṣẹ́jú méjì péré làdé ń wọ̀ pẹ̀lú obìnrin kan lórí ìtàkùn ayélujára tako àti abo máa ń gbéra wọn sí táàmù sí courtdrums.com láti dúnàádúrà ìbálòpọ̀ láàrin ara wọn. Ìtàkùn yìí jẹ́ ọ̀kan lára àwọn ìtàkùn táwọn ọ̀dọ́ langba ilẹ̀ Nàìjíríà ń lò láti na ara wọn bí ẹni nẹja lọ́jà gbowó ìbálòpọ̀. Àwọn ìtàkùn míì tí wọ́n tún máa ń lò ni exoticnigeria.com, nigeriahotgirls.com, nigeriadivers.com, afroescorts.com àti bẹ́ẹ̀ lọ. Àbẹ̀wò tá a ṣe sórí àwọn ìtàkùn ayélujára wọ̀nyí ṣàfihàn àwọn obìnrin àtàwọn ọkùnrin tí wọ́n pàtẹ ara wọn lórí bí wọ́n ṣe lágbára ìbálòpọ̀ tó tí wọ́n bá dé yàrá nu. Àwọn kan ti ẹ̀gbé síbẹ̀ pé ẹ̀mí àwọn gbé ọkùnrin méjì táwọn ó sì gbé wọn débẹ̀ dáadáa. Àwọn míì ti ẹ̀tún gbé síbẹ̀ pé tó bá jẹ́ ti káde ni mọ́gi bẹ́ẹ̀dì tàbí soni mọ́lẹ̀ bí ẹran léyá nínú yàrá láti fi tẹ ọkùnrin lọ́rùn. Àwọn ọ̀sá àti bẹ́ẹ̀ lọ lórí owó yìí náà ni tó sì jẹ́ pé ó ní iye owó tọkọ̀ọ̀kan wọn bá dé. Báwọn obìnrin ṣe léra wọn sórí àtẹ ìbálòpọ̀ lórí àwọn ìtàkùn yìí làwọn ọkùnrin náà léra wọn bẹ̀ láti ṣiṣẹ́ obìnrin tó bá nílò wọn. Ọ̀kan lára ojúgbà wa tó jẹ́ obìnrin tó díbọ́n láti pe ọkùnrin kan lórí ìtàkùn ayélujára yìí, ẹ wá gbọ́ ohun tó wí. Ó ní bó bá ti yégún ó ti yọ́rẹ́, ohun tó mọ̀ ṣe dáadáa ni. Ìbéèrè tí ọmọ tawọ́tasẹ̀ inú àwọn èèyàn ni wípé kí ni díẹ̀ gan táwọn ọ̀dọ́kùnrin àti obìnrin tí wọ́n fi ń wúrú wà yìí. Ẹni tó jẹ́ onímọ̀ nípa ètò ọrọ̀ ajé Rotimi Ogunléyé sọ̀rọ̀ lórí ohun tó ṣeéṣe kó máa fà á. Wọ́n ní ọ̀pọ̀ nínú wọn ló ń tara wọn lọ́pọ̀ nítorí owó àti àtijẹ. Ọ̀dà náà ṣùgbọ́n ìbéèrè ni wípé ṣé nítorí owó so yẹ kí èèyàn kó fẹ̀mí ara rẹ̀ wewu. Ẹni tó jẹ́ olùdarí ètò ìlera nípínlẹ̀ Ondo Dókítà Stephen Fágbemi náà sọ̀rọ̀ lórí ewu tó ń bẹ nínú mímọ ṣòwò nàbì. Àwọn ewu àti ìjàmbá tó ń bẹ nínú ìbálòpọ̀, ọ̀kan lára ẹ̀ ni kíkó àrùn tó sì jẹun tó ń pọ̀ sí láwùjọ wa, àti wípé ó jẹ́ pé àrùn tẹ́lòmíì kó ipa rẹ̀ lè mọ́ ti ìfarahàn. Ó lè gbà tó bí ọdún 15 kí irú àrùn bẹ́ẹ̀ tó farahàn tí ó wà di ntapá ò lè kà mọ́. Ọ̀dà yàtọ̀ fún pé èèyàn lè kárùn ńkọ́. Ẹni tó jẹ́ onímọ̀ nípa ìlera ìrùrí ọmọnìyàn Dókítà Odúsanya Adédèjì ti ilé ìwòsàn Mind and Grave Clinic ṣàlàyé wípé ọ̀pọ̀ nínú àwọn èèyàn ló ṣeéṣe kí nǹkan kan kan ko ti sele si won ri elomi le ti rora re pin tabi ko ti e mo modo ti o dorun lasimo to je pe ohun to sun de iru iwa palapala be ko seyin ohun toju re ti ri seyin eni to je onimo nipa ofin sola aji sa fe salaye wi pe sise owo nabi lori ero ayelujara je iwa odaran to si je wi pe ijoba atawon obi to fi ma awon ajo toro kan bi ajo to nri si eto itaniji ni ipa to joju lati ko lori ati pinwo iru iwa be wọ́n ní lábẹ́ òfin ìwọ̀ ọ̀daràn lórí ẹ̀rọ ayélujára abala kẹrìnlélógún rẹ̀ ojú ewé àádọ́sàn-án ìwé òfin ìwọ̀ ọ̀daràn ó ń lọ́sọ ìjìyà tó ń bẹ fi irú ẹni bẹ́ẹ̀ tó bá wu ìwà ọ̀hún ti ṣe ẹ̀wọ̀n ọdún kan bó tilẹ̀ jẹ́ wípé láàrin ìṣẹ́jú díẹ̀ lèèyàn fi lè ṣe ìdúnàdúrà lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú àwọn olówó nàbì yìí ṣùgbọ́n àwọn lámì ètò àwùjọ wọ́n ṣèkìlọ̀ pé àtúbọ̀tán rẹ̀ léwu lọ́pọ̀lọpọ̀ fáwọn olówó nàbì tí wọ́n ń wu irú ìwà ọ̀hún ọ̀pẹyẹmí jordan ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ àdàbà fm.
0: ìlànà mọ̀kìnlá àti ròyìn láti lè ṣe rédíò àdàbà 88.9 fm àkùrẹ́ nínú ròyìn lẹ́ti gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèrè àti agbámúlùdún àti ti àrí ìdárayá.
3: Bẹ́ẹ̀ ni òkúrọ̀ olórin yìí ó ti dánwò ó ti dádámọ̀ ló jẹ́ kó máa fi kọrin wá jẹ́ kí n ròyìn ẹ̀ fáwọn tí kò tí ì dámọ̀. Vigo Capsule capsule tá a fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àtẹ̀bò ilẹ̀ wa papọ̀ dódíndí tó ti dìlú mọ́ ká oògùn tó ń ṣiṣẹ́ fáwọn ọkùnrin tó ń rẹ̀pẹ̀tẹ̀ lójú iṣẹ́ èwo ni ká gbé bọ́ọ̀lù dójú àwọn a má lè gbá wọlé bí ojúlówó ọkùnrin. Vigo Capsule capsule ọ̀nà àbáyọ ìbí kákáká ìbìtì kákáká ìbìtì tó gbójúgbóyà nìkan ló lè dátọ́ lẹ́nu ìgbín gbogbo ọkùnrin tó lo Vigo Kababa capsule nìkan ló lè ròyìn bó ṣe jogún mọ́lá nìkan ló lè ròyìn ogún ìjà yìí gbogbo ọkùnrin tí ò fẹ́ gbóúnjẹ alẹ́ ìfẹ́ lòmíì jẹ́ ó yẹ ẹ lọ sí gbogbo ilé ìtajà oògùn tó jójúlówó chemist and pharmacy lágbègbè yín iléeṣẹ́ Ayo Aba Health Limited ló fi ìmọ̀ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ fún àwọn ọkùnrin nìkan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí 003-860-6858 lẹ́ẹ̀kan sí 003-860-6858

0: awolu solu dero pese
1: te ba fe ma gbo awon eto ati royin le se radio adabambi owu lagbaye e kan sojo pe ero ayara bi asha www.adabayi.net.fm as le gba application le se radio adabasi le google play store personally darapo mo lori facebook wa ni www.facebook.com/adabayifm89 lori ero instagram ati x e pade wa ni adabayi.net.fm te ba se fe fun ani royin le ka royin wa e fi sowo si email address wa ni newsroom@adabayi.net.fm láti ilẹ̀ òkèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn ajá ni wọ́n ti gbà sílẹ̀ ní orílẹ̀-èdè Uganda lẹ́yìn táwọn ọlọ́pàá àti àwọn ikọ̀ èyí tí ń bójútó ẹ̀tọ́ àwọn ẹranko tí wọ́n rí ibì kan tí wọ́n kó àwọn ẹran sí lọ́nà tí ò bójúmu èyí tí wọ́n ní ó wà lọ́wọ́ àwọn kan èyí tí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀rọ amáyélujára àwọn ọlọ́pàá iná yabo àwọn agbègbè méjì tí wọ́n kó àwọn ẹranko náà pamọ́ sí tí wọ́n sì mú ẹnìkan bẹ́ẹ̀ ni àwọn méjì míì ni wọ́n ti ní wọ́n sá lọ àwọn tí wọ́n mú ọ̀hún ni Owen Mimbi èyí tí ó farahàn níwájú lẹ́jọ́ tó sì sọ pé òun ò jẹ̀bi lórí ọ̀rọ̀ ṣíṣe ẹranko níṣekúṣe wọ́n ti tì í má àtìmọ́lé títí di ọjọ́ 27 oṣù karùn-ún àwọn aláṣẹ ní àfẹ̀sùn kan Mimbi fún títẹ òfin lórí ọ̀rọ̀ ṣíṣe àṣemáṣe pẹ̀lú ẹranko ti orílẹ̀-èdè Uganda lójú nípa pípa àwọn ẹran náà lọ́nà tí kò tọ́ àwọn ajá tí wọ́n gbàlà náà èyí tí ó wá láti àwọn ibi ìkẹran sí ti ń bẹ nítòsí ibẹ̀ inú wọn ti kó pamọ́ báyìí sí inú ilé kan èyí ti ń bẹ lábẹ́ àsíá àjọ èyí tí mójútó ọ̀rọ̀ àwọn ẹranko lórílẹ̀-èdè Uganda àjọ náà ni àjọ ti ń bẹ lábẹ́lé àti ti ilẹ̀ òkèrè ti ń bẹ nínú rẹ̀ ilé ẹjọ́ kan lórílẹ̀-èdè Australia ló ti dájọ́ pé ilé ìtajà kan Giant Coals ni ó ti ṣe àwọn òǹtajà lọ́nà pẹ̀lú sísọ pé wọ́n ó dín owó ọjà fún wọn láwọn èrò èyí tí wọ́n ló lè fa àdáwà ó lè fa kí wọ́n ta lójì owó èyí tí ó pọ̀ ẹjọ́ ọ̀hún ni àjọ tí ń dáàbòbò àwọn olùrajà lórílẹ̀-èdè Australia ní agbó asílẹ̀ ẹjọ́ tí wọ́n sì bẹnu àtẹ́ àti wọ́n sì fi ẹ̀sùn kan iléeṣẹ́ Coles fún ṣíṣe àìkéde irọ́ lórí pé wọ́n ó dínwó fún àwọn òǹrajà adájọ́ Michael O'Brien ló dájọ́ pé ètò ìpolongo náà ní ìṣe ojúlówó tó sì jẹ́ pé ó lè ṣe àwọn olùrajà lọ́nà adájọ́ náà wárí pé àwọn ọjà bíi 13 nínú 14 èyí tí wọ́n polówó lórí ẹ̀rọ amáyélujára pé wọ́n ó dínwó fún náà ni wọn ò dín owó ẹ̀kú rárá ilé ẹjọ́ náà wá ṣàlàyé pé àwọn owó tí wọ́n gbélérí ọjà náà èyí tó tó bíi 225 tí wọ́n tà láàrin oṣù kejì ọdún 2022 àti oṣù karùn-ún ọdún 2023 ni àwọn nǹkan tí èèyàn ń lò lójoojúmọ́ bí ọṣẹ ìfọyín àti bisikíìtì wà nù ẹ̀ adájọ́ obìnrin àwa ṣàlàyé pé fún kí wọ́n sọ pé wọ́n ó dínwó fún àwọn ojúlówó ọjà náà ó ní wọ́n kọ̀ láti ṣe bẹ́ẹ̀ tó sì jẹ́ pé iye tí wọ́n ń ta ọjà náà níbi 12 sẹ́yìn ni wọ́n ṣe ń ta lẹ́yìn tí wọ́n polongo rẹ̀ àwọn ológun orílẹ̀-èdè russia iná ti ṣe ọ̀kan lára àwọn àkọlù yìí tí ó le jù sí orílẹ̀-èdè ukraine látìgbà tó ogun náà ti bẹ̀rẹ̀ lọ́dún 2022 tí wọ́n sì kọlu àwọn ìlú ńlá jákèjádò orílẹ̀-èdè náà lóru pẹ̀lú bí 460,000 àwọn nǹkan ìjà èyí tí òsẹ́ni ti ń wà àti àwọn nǹkan ìjà tí rìnà jíjẹ́ bíi 64 àwọn aláṣẹ orílẹ̀-èdè ukraine ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ ẹgbàlá ẹ̀mí náà tẹ̀síwájú láti wá àwọn abẹ àwókù ilé fún àwọn èèyàn ètò tààlà lẹ́yìn tí wọ́n ṣe àkọlù sí ìlú kiev àwọn ọlọ́pàá ṣàlàyé pé òkú àwọn èèyàn mẹ́ta ni wọ́n rí lábẹ́ àwókù ilé tó sì jẹ́ bíi èèyàn mẹ́wàá ni wọ́n sì gbàgbọ́ pé wọn ò tí ì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló fara pa ní olú ìlú orílẹ̀-èdè náà nínú èyí tí àwọn ọmọdé méjì ń bẹ nínú wọn tí àwọn èèyàn bíi 21 sì ń bẹ nílé ìwòsàn tí wọ́n gbà wòsàn àkọlù náà ló wáyé níbi ọjọ́ mélòó kan lẹ́yìn ìdógundúrọ̀ lọ́jọ́ mẹ́ta tí ó dópin èyí tí ó mú kí ó dé ọjọ́ kẹta ńtẹ̀lé èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kú ní orílẹ̀-èdè ukraine nítorí àkọlù ètò orílẹ̀-èdè russia sì ṣe síbẹ̀ ààrẹ volodymyr zelensky ṣàlàyé pé àkọlù náà ni ó wáyé sí bí 90 ibùdó jákèjádò orílẹ̀-èdè ọ̀hún tó sì ba bí 50 ilé jẹ́ níbẹ̀ fún ti ìròyìn lórí ọ̀rọ̀ agbamúlùdùn on sere ori onisena iyen to si je olotu film iyen o se jumbo lo ti pin lati satileyin yawo olugbe osere onisena Alex Ikubo ninu oro re lori ero Instagram jumbo salaye pe on darapo mawon yoku lati be ile Ikubo wo nibi ti on ti se pade ti on ti se pade pelu iyawo re ti o si soro lori oro onsere onisena o salaye pe ijiroro na ni o waye pelu omije aterin eti o fi afian bi bi osere onise to dologbe na bi osere osere ohun inlo wa dupe fun awon iriri won eko ti won ko nbe ijiroro won ati ife ti won jaro pelu Ikubo o wa salaye pe nigba to je pe iku ini o ti fa ki ibanuje fun awon ti o sumo o na gbagbo pe o ti bo lowo inira Jumbo wa salaye pe on dupe lowo Olorun fun emi re ati pe o gbe lalaafia pe o si re alaafia leyin iku o wa fi ko pe won atawon yoku ti fi da iyawo re loju ipe won ma tesiwaju ati ti leyin ajo ti moju to oro ebon grammy lo ti so ojo eti yo se ayeye ebon grammy ti odun 2027 ati awon ti won gboruko won jade awon oluseto na kede pe awon ti o gboruko won jade ni won gbe jade lojo 16 osu kokanla odun 2026 saaju ayeye ifun lebo na eti o waye lojo keje osu keje odun 2027 gege bi oro ajo na awon aworin eti won fi sile la gege bi eti o bori ni o gbodo ti gbe jade laarin ojo kokanlelogbon osu kejo odun 2025 si ojo kejidelogbon osu kejo odun 2026 eto agbigba mi grammy na ni o waye ni gbagede crypto.com arena eti nbe ni Los Angeles to si je pe won o gbe jade lori ero television ABC ati won si tun jade lori Disney Plus ati Hulu awon ile ise ase awo na ti salaye pe ki won wo eleyi to akojopo iroyin ti ale oni ko ma ni jubai lo yoku to de lola lagbara Olorun Sunday Ajiboye lo lotu Adeyemi la wa se oni royin Olorun won mo yin kasun re o.

0: sáyẹ̀mù.
1: Ǹjẹ́ ò ń fẹ́ òtítọ́? Ọgbọ́n ìmọ̀ ìtọ́ni ibi tí Ọlọ́run ti ń sọ̀rọ̀. Káàbọ̀ sí the Royal Church of the Wise Assembly. Church kale kankasi atabi olokun lea after federal government guest kale Akure Owo Expressway Akure. Come and experience undiluted praise, deep word and royal blessings. Ninu awon alakale si wa lososẹ nibi Olorun yo se ma lo baba wa ninu Oluwa fun apostle iranti awai ti oroko of fire apostle Francis Olumide Claudio baba je oni itumo Reverend Omoni Lauren asi ogoro awon iranse Olorun tun o dale igbe isin ojo ologun ma waye ni every Sunday bele lago meso aros ago mejila osan every Tuesday le Kobi Belly Bible study bele lago maru irole titi dago mefa irole every Thursday ni weekly prayer meeting ti ape ni ipade adura ti Oluwa ni yo se. Will of God must prevail lago mesa aro titi dago mejila osan first Friday of every month ni show ru asotele ma nwaye ago mokola asale ni awon eniyan yo ti bere si ni ipade pelu Olorun itan aye won ade ma yi pada si rere leye osoka. Royal Church of the Wise Assembly, a church of wisdom, a church of power, a church where destinies are crowned. Fun ekunrere alaye tabi ibere epe sori 0816305 0610. Maka n bo nipa Olorun nikan wa ni iriri ibapade re Jesu loluwa.
2: Àmọ́ kí ẹyin èèyàn wa o, ẹ àkó àsìkò yìí apostle Francis Olumide Claudio ohun tí mò ń jẹ́ nìyẹn. Mo mú ọ̀rọ̀ ńlá kan tọ̀yìn wá lónìí yìí. Ọ̀rọ̀ rẹ gangan ni o, ó wá mú ìbéèrè lọ́wọ́. Àkọlé ọ̀rọ̀ yẹn wá ń sọ wípé etí wo ni ìwọ fi ń gbọ́ àsọtẹ́lẹ̀ àti wípé ìhàwo ni ìwọ kọ sí ìran búburú. Etí wo ni o fi ń gbọ́ àsọtẹ́lẹ̀, ọ̀rẹ́ mi? Ìhà wo ló sì ń kọ sí ìran búburú? Kò sí ohun tó burú ń bẹ̀ tẹ́nìyàn kan bá lóun lálàá wípé òun lálàá pé mo kú. Ó lè la ìhàwo ni mo wá kọ sí. Kò sí ohun tó burú ń bẹ̀ béèyàn bá ní òun lálàá pé òun máa rí ẹ̀ nǹkan kan máa ṣẹlẹ̀ sí ẹ tí ò dáa. Yes, ìhàwo ni ìwọ kọ sí. Irú etí wo ni o dẹ̀ fi ń gbọ́? Àwọn tó bí wa wá sọ wípé ẹnu ẹni o la dẹ̀ fi ń kọ méje. Mo fẹ́ gbé ọkùnrin kan sókè láàrin ibí yìí. Mo dẹ̀ máa takú sí orí ọ̀rọ̀ ọkùnrin ẹni òní kúrò ńbẹ̀. Màá ka fún ẹ sìn. Nínú ìwé Job, chapter 1, ibẹ̀ ni mo ti fẹ́ mú ọ̀rọ̀ ọkùnrin jáde. Job chapter 1. Verse 13, torí àkókò wa. Ṣé rí Job tá à ń sọ yìí, Ọlọ́run mà kẹ o, Ọlọ́run mà kẹ gidi gan. Ṣé ní tòsí wa níbi gẹ́gẹ́ bí ènìyàn tá a bá

ẹni tí Ọlọ́run kẹ́ bí kó wálẹ̀ la ṣe máa ń ṣe a máa wá bí kó parun especially tó bá ti ní access sí especially ohun tó fẹ́ lọ́wọ́ ẹ̀ tó rí gbà àbí kẹ̀ bóyá ìwọ àti ẹ̀ ní gbọ́mi sí omi òtó ohun tó máa wù ẹ náà ni wípé kó parun bọ́ Ọlọ́run ní gbà fún ẹ bẹ́ẹ̀ wá gbọ́ Job yìí Ọlọ́run kẹ́ ó kẹ́ tó pọ̀ ó fetí gbọ́.

0: lọ́wọ́ iná ọlọ́run òun nìkan ṣoṣo lòun lè escape ohun tó dẹ̀ jẹ́ kóun lè escape bẹ́ẹ̀ ni pé kóun lè wá fún ẹ ní ìhìn búburú yìí ọ̀rẹ́ mi mo ní ìhàwo lòun kọ sí ìhìn búburú sẹ́ẹ̀ ìhàwo lòun kọ sí àlá búburú ìhàwo ńgbà tó tiẹ̀ lálàrun gan tó lálà búburú gan ìhàwo ló kọ sí ó ṣe dànù tó máa gbọ́ ní verse 17 ó ní bí ó ti ń sọ lé ẹnu ẹnìkan sì dé pẹ̀lú ó wí pé àwọn ará kádíà pingo sí ọ̀nà mẹ́ta yes wọ́n sì kọlu àwọn ìbáka sí ẹ wọ́n sì kó wọn lọ pẹ̀lúpẹ̀lú wọ́n sì fi idà ṣá àwọn ìránṣẹ́ pa èmi nìkan ṣoṣo ni ó tún sàṣàlà láti wá ròyìn sí ẹ ó ní àwọn ará kádíà ṣe ló dàbí ká sọ wípé àwọn agbésùnmọ̀mí wọ́n kàn ó ní wọ́n kọlu ẹnìkan wọ́n kọlu bẹ̀ ó ní ìbáka sí ẹ àti gbogbo àwọn tó tiẹ̀ tún ní ó ní wọ́n pa wọ́n ó lóun nìkan ṣoṣo lòun sàṣàlà bó dẹ̀ ṣe ń sàṣàlà yẹn ilé ẹ lòun bọ̀ láti wá sọ fún ẹ lágbájá kan wá dé wá ń sọ fún ẹ ó ní ọ̀rọ̀ ara òun lòun bá lọ òun bọ̀rọ̀ ara òun lọ ṣùgbọ́n tiẹ̀ ló yọ ó bá ọ̀rọ̀ ara ẹ lọ sí ilé oníyẹ̀mí wò ó bọ̀rọ̀ ara ẹ lọ ọ̀rọ̀ ara òun gan kò rí níbẹ̀ tiẹ̀ ló wá yọ sí ibẹ̀ ìwọ dẹ̀ gbà ó jòkó síbẹ̀ yẹn wọ obìnrin ó gbà ó jòkó síbẹ̀ ó láàlá burúkú ó dẹ̀ jòkó tìbẹ̀ ó jòkó síbẹ̀ tó máa gbọ́ ní verse 18 mo ń sọ̀rọ̀ fẹ́nìkan láàrin wa ó ní bí ìyẹn ti ń sọ̀rọ̀ bí ó ti ń sọ lẹ́nu ẹnìkan dé pẹ̀lú tí ó sì wí pé àwọn ọmọ rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ ń jẹ wọ́n ń mu ọtí wáìnì nínú ilé ẹ̀gbọ́n wọn ọkùnrin sì kíyèsí ẹ̀fúùfù ńláńlá ti ìhà ìjù fẹ́ wá ìkọlù igun mẹ́rẹ̀ẹ̀rin ilé ó sì wó lu àwọn ọ̀dọ́mọkùnrin náà wọ́n sì kú èmi nìkan ṣoṣo ni mo yọ ọ láti tún wá ròyìn fún ẹ èmi ń rò pé bí ilé bá fẹ́ wó ẹ̀yin àgbàlagbà tẹ́ bí mi ẹwà ń bẹ̀ yẹn o bí ilé bá fẹ́ wó ìta ló ń wó sí o torí tí bíríkì là bá ń mọlé ìta ló ń mọ̀ sí ọwọ́ ìta ló ń mọ̀ sí so bí ilé bá máa ya ìta ló ń wó sí ìyẹn jẹ́ àkọ́kọ́ ọ̀rẹ́ wa wá ní ohun tó ń wá rí báyìí ó ní ẹ̀fúùfù líle yìí olówa kọlu four corners corner mẹ́rẹ̀ẹ̀rin ilé bẹ́ẹ̀ ó wá kọlu bẹ́ẹ̀ ó wá wó ilé yẹn sí inú ilé òun náà bẹ̀ wà nínú ilé yẹn o ó wó sínú ilé yẹn àwọn ọmọ ẹ ọkùnrin àwọn ọmọ ẹ obìnrin gbogbo wọn dẹ̀ kú òun nìkan lòun escape kóun lè wá fún ẹ ní ìròyìn búburú yìí náà verse 20 wá sọ ó wá ní nígbà náà ni Jóòbù dìde ó sì fa aṣọ ìgúnwà rẹ̀ ya n tán fẹ́ kó ya náà nìyẹn aṣọ ìgúnwà yẹn náà ló ń bí wọn nínú ọ̀nà fẹ́ kó fàyà tiẹ̀ ò ní fàyà o tèmi náà ò dẹ̀ ní fàyà o òní ó sì fa aṣọ ìgúnwà rẹ̀ ya ó sì fárí rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kó ṣọ̀fọ̀ náà ni ó sì wólẹ̀ ó sì gbàdúrà ẹ wá gbọ́ àdúrà tí Jóòbù gbà yìí èmi rò pé ó fẹ́ gbàdúrà wípé I cancel it pé ìran burúkú ò ní ṣe lórí òun ẹ wá gbọ́ àdúrà tó gbà ní verse 21 ó wá ní ó wípé ní ìhòhò ni mo ti mú ìyá mi jáde wá ní ìhòhò ni èmi ó sì tún padà lọ síbẹ̀ olúwa fi fún mi olúwa sì gbà á lọ ìbùkún ni orúkọ olúwa ohun tó jẹ́ kí ìran wọ̀nyẹn ṣe lórí nìyẹn ó dẹ̀ gbà á gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ó gba ọ̀rọ̀ burúkú wọn ó gbà á gbọ́ o ó ní ìhòhò lọ́lọ́run dá àwọn òun dẹ̀ máa padà ní ìhòhò ó ní olúwa ló fún un ó dẹ̀ gbà á padà lọ́wọ́ òun ó wá fògo fún olúwa mo ń padà bọ̀.
1: Ǹjẹ́ ò ń fẹ́ òtítọ́? Ọgbọ́n ìmọ̀ ìtọ́ni ibi tí Ọlọ́run ti ń sọ̀rọ̀. Káàbọ̀ sí The Royal Church of the Wise Assembly. Church kalẹ̀ kankasi àtàbí olókun léa after federal government guest college Àkúrẹ́ Owó expressway Àkúrẹ́ come and experience undiluted praise deep word and royal blessing nínú àwọn àlàkalẹ̀ ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ níbi Ọlọ́run yóò ṣe máa lo bàbá wa nínú olúwa fún ọ apostolic ìrántí Hawaii the oracle of fire apostle Francis Olumide Claudio bàbá ìjà onítùmọ̀ Reverend Omoniyi Lauren àti ọgọ́rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tún wọ́n dálẹ̀ ìpè ìsìn ọjọ́ ológun máa wáyé ní every Sunday bẹ̀rẹ̀ lágo mẹ́sàn-án àárọ̀ sago méjìlá ọ̀sán every Tuesday lẹ̀kọ́ Bíbélì Bible study.

0: ìbẹ̀rẹ̀ lágo márùn-ún ìrọ̀lẹ́ títí dago mẹ́fà ìrọ̀lẹ́. Every Thursday ni weekly prayer meeting tí a pè ní ìpàdé àdúrà tí Olúwa ni yóò ṣe. The will of God must prevail. Lágo mẹ́sàn-án àárọ̀ títí dago méjìlá ọ̀sán. First Friday of every month ni ìṣọ́rú àsọtẹ́lẹ̀ máa ń wáyé. Aago mọ́kànlá àṣálẹ́ ni àwọn ènìyàn yóò ti bẹ̀rẹ̀ sí ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run. Ìtàn ayé wọn á dẹ̀ máa yí padà sí rere lẹ́yìn ọ̀sọ́ka. The Royal Church of the Wise Assembly, a church of wisdom, a church of power, a church where destinies are crowned. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè, ẹ pè sórí 0816-3050-610. Má kàn gbọ́ nípa Ọlọ́run nìkan, wá ní ìrírí ìbápàdé rẹ̀. Jésù l'Olúwa.
1: Èmi máa bá a gbàdúrà lónìí o, but akọ ìwé ìwọ̀n akọ fún àwa tí ìgbẹ̀yìn ayé tó débá. Ìhàwo ló ń kọ sí àwọn ìran tí kì í ṣe ìran tiẹ̀. Ó yẹ kó o lè dá èyí tó ṣe tiẹ̀ mọ̀ náà. Ó dẹ̀ yẹ kó o lè dá èyí tí kì í ṣe tiẹ̀ mọ̀. Ẹlòmíì nínú yín, wọ́n wá rí ìran burúkú kan, wọ́n rí ìsìn. Ló wá ń sá kíjokíjo kiri. Ó wá ń gbára lù gànà, ó ń gbára lulẹ̀. Ó ń gbára lù gànà, ó ń gbára lulẹ̀. Ó ṣe padà lọ bá Ọlọ́run. Kó dàbí ọkùnrin yẹn. Nígbà tó yá táàárẹ̀ mú Jóòbù yìí, àárẹ̀ wá mú un. Nígbà táàdé chapter 10, ó wá béè lọ́wọ́ Ọlọ́run. Ó ní sọ fún mi, fi hàn mí ìdí ohun tí ìwọ fi ń bá mi jà báyìí. Pé jẹ́ mọ̀. But ó ti kó gbogbo ohun tó ní, ó ti kó dànù. Ó ti kó dànù, ó ti yí dànù. Ọ̀rẹ́ mi o, ìhàwo ló ń kọ́ o. O ṣe kọ́ èyí tí kì í ṣe tiẹ̀. Ṣebí orúkọ ńlá kan wà tó ń jẹ́ ènìyàn. Ènì wá yàn. Yàn lónìí, Jésù sọ bẹ́ẹ̀, ó ní ìwò ikú rè ìyèrè. Ó ní yàn. Ó ní mo kàn wá gba ẹ nímọ̀ràn wípé kò lè yan ìyè. O ṣe wá yàn lónìí nínú ohun tí wọ́n lélẹ̀ sílẹ̀ fún ẹ kó o yàn. Ọ̀rẹ́ wa ti sọ, ó ní èmi kì yóò kú ikú kan. Ó ní yíyè lèmi ó yè. Mo sì máa ròyìn ògo Ọlọ́run ni. Èmi Apostle Francis Olumide Claudio. Èmi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́ o. Mi ò mọ tí wọ́n ń sọ lọ́dọ̀ tiẹ̀ ń bẹ̀ yẹn. Ayé ò dẹ̀ ní wò mí láwò mínú. Mi ò ní wà kí sàkẹ́yìn aṣọ. Bẹ́ẹ̀ ni mi ò ní jẹ egungun kẹ́yìn ẹran. Gbogbo ẹni bá dúró sí sàkání ibẹ̀ yẹn dèmí. Wípé ó fẹ́ẹ̀ tán. Ibi tó sá pamọ́ sí yẹn ibẹ̀ ni kò dúró sí o. Dúró síbẹ̀. Wàá dúró síbẹ̀ títí títí tí a fi fò lọ ni. Torí èmi ò ní bá wọn kú ikú ọ̀wọ́wọ́. Gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ nífẹ̀ẹ́ mi pátápátá. Kò sẹ́ni tá kúkú ọ̀wọ́wọ́ nínú yín o. Kò sẹ́ni tí ó máa kúkú ọ̀wọ́wọ́ nínú yín. Yíyè làwa ó yè, a ó sì ròyìn ògo Ọlọ́run. Ọ̀rẹ́ mi, ìrankíran tó bá wù kí wọ́n rí sí ẹ. Bí wọ́n bá ti rí sí fún ẹ, o ṣé o, òun ni kò sọ. Màá wá kọ́ ẹ níbi a ti máa ń kó ìran burúkú bẹ́ẹ̀ dànù tí kì í ṣe léèyàn lórí. Màá kọ́ ẹ nísìnyí. Ìjọ tí wọ́n bá ti sọ bẹ́ẹ̀, ká bẹ̀rẹ̀ látorí pé bóyá ìwọ gan ló láláhùn aláàbàdì kan. O wá la. Bóyá o wá bá bàbá ǹjẹ́ onítumọ̀. O wá sọ ìtumọ̀ àlá yẹn fún ẹ. O gbọ́ ìtumọ̀ ẹ̀ ṣùgbọ́n kì í ṣe ohun tó fẹ́ nìyẹn. Kì í ṣe ohun tó bọ́ lọ́rùn bàgé nìyẹn. Kì í ṣe ohun tó bẹ́lẹ̀dá ẹ̀ sọ nìyẹn. Bò o gbọ́ ìtumọ̀ ẹ̀ kò wù ẹ́ ohun tó máa ṣe ni. Tó bá ti dàárọ̀ ọ̀la, wàá jí, wàá fi bóòlù kékeré kan wàá fi bu omi. Ìtumọ̀ àìbó ti láàlá yẹn àlá burúkú tó láti kò tẹ́ ẹ lọ́rùn yẹn, wàá wá sọ bẹ́ẹ̀. Wàá rọ àlá yẹn sínú omi yẹn. Wàá dẹ̀ yí dànù. Láàárọ̀ kùtùkùtù ńjọ́ kejì wàá yí dànù. Ó tàn yẹn ti lọ nìyẹn, ó ti da yẹn nù nìyẹn. Kò nídìí kó tún máa kájọ mọ́. Aka ìmọye ìgbà tí wọ́n ti lálàá sáwọn kan wípé ó fẹ́ kú, ó fẹ́ kú, ó fẹ́ kú. Tán ò dẹ̀ kú. Wọn ò ní ikú kankan kú o. Nítorí ohun tó wá ṣe láyé, o ò tí ì ṣe. Wọ́n lè lálàá sí ẹ kán rí pé iṣẹ́ ẹ parun. Yes. Ó la náà nìyẹn. Nígbà tí ti ṣòun ló fọ̀mù ẹ̀. Àti wípé gan ṣó wá rí àlá tí wọ́n bá ti fi hàn. Ìran tí a bá ti fi hàn, ìran tó ti ṣẹ́ ni, ogun tó ti ṣẹ́ ni. Ó wá kò sọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ láti work towards it pé kó má ṣiṣẹ́. Kì í wá ṣe wípé kó wá máa dúró dé, kó wá máa sọ pé mo dẹ̀ ti láláì o. Wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀, ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ o. Ọ̀rọ̀ burúkú ò ní ṣẹlé ẹ lórí o. Bẹ́ẹ̀ ni kò ní ṣẹlé èmi náà lórí. Mí mẹ́ni tí mò ń bá sọ̀rọ̀ yìí o. Wọ́n wá ń sọ fún ẹ, wọ́n ló máa l'accident. Ìyẹn wá di, ó di ọ̀rọ̀, ó di kiri. Ọkùnrin kan kọrin kan gbà kan délé. Mi mọ̀ bóyá wàá rántí ọkùnrin yẹn. Ó wá ní kíyèsí Olúwa kò sọ bẹ́ẹ̀ o. mi na ti oruko e o wa ni oni won so pe kini kan oni kiyesi oni olohun so be ko so be ki de se lati mi niyan Joseph oni journal lohun awon egban e won ko sin tan o se tan but o ma tan olohun so fun din ti olohun so fun e din se kin so tan olohun so fun e oni iwo yo ma wi orile ede popo oni iwo ki yo si toro o wa ninu iwe Deuteronomy lo so be o so be oni iwo o ma wi orile ede popo iyen ni pe wa ma ya orile ede popo oni iwo ki yo si toro o tun pada wa so oni ye awon ti o gbogun ti e ni oju yi o ti oni o wa wa won o ni ri won mo oni won o dabi iyanbo ni waju afefe oro olorun niyan o se claim won yen kilo re to wan claim eyi ti o da yen ko jo no claim wa gbo mo la la kan ala mi o de ki sa ise lati mo lai ko sa ise o ri pe tin se pe fun e gan be o la la buruku si e o de so fun e pe ala o le la la ko ma se ala yen lo to ko ni se le e lori ni lagbara olorun tori pe Joseph o la la kan o la la pe irawo ni awon boda ohun ko se le won lori alaburuku oni se le won na lori lase olodumare ni o sugbon bi iwo na o ba ti ni okan buruku si eniyan ti ko ti wu e eni to nda fun ti o wu e ko baje fun o po laarin eni o jise olorun to po gbogbo eniyan le ma ri to n sogun o ti sogun o ti te nidi o ti se kini kan awe to n gba ohun o gba o price to ti pay o pay e o se o ti se ni o sa woro o sa inu legu o se gbogbo kini kan te se te ba ti si lara awon ti se be aso o le faya ma yin lara wa do wa wole o gbadua o wa se adua gba oni olohun lo fun won olohun lo de gba so olohun so be fun eni aleyan so pe oni ina olohun bole olohun wa escape ina olohun mo ni o so wi pe efufu lile o ni ohun wa ninu ile yen efufu lile de wo ile yen lura won gbogbo e wo lura won o pa gbogbo awon omo yen o lohun nikan lohun yo nbe won o je ko laye won de ti set ara won bibeli ti so be o ni satani o ni alare kereke ni won ti set ara won afigba tan ba jobo kan le o won ba kan le awo ni ibi to de yen sori won le ma ro gan pe o ti de bi kankan sugbon o ni iran oni ohun to fe da then awon kankan ti wa ni storehouse fun e tolorun ti seto fun e gbagbe ojo ori o se nkankan lodo olorun ko sun tojo ori se lodo lo Moses was an 80 year old man 80 years of age the olorun se appoint him as a president of a nation and he ruled the nation for 40 years kilo wan so fun mi bayi so wa ti to o ti to be ni bayi ni Olorun sese wa appoint e gege bi president o de rule be for 40 years Josiah omo 80 years ni o se to kan Olorun pelu won yen emi ti ero kini kan wa sibe yen pe okunrin to ti pe 80 years opolo wo lo wa lori e be opolo e die ko ti sun be yen sibe sibe Olorun lo de rule for 40 years Josiah omo 80 years opolo wo lo wa lori omo 80 years bayi ti Olorun de lu to fi se oba ibe ni asiri ti wa tu fun mi pe ase olohun ki lo opolo iniyan o wa ni the wisdom of a man will destroy him ase olohun ni kan se po pelu opolo iniyan wa dele ileri e wa de de bi ma jemu e lase olohun tinu tinu mi ni mo fi gbadua fun e yi bayi wo te owo e ko je gbadua fun e ase olohun ni mo fi soro yi bayi owo to te yi o gbogbo to ba fi owo ile wa de ayori si rere lase olodumare ni Olorun ma jawo ile nini ku laye e a jawo ile nini o ma doju ti won gbogbo awon ton duro si bi kan de e ton so wipe afiko wale lase olodumare oke oni eye tin fohun oke lati ma ma ri e wo oni pelu awon edun arinle lase olorun bo ba nsele ninu idile yin bi itawon kan niyan ki se bi ti e ni wipe o goke gbogbo eni ton rapa la laarin yin bayi loruko Jesu Kristi dandan ni e mo kegun e ma goke eyin te de ti goke o ni wale lase olorun gbogbo eyin osise ojise olorun patapata te wa nibe ti ohun yin wa labe pulpit ti o jade ta won kan dowo bo ni oruko Jesu Kristi se bi bibeli so pe oni ileke temple le faya gbogbo to dowo bo ogo re to dowo bo ise iranse ti o je o jade a se njade ba se yin de so wipe o ma faya loruko Jesu Kristi okunkun birin ma bo won wa de lu aluyo ni ti e gbogbo yin te sise te wa sise pelu ise yin na te ti tun sise be ni waju eni ti mo duro bayi ni ise yin olohun a se legungun eyin a fi ele wa laye se ti e o ma je eyan laye ipo e aye eni aye ya ni fun fe lomi la se olodumare ni ni won igba ti ko ba ti si lokan e wipe eni to nda fun wipe ko ma da fun mo ni won igba ti o ba ti pelu awon to nfe nu fa eniyan lule bo ba ti ri be enu kan eni kankan o ni fa e lule alagbara olodum gbogbo eni to ba de sare ati fa e lule eh se ri kini rainbow to ma nle soju ofurufun yen to nle yen idandan ni won pe aye lo nba osu abe tun fi osu na a tun fi ile saye lo ma se olohun ni gbogbo awon tan ba gbe ti e kaya tan ni won wa isubu e pe isubu e la won wa kiri ase olodumare ni won ni ri se won kan ma se ni won a ma se won o de ni ri se o bo se ri ni mo se so yen o gbogbo aniyan e pata o lo olohun ma se ami si ohun ti mo wa n dogbon ba e so nibe yen bayi ni wi pe bere si ni ma ko asotele buruku bayi bere si ni ma ko ma ko pe ki eyan ki se ti e ko wa mura si ise to nse ko wa mura si to nse ko wa mura si adua e aye won ma nfe ko tan fun yan ni se mo pe aja to ba nla omi ko tan la aja ma nla omi eh won lo wo lo study aja to ba ti nla omi ko tan ni bi won ti nse niyan baye ti nse niyan bi ko tan ko de ni tan fun e wa de ma tan ni bo ba ti wa be si ni tan wa tan atanda leni la se olodumare ni aye o ni ka ese ku nta eh a o de ni ko mu e titi lai ni mo fi so be inu kan ni mo fi so be ibi ti mo wa yi ni mo fi gbadua yin akoko ti mo wa yi ni mo fi gbadua loruko Jesu Kristi bo de se ma ri niyan bi ojo Sunday e je ka pade ni ojo Sunday yi adura kan wa ta n gba lowo lowo bayi eh a n gbadura finan a n gba adura agbayori ohun la n gba ni ojo Sunday ohun ko je apade ni Royal Cathedral ka wa gbadura apostle Francis Olumide Claudio ohun kan ti mo n je niyan eh emi de so fun e wipe alaburuku ohun buruku ọ̀rọ̀ burúkú kò ní ṣẹlẹ̀ ẹ lórí o ẹ ṣe o dàbọ̀.
0: Ǹjẹ́ ò ń fẹ́ òtítọ́? Ọgbọ́n ìmọ̀ ìtọ́ni ibi tí Ọlọ́run ti ń sọ̀rọ̀. Káàbọ̀ sí The Royal Church of the Wise Assembly. Church kale kankasi atabi olokun lea after federal government guest college akure owo expressway akure come and experience undiluted praise deep word and royal blessings ninu awon alakale si wa lo sose ni bi olorun yo se ma lo baba wa ninu oluwa fun o apostle iranti awai ki oro ko fire apostle francis olumide claudio baba je oni itumo reverend omoni ilore asi ogoro awon iranse olorun tun o dale igbe isin ojo ologun ma waye ni every sunday bele ago meso aro sago mejila osan every tuesday le Obi Beli Bible study bere lago maru irole titi dago mefa irole every Thursday ni weekly prayer meeting ti a pe ni ipade adura ti Oluwa ni yo se will of God must prevail lago mefa aro titi dago mejila oso first Friday of every month ni show ru asotele ma nwaye ago mokola asale ni awon eniyan yo ti bere si ni ipade pelu Olorun itan aye won a de ma yi pada si rere leye osoka Royal Church of the Wise Assembly a church of wisdom a church of power a church where destinies are crowned fun ekunrere alaye tabi ibere e pe sori 0816305 0 610 Makan boni pa Olorun nikan wa ni iriri ba pade.

0: bàbá.
1: Mo mọ̀ pé wẹ́ńjẹ́ o, oògùn jẹ́.
2: Ṣé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn baba ńlá wa ti ń fi ewé àti egbò dábìrà tó sì ń jẹ́ fún wọn ní gbogbo ọ̀nà láti má wà jẹ́ kí ogún àwọn baba ńlá wa yìí parun. La ṣe gbọ́dọ̀ ṣàmúlẹ̀ lọ́nà ìgbàlódé. Ṣé ẹni mojú ògùn ní pobì nírè? Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa AAT Tradom Medical and Natural Health Clinic, ilé ìṣègùn ìbílẹ̀ tó wà ní number 73 Ọ̀ṣinlẹ̀ Quarters, lẹ́gbẹ̀ẹ́ Igbo Church, Àkúrẹ́ nípínlẹ̀ Ondo, níbi tí wọ́n ti ń ṣètọ́jú tí wọ́n sì ń pò ògùn ìbílẹ̀ pọ̀ lọ́nà ìgbàlódé. Òun onírúurú ọ̀nà àbáyọ láti kojú ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń ja ẹ̀dá láyè. Ṣé o ti sáré ó dàbí ẹni pé kò sí ọ̀nà àbáyọ fún ọmọ? Gbìyànjú láti ṣe àbẹ̀wò sí AAT Tradom Medical and Natural Health Clinic tó wà ní number 73 Ọ̀ṣinlẹ̀ Quarters, lẹ́gbẹ̀ẹ́ Igbo Church, PO Box 1585, Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Fún àlàyé síwájú sí, ẹ pé Adébáyọ̀ Samuel sórí 08034447184, 08034447184, tàbí kẹ lọ sórí ẹ̀rọ káyélujára wọn www.agbamiayetrado.com. AAT Tradom Medical and Natural Health Clinic, ibi tán ti ń fewé àtegò dábìrà bíi tàtijọ́.
3: Ọ̀rọ̀ mi owó lè fàárí ibo ló ti ṣe fàájì lẹ́rùn jọ́ mẹ́ta kojú rẹ̀ dán yàtọ̀.
4: Fújẹ́ntò tẹ níbudó fàájì mi lásìkò yìí. Fast food ń bẹ lóríṣiríṣi, ọtí ẹlẹ́rìí dòdò tilẹ̀ yá àti tòkè òkun fún gbogbo àwọn tó gbá láfẹ́. Gbogbo ògbà lọ tí tutù yìn débẹ̀ kó da sọ́fù gẹ̀ẹ́rẹ̀gẹ̀, yàrá ọlọ́yẹ tó tutù dódóódó, súyà, àsun, ẹja odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àyè tún bẹ fún ayẹyẹ ọjọ́ ìbí get together tàbí societal meeting, swimming pool side wọ́n gbayì ó tún gbá láfẹ́. Níbẹ̀ lèmi àtàwọn ọ̀rẹ́ mi ń lọ láti lọ ṣe fàájì lóòrèkóòrè. Bákan náà, Fújẹ́ Tòtẹ́ tún nílé pé Fújẹ́ Tọ́lángàz, mítà wọn pé pérépéré 24/7 nílé pé wọ́n fi ń ṣí pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí yóò máa fẹ̀rín àtọ̀yàyà kí yín káàbọ̀. Bó ṣe ti vehicle alignment, ẹ máa bọ̀ ní Fujent Oil and Gas. Ara ọ̀tọ̀ gan ni car wash wà, abala ọ̀tọ̀ ni Fujent Cooking Gas náà tún wà nbẹ̀. Ní laundry department wọn eléyìí ń ṣe bẹ́ẹ̀ ó kà màmá.
3: Yàrá ibo l'address ni o.
4: Fujent Hotel wà ní kilometer 26 Iléṣẹ́ Àkúrẹ́ Express Road, ládojúkọ Road Safety, Laramọ̀kì nípínlẹ̀ Ondo. Nọ́mbà wọn náà lélẹ́yìí
5: 0821-203-85028. 0821-203-85028.
6: Fujent Hotel, níbẹ̀ la lọ. Àkòdé AAT Tradom Medical kẹ́lọ̀ sílẹ̀ quarters lákúrẹ́ lè 0803-4447-184. Lẹ́ẹ̀kan sí 0803-4447-184. Ti Fujent Oil and Gas kọ́dẹ̀ ní Fujent Hotel nínú. Nọ́mbà kò yóò pèsè lè kọ́ bá fẹ́ bùkù fún hòtẹ́ẹ̀lì náà àbí onú nǹkan fẹ́ bá wọn dòwò pọ̀. 08120385028 lẹ́ẹ̀kan sí 08120385028 lẹ́ẹ̀kan sí. Mo kí ẹnjìnà Henry Ọlátọ́mìrìn Bámiṣe Lẹ̀mùtí Adéníyì mo rí ọlọ́bẹ̀ wẹ́ alẹ̀ wẹ́yọjọ́ ọ̀gá mi náà wó ṣẹ̀yẹ mo rí kẹta lórí facebook kò darapọ̀ mọ́ mi ọ̀gá bá mi ṣẹlẹ̀ mùtíù ìdarí ètò ilé ìdàdúrà kí n bá gbàdúrà ṣe ke ètò yìí kọ́lọ́ gbòdù lọ́rọ̀ dìde torí ribúrírí lé ètò ìbádé ọlọ́run àpèsè kò ní kààrọ̀ ètò yìí lọ́wọ́ lágbára ọlọ́run lódùmọ̀rì ṣẹ́ yìí náà ni dòṣẹ́ ètò yìí ọlọ́run ajú kú àdúrà ká gbà lé ni kọ́lọ́ gbòdù lọ́rọ̀ dìde ká yọ mí ó rẹ̀ ká múra ètò yìí lọ lẹ́ẹ̀kan sí fọmọ kí n kalẹ̀ òjò ọlọ́run kan ṣe lálẹ́ òlúlù láàmọ̀ kí n lè tuntun yanranyanran kí ọlọ́run gbọ́ èyí rí àwọn èyí olùdásílẹ̀ kàámọ̀ sí ìyá ìwé kọgbà ṣíṣe ara àtúnṣe ìyanu lórí àsìkò yìí ìyan olùdókọ́ ọlọ́run gbédìdé lásìkò yìí sí anes òkè ìgbàlà ayọ̀ ni o sí kérúbù àti sírafo òkè ìgbàlà ayọ̀ ni o kẹ́lẹ́ àbíyè street láàmọ̀ kí n ètò ìlànà kan ti ṣe ìsìnrìyàn láàrin ọ̀sẹ̀ àti dídíjọ́ ọ̀sẹ̀ lé èdè jọ wednesday lẹ ṣílò program bẹ̀rẹ̀ látago mẹ́wàá ọ̀rọ̀ ságo méjìlá lẹ́ẹ́vrí sunday lè dídíjọ́ ọ̀sẹ̀ lágo mẹ́wàá ọ̀rọ̀ ságo kan ọ̀sán lè ṣìnrìyàn lẹ́bẹ̀ kì í bá mọ̀ ṣe kan ṣe ṣàlàyé kalẹ̀ ètò ìrìnà bá ní ìṣòjọpọ̀ alọ́lọ́rọ̀ kùtùkọ́ dẹ̀gbẹ̀ kan mẹ́kánná tún ní o báyáráyé ní àbí igi kó tì dé kọ́ lọ ṣọ́ọ̀ṣì wọ́n pẹ́ ju wákàtí méjì wákàtí mẹ́ta wọ́n dẹ̀ ṣètò kan àkànṣe ètò lẹ́jọ́ sátidé kẹta oṣooṣù náà ṣe ètò òun náà ṣe lóṣooṣù lọ́dọ̀rin wọn ti sátidé kẹta oṣù bá bọ́ síjọ́ kẹrìndínlógún sátidé ọ̀tún lákẹ́jọ́ mẹ́rin òní nílé náà ṣe lẹ́nu ìjọun bẹ̀rẹ̀ látago mẹ́wàá ọ̀rọ̀ ságo méjìlá ìyá ìwé lè olùdásílẹ̀ ọjọ́un ẹ lábíyè street láàmọ̀kín ibi kí wípé adédélé láàmọ̀kín gbọ́kadà kọ̀wọ̀wọ̀ lọ sábíyè street kó adébẹ̀ pé nọ́mbà ẹ̀ká àgbà fọ̀ọ́bọ́ yáwó tètè gẹ́ẹ̀tì 0803-976-6355. Lekan si. 0803-976-6355. Kwa cha te losi church yun, jare de ba me bagore dani, la sebe lagbara olon, wari, onabayo sun kun, kwa bagbe debe, okoni abale wamiso wajude si.
0: I'm going to go to the house.

ọ̀rọ̀ Fẹ́mi Àríyọ̀ jẹ́ mi rántí nǹkan kan ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì kan lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n gbà fọ ẹ̀fẹ̀ ní ẹ̀ṣẹ̀fẹ̀ àbáńfọ̀ ọ̀rẹ́ ìwàásù débì kan ọ̀fọ̀ ọlọ́mọjá lọ sọ́run àpáàdì o ọlọ́dàkú fà àmẹ́ ọ̀fọ̀ àmẹ́ràn ó ṣẹ́kọ̀ọ́ ní bá ti ṣe lígbé ní débẹ̀ kwata gbàdúrà bọ̀ káyé dá lọ́gbà ti tẹ̀rẹ́ kórè ọ káyé dá lọ́gbà ti tẹ̀rẹ́ sákòó mẹ́ta onídémi mú kìtẹ́ kò jẹ́mi yọkúnra àkọ́kọ́ lè fọ̀ mọ́ jẹ́ ìrànṣẹ́ kíkọ́ ti ènìyàn kẹ́mẹ́sì kété èrò kan fọ̀ wá ní kàrán lóṣẹ́ kan fọ̀ kan yàkí sí lágbájá fọ̀ ẹ̀sùn jẹ́ kàn bẹ́ẹ̀ kẹ́ẹ̀jẹ́ kwá ti jẹ́rú ènìyàn bá tẹ̀rẹ̀ bá èèyàn ráyé lọ àsìn bákàrẹ̀ ọ̀làwálé mo rí ọ ní facebook wẹ́ alẹ̀ wẹ́ yọjọ́ kẹ́ẹ̀jẹ́ kété fọ̀ kété ráka ti jẹ́kú fọ̀ ké sí ọ rán lóṣẹ́ kan ti rí mọ̀fọ̀ kété ògbà always available lórí ọ pè ọ lágbájá pè ọ ọmọ ọ̀nù rẹ̀ gan wà ní kàrán lóṣẹ́ ìwọ̀nà ké sí mo jẹ́mi tán ẹ sásìkò pa gbọ́ tara rẹ kọ̀ọ̀kan kwá dẹ̀ tí mọ́ rásìkò gbọ́ tara rẹ irá kété pọ̀ jóṣẹ́ kò ní káyé ẹ bá ti bàjẹ́ jù bá wọn bá ọni lọ àrí ká ràn lọ́mọ nínú yan ọnìkan kata fẹ́ ràn lọ́gàn yọ̀ sọ́fọ̀ ẹ ògbà kan yẹ kí mímú ra rẹ̀ ṣèbí ọ níbi ìléṣẹ̀ ló gbẹ ẹ̀hún ẹ ra sọta rẹ̀ mọ́ fọ bóyá wọn báwọn ṣe iṣẹ́ kankan ló gbẹ ẹ̀hún olùmọ̀ ìbá nínú ọdún báyọ̀ ọmọ tìlókọ àgbàdo kò tó gun ogún ẹran oko àgbàdo ṣùgbọ́n ọ ti ya bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ ṣàn kó kọjọ góòjì gba sóko ọ ti ya bá ọnìkan ládùúgbò ọ ti ya bá ṣiṣẹ́ kojọ góòjì gba síbì kan ohun tẹ̀ka ẹ̀ tẹ̀ nìkankan irú ọni bá ká ti mọ̀ yẹra kóhun bá àdàfọ̀ lè ṣí èṣiṣẹ́ lára àwọn ìdàfọ̀ lè kó ìmọ̀ọ́dún ènìyàn àkọ́kọ́ èkejì dìpẹ́ kọjẹ́ kọ́ dára mọ́gbọ́n sáko mọ́ gbára lé ènìyàn fọ lágbájá káyé lágbájá bá ti dá ẹgbẹ̀lì tèmi náà dá kó a ti gbára lé ènìyàn bá wà á mọ̀ fọ àgbẹ́kẹ̀lé ènìyàn fọ òfónire mo jẹ́mi tán lébé ogún ọdún sẹ́yìn ẹ̀rá kan ti ṣàdéhùn kó ní káàkọ̀ọ̀fọ̀ láti pèpè jọba àwara wa ti bẹ̀rẹ̀ kẹ̀hún ti bẹ̀rẹ̀ sí kàǹpé ìlé orílẹ̀-èdè yìí kí n tìkárí ahun kété kan ti fọ̀ láti pẹ́ ọ̀hún èwo nínì lè bọ́sì múṣẹ́ kó tẹ èrò rí akẹ́tẹ́ kàárò kọjá a ṣe oríṣiríṣi èwo nínú rẹ̀ lè tẹ bọ́sì múṣẹ́ kó náírà ti dùn fọ ànfọ́ bá orí bá èèṣì èrò kan ọmọdé payóko èèṣì òun lẹ́bàá bọ̀ wọyọ ọmọọmọ ọnìkẹ́ gbogbo akẹ́ rẹ́ẹ̀pù lónìí kọ sáwélé káyé lẹ́jọ́ kan ti dìbò òun kò yí ọlé jẹ́ lábẹ́rẹ́ rẹ̀ kan jọjọ́ dìbò kàn lórí kété olú yókù pàdé ìbẹ̀lẹ̀ tá a gbàgbé rẹ̀ sọ ibi kò jòkó sí kò ti kékeré o wọyọ mọmọ ọwọn bá dẹ̀ léyọ ọràn tí ògbẹ òwúrọ níbà lẹkọọ bá tẹ ọlé tán àbẹ ọ débi gíga tán ìrá gíga bẹẹ tẹ ẹ náà lédè àjọ rẹ rẹ ẹ ṣòwò ọkọ bá ní kò kékeré kò ẹ yọgò kò ẹ fa ṣe gìràgìrà ká títì urú olómìnira ìbára ti gbàfọ ọdíjọkẹ gómìnà mẹrin débi bẹyì ẹgbẹlọkàn tó àbalẹ kó a ti ṣe bíbà ló dúró sí wọtẹ tán ni mo fọ sí ọ wọyọ mọmọ ìrá kété kò ṣe síwájú kẹmẹ ṣẹrun kó tó fọ nǹkan báyìí kẹmẹ dàbí fọ rọ ló ìgbèkè tó yà bẹrẹ lébẹ ọdún bíi mẹrin sẹyìn ọrọ lòṣèlú kọ fọ irú ọdún mẹrin fọ yóò sọ sílẹ torí tó fẹ ẹ nà gàásùpò ló gbẹ ọ fọ àbáwò làmọ wọrí ìyá bẹrẹ ètò rẹ irú ọdún mẹrin yóò sọ sílẹ ẹẹmejì lèmi ẹẹmejì ti rí látọdún mẹrin o náà kan ti jáde látọrẹ náà látọgbẹ mi náà yóò bèrè lọrẹ náà torí nǹkan ọ̀nà gàásù ló gbẹkọ ju ṣèlérí ìhun asán lè ṣèyìn bá jáde lẹbẹ lágbára ọlọrin ẹni pasán ìdẹnupò fún un kẹta kọyẹkọ sákòkò ọyọ mọmọ lẹnu ọdún ẹni lè fọ.

0: Jákété kan ẹ kéṣe àsàkó lójú ara rẹ̀ àgbàfọ ọlọ́run kò mú ṣe ọ̀rọ̀ lọ pa o. Wọ́n yọ̀ mọ̀mọ̀ fọ onú ẹ̀gbẹ́ onú wàhálà onú ọ̀rọ̀ kọ̀ọ̀kan ló láàkọ́ mo máa ń kọ́ ọ̀rọ̀ kan kété gbùgbà àti dárúkọ ọ̀hún àbí kí mo rí láǹfààní láti bá àyàn bá ń pàdé onú mi máa ń dùn láti pé ọ̀rọ̀ kan mọ́ra mọ́ hàn pé lè gbẹ́ lowó wà. Ọrọ̀kọ̀ gidi kan popular dáadáa ló láni rè èrò dáadáa jẹ́ ọrọ̀kọ̀ nǹkan dẹ̀ jẹnìyàn gidi ìfọ̀ ìgbẹ́ lowó wà ni wo yóò olómi wàá fọ láyé ìhun kan yóò yókó olómi wàá fọ ìhun yóò yókó ṣùgbọ́n kan mú jíjẹ tó kò wọ́n ọyọ́ ọ̀jẹ́ ọwọ́ rẹ ò mọ̀kọ́ ẹ̀yìn rẹ ò bẹ̀rẹ̀ iyán tó ọlá ìyàwó gbé jẹ mọ bẹ̀ ọ́ lásìkò káàáyé kọ́lákú múra rẹ̀ òjò tètè bẹ̀rẹ̀ bá wé irun pọ́nmọ́ fọ òjò lè rọ̀ láti bẹ́ ọdún kan kẹjọ́ ṣe kí ni kàn wé irun kọ̀ọ̀kan pọ́nmọ́ bá náà lu ẹ̀rọ ọgbọ́n kankan dá sí ju fọ̀ kọ́ ọ̀ṣunṣẹ́ kó àṣẹ kẹtẹ lágbo gbúyè lẹ́kọ̀ọ́ gbà fọ ugbé iná ṣe ni mo jẹmi tàn lè kọ̀rọ̀ bá ti délẹ̀ lu àtó ìṣẹ̀mọ̀fọ̀ ìrá kan tẹ̀ wọn ti jẹ́ pàtàkì sí wọn ju wọ gan pọ̀ sáwélé wọn káàkiri lọ kíra àwọn bá lòkùnkẹ́ sáká kẹ yọjú mẹ́ẹ̀ dàrẹ́tì rẹ sólòṣèlú kọ̀ọ̀kan ṣùgbọ́n fọ ẹ̀gbọ́n gan fẹ́ kọ́ bá múra náà gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n tẹ̀rẹ̀ yọ̀ dá ju tẹ ọ ni pọ̀ sáwélé ká kọ́lọ́n túbọ̀ ṣe ọ̀nà rí alíire ilé san mí matthew mo rí ọlẹ́bẹ̀ alùkù adẹ́nìkẹ́ ọ̀kẹ́yà mo rí ilé facebook ọkùnrin abalẹ̀ ọlọ́kọ̀ tèmi lákíyẹmí máa kẹ̀yà bá ọ̀la kẹ̀ gbádùn lẹ́jọ́ mẹ́jọ mẹ́jọ jíǹgù mi ti kẹ́yọ kan sí ọkùnrin bámilo káàtẹ́ yọ̀ dágbére fọ ètò ìparí bámilo
1: mo kí dáadáa.
2: Kaka ibi ti pa gbogbo àrùn wọlẹ̀. Àjọ ti ń jó gbogbo àìlera wọlẹ̀ tí gbòǹgbò tí gbòǹgbò. Ògùn tá a fẹ́ wí àtẹ́gbò pòpọ̀. A jẹ́ bí idé márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi túni sílẹ̀ gbani lọ́wọ́ òǹta ni ó roni. Àrùn tí ń dani gúnlẹ̀ bí àfiṣe. Ọ̀tọ̀ ni Faisabu Naba capsule. A jẹ́ bí idé gbogbo nìṣe dánwò kó mẹ́nu ẹ̀. Èkejì ni Gastrocaba iléeṣẹ́ AAT Trado Medical Service ló pa àwọn oògùn yìí pọ̀. Fún lílo ọmọnìyàn kára ó dátaká nínú àrùn tó sọ ni di kọ́sítọ́mà abẹ́ẹ̀dì. Àjọ NAFDAC yí rí ẹ̀wù. Mo ti sára sí jàn ló ń tẹ̀ gbà. Wíwuli kúmọ̀nà nípa ìlera tó ń dààmú àgọ́ ara yín. Ẹ kàn sí iléeṣẹ́ AAT Trado Medical Services Limited ní nọmba 73 Oshinle Quarters lẹ́gbẹ̀ẹ́ Ibo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo tàbí kẹ́ ẹ pé 08034447184 08034447184 dánwò láwo bó ṣe rí àṣeyọrí ni bàbá ẹ.

0: rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rin jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

0: kan so fun awa awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe ah moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti ara fun ya je pe moto te lo wa fun ara yin eh eh gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin laamu rara rara
1: nibo ni office yin
2: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
0: Oluleṣe wa si wa ni number 6 Ike Asogua Anthony Leko ni ilu Eko be ni olotu
3: e pe CD care sori number yi 070 7454 2995 lekan si 070 7454 2995
0: e ṣeun olotu
1: oro leti gbọ lati yenu ogbeni Abdulrakim Okola teje asoju CD care iwa na magore loni ko le ba de to ni dukia
4: ọrẹ wa kí ló dé tó rojú kókó báyìí.
5: Wo ọrẹ ó sún mi ó jẹ ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò gáàsì sílíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹtírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
4: ara ń tà ń wúnu ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CD Care ni.
5: CD Care kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
4: CD Care CD CARE application àṣírí ọ̀la ni níbi tó ti ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́ máa dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
5: irọ́ ni o
4: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD Care ni mo ti ra wọn kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
5: o sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
4: ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jáyé CD Care ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
6: CD Care making life easier.
7: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
8: S-E-L-A-R-R-I-E
7: sálárì bọ̀dá mi ẹ̀ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì oya lópin ìgbìyànjú ẹ̀ sípẹ́ẹ̀lì turmeric
9: T-U-R-M-E-R-I-C turmeric
7: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
10: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
11: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
12: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
11: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
12: Na double rich chicken taste, more enjoyment and more value for your money.
11: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
12: Me and Maggi
11: so good together.
13: Bye. Akere wa de balẹ kasagua lori itoju ilera ati aileṣedede ọlọmọkunrin nikan soso chai idunnu subu layo fọkunrin atobirin ọpọ gbiyawo lo ti dẹnu kọlẹ latari wipe awọ ọkọ rẹ o kaju ilu daada baba bọda o le tatẹ kan le dun bẹẹ lo simi jẹkujẹ debi pe o ti wa sọ idaku rẹ tẹ lọdọ ololufẹ rẹ baba kere wa ni o fọrọ rẹ lọ lori aileṣedede ti n bọ fira idakọlẹ ara ara ti ẹkọ sun lọ ọpẹ ẹyin dudun ara tita ara gbigbona inu kikun aya ti nlu pipipi ma le gba pa ma le gbese owo atese to kuriri niwaju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lugo si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa pe mi debe
14: bazo olorun ma jaro ogun aiso
15: Moki olile moki alejo
16: ani faisan logba
15: oruko ti emi ni
16: baba ngana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikudekude to ba le ma ba iwo lomokunrin ja kan si mi
17: nile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
16: phone number mi 08164122777
15: kila mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan omokunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e sara re ko le ma gbera abi oruko ti eti eti ri pada si boda asukesuke iwaju ololife re iru nkan bayi ko da o ma fa itiju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso egun je egun o sajo osa ogun temi o ba mo emi o ni so nipa e egbogi ti emi ngbe kakiri ngo ti mo jogun lo baba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 wa ma fe iya o meji meta merin won si ma capable lati ma ba won se boya omo ogoji odun ni eni adota odun ni eni ogota odun ni eni tori pe e sara re ogbe ra dada agbore o le

0: iye ọlọmọkùnrin ni pé kò jílò wúrọ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé tó bá tí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé a jẹ pé àìsàn kan wà tó ń fà á àìpèníjà nínú iṣan ara ni ṣé ẹ mọ pé ọgọ kan wà nínú mọtò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọtí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ wọlé sínú ẹ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ wọlé mọ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ wà nínú iṣan ara ọmọ ọlọmọkùnrin iṣan ara kan wà tó ṣiṣẹ pàtó tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọmọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò da kọ sí mi.
1: Bàbá ń gana bàbá kéré wà.
2: Kọ sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
0: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
1: Phone number mi 08164122777.
0: Àgbo Marigbó Takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orúkọ báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
2: kọ sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
1: Bàbá ń gana bàbá kéré wà. Phone number mi 08164122777 08164122777.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Na double rich chicken taste, more enjoyment and more value for your money.
3: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
4: Me and Maggi,
3: so good together.
4: Now this

0: ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti su mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda se kan sun lo ni
1: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koro jogun ogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tin nu rara o kagu ẹyin didun ara riro afọ gẹdẹ gẹdẹ idọti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lolufẹ re iwe atebo la fi pelu re ajo nafdac fun tẹlugba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 aba make sure gbogbo igba ijawa ija osi always guide me
2: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
3: Wò ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro iṣara iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa ro mí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
1: ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹgùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ogun lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ogun.

lóní òde yìí mo sọ fún wọn lẹ́ẹ̀kan pé àjọkọ́gbọ́n dẹ́kun àwọn tó bá ń bẹ́ tòsí rẹ ní káwọn náà tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kán máa gbọ́ ètò ìtorí pé lónìí ó mọ̀ yí pé ilé ayé tá a wà ilé ayé tó gbẹgẹ́ ni o ẹni agbójú okùn lẹ́kọ̀ọ́ jẹ́ ní agbá èèyàn mọ̀ burú o kọ́lọ́mọ̀jà kan sáàrù láyé jìsọ́fin ayé gbogbo ẹ̀yìn tí ó jẹ́ pé ẹ̀ ń kojú làlúríkà bíkejì tẹ̀ ń lọ sí wá tẹ̀ ń lọ sẹ́yìn lórí àtirọ́nà àbáyọ ọ̀rọ̀ yóò ní dàbí ẹni tí ó ti oko òrokòdókòrókòtó oní àgbà nǹkan kan o èèyàn burú o kọmọ ẹ̀dá dáàmà kí wọ́n sì wù sùsùn kí wọ́n sì sọ ọmọ ológo kí wọ́n sì sọ di ràdàràdà wọ́n wá sọ ọmọ ológo di ọmọ tó ń ba òbí nínú jẹ́ ayé burú o ọmọ tí ó yẹ kó máa fò káàkiri àwọn orílẹ̀-èdè wọ́n sì wá sọ di ọmọ bàjẹ́ ìsinmi wọ́n wá sọ di ọmọ àgbépamọ́ bàlejò ń bọ̀ gbọ́mi ìwọ náà mọ́ fi ọ̀rọ̀ ayé ara rẹ ṣeré gbogbo tó ń kojú lọ́wọ́lọ́wọ́ báyìí ó ṣiṣẹ́ bí erin òun jẹ̀jẹ̀ ìlírí iṣẹ́ méje múrí kan iṣẹ́ láàrin ọwọ́ ń káàkò ó ṣiṣẹ́ títí ó rí èrè kankan tọ́ka sí ọwọ́ jọ̀kọ́ tẹ́tẹ́lẹ́ ọwọ́ ń wo ayé ara rẹ níran ó mọ̀ pé àwọn aṣebíṣepà níbi ọ̀rọ̀ kan dú ayé náà la bá ń bẹ̀ àwọn tó ṣe pé wọn fẹ́ kẹ́ni ṣòwò kẹ́ni jèrè àwọn tó ṣe pé gbogbo bó ṣe ṣiṣẹ́ tó ń ṣe làálàá yìí wọ́n fẹ́ yẹ kó jẹ́ pé aṣọ kan náà ló mọ wọ̀ kiri ayé tó jẹ́ pé àìkísà náà ló mọ wọ̀ kiri ayé ọwọ́ jọ̀kó tẹ́tẹ́rẹ́ inú gbìyànjú ò ń gbìyànjú lóòótọ́ ṣùgbọ́n kí wá ni àṣeyọrí tó ṣe lórí ìgbìyànjú rẹ kí ni lárí já ìgbìyànjú tó ń ṣe torí ẹ̀ mo ṣe sọ fún ọ pé má jókòó tẹ́tẹ́lẹ́ lónìí yìí a tún gbọ́ wìrìnwìrìn a fi mọ̀ pé ilé ayé ta wà yìí ilé ayé tó gbẹ̀gẹ̀nì jẹ́ iṣẹ́ báyìí náà nọ́mbà bàbá ewé jẹ́ ẹlẹ́dàá màṣírí náà ni kò kọ́lẹ̀ kó o pe bàbá èmi náà fẹ́ yọjú sí yìí ayé tí mò ń gbé yìí kò tẹ́mi lọ́rùn mọ́ pé bàbá ewé jẹ́ ẹlẹ́dàá màṣírí ìpínlẹ̀ ondo ni bàbá fi kalẹ̀ sí lọ́pọ̀pọ̀nà márosẹ̀ tó lọ sí ìpínlẹ̀ èkó ìhun lagos expressway lẹ́gbẹ̀ẹ́ angkor sawmill ní ọmọ́tọ́ṣọ́ nípínlẹ̀ ondo ibẹ̀ náà ni bàbá fi kalẹ̀ sí tí wọ́n ti ń dá gbogbo èèyàn lọ́hùn ìwọ náà má dágun lá ìgbésí ọlọgbọ́n ni kò gbé bóyá irú iṣẹ́ tí ò yẹ kó ṣe ló ń ṣe bóyá o fẹ́ mọ irú ìrìn àjò ìgbéyàwó rẹ ẹ̀ tó yẹ kó o fẹ́ lọ́kọ àbí tó yẹ kó o fẹ́ láya tó fi

0: ìgbéyàwó aláyọ̀ ọgbọ́ pé bàbá ìwé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí nọ́mbà àwọn èrè ó yá bá ń pè nọ́mbà bàbá ìwé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí lẹ́yìn ìgbà tó bá gbọ́ nọ́mbà yìí tán ìwà tó pẹrẹpẹ́ ètò fún tòní ẹ gbọ́ wọ́nrin wọ́nrin yóò lé gbàkan jọ̀ ni lọ lónìí òde yìí ẹ kú kalẹ̀ náà ó yá bá ń pè nọ́mbà bàbá.
1: Fún ìbí àdúrà ẹ pé bàbá ìwé ń jẹ́ ẹlẹ́dàá màṣírí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 tàbí 09055135564
0: Àlàáfíà Táyọ̀. Má gbàgbọ́ pé bàbá ìwé ń jẹ ẹlẹ́dàá màṣírí. Kí ló ṣe ọ́ lára? Kàn sí bàbá ìwé ń jẹ ẹlẹ́dàá màṣírí.

0: le fokan tan eni agboju okun le o je ni agba nigba te yan gbin eju pe ah kayo ni ituma to se nwa ina lowo kaakiri ta si wa pada so aye omo ologo da aye korofo mo gba ladua gugu eyin obi te ngbo mi loni yi e ni foju sunkun omo lagbaro olohun oludumare ibi te ti sunkun ni koro lori omo oludumare yo fi ayo ropo yo fi dunu ropo tinu yin o pada wa dun lase olohun oludumare abere yi oji akekan ju obirin ton gbianju gege bi obirin ti o ti ni ipinu pe won o ni ma woju oko ko n to jeun abi pe ko di pe ayin afera isana afera ayin o isebe ko se ma gba won kaakiri ko se ma du di kokode ko to di po sanwo o ni ara odo di boko n ba se gbianju to n se oju ise gege bi oko ninu le won ma ran lowo ni pelu iwon ba toroko bo to ba nyo so lowo arabirin yi bo te gbianju o na loko e na gbianju awon mejeje olodun si pe ki ise won ma lo dede ile ise kan to je ile ise aladani na loko ti sise ti gugu esin jora won die die nbe bo ti le se pe won ti lowo lowo sugbon won toro je ojo ojo kan isele aba mesele ninu dile yi o gba ladua isele aburu ko ni sele ni gogo bi te tin gbo mi loni yi lagbaran olohun oludumare oni agba o kini isele to sele arakunrin yin ririn ajo ni irin ajo gbianju tori pe nile ise ti tin sise I ma lo ja awon eru lati ile ise to tin sise si awon ile ise yoku ti won ti ma beri awon oja I ma lo jero sibe o ma lo supply ibi to tin sise lo loju ona to tin wa ko lo na lo ti ko ijamba moto loju ona hey arakunrin yi igbe yin o pada kan lese o toru pe leyin igba ti isele ti kokko sele ese ka yi ese kon orun na larakunrin yi wa ti won fi gbe jenejene lo ile ewosan leye leyi ohun na ni won ri pe ese arakunrin yi ti kan ese mejeje ti kan oni agba ile ti won ti ra saaju ki sele to sele won gbele ta lori ati se toju ese ati ara re kere kere ese yi pelu bi won se toju e to ese yi o pada rin o sugbon won ni ki arakunrin o ma lo le na pe gbo ba ya to ba tu ti rowo ko tu wa ma se toju ese yi eyin ko arakunrin yi yo le sise mo latari isele abami to sele si oni agba o a ni kandamu ni gogo be tin gbo mi je ori re mu ko ni ori mi ma jan kandamu ori mi ma jan kandamu a ni to koroko doko roko to a ni ti oko iwa kan je wonu oko iparun lase olohun oludumare baba ewe je leda ma siri so gbagbe pe awon ni won so ni gbo wo eto yi baba ti n da awon eyan lohun nipa ati ba ni be lohun ara awon to lo n salesa to fun ni asiri gbigbadua ina ni baba ewe je leda ma siri wa ipele ondo ni won ti n da awon eyan lohun baba ewe je leda ma siri won wa ni opopona marose to lo si ipele Eko iwo na gbianju ko yoju si won yoju si won ogun o ni nbo ofira to lo ni je ko rana lo iwo na darapo ma won to lohun ti pe ki won di olope kaye won yi pada kan di omo ologo pada lodo baba ewe je leda ma siri tadu awon ti gba melo la ka ninu awon to lohun ti lo baba ewe je leda ma siri fun ma dakun la eda to ba ti joko tetele aye won ma pada akobi la to ko ni igbesi ologbon ni ko gbe e si gbo wonewere lori oro ìdílé tí mo ń bá bọ̀ yìí mi ẹ̀tí ẹ̀tí débi tí mo lọ ẹ gbọ̀n ní orin ẹ mọ̀ pé ilé ayé tá a wà yìí kò sẹ́ni tó ṣe é finú tán kò sẹ́ni tó ṣe é fọkàn tó yá bá mi fún ẹ ní nọ́mbà bàbá ẹ wẹ́ńjẹ ẹlẹ́dàá màṣírí nọ́mbà ẹni kò máa pè pé bàbá ẹ̀mí náà fẹ́ yọjú sí mo fẹ́ wá sọ́dọ̀ yín nọ́mbà ẹni kò máa pè yá bá ń pè nọ́mbà bàbá.
1: Fún ìtọ́jú ara àti ẹ̀bi àdúrà ẹ pé bàbá ẹwẹ́ńjẹ ẹlẹ́dàá màṣírí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 08065745041 tàbí 09055164 09055135564.
2: A ò rẹ̀ ní bá ní ṣàìsàn kásọ́jú ara wa.
0: Ìwọ náà mo rọ̀ ọ́ kò gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n àwọn aṣebíṣèkà níbi kọ̀rọ̀kọ́ndù ayé wọn ò sinmi ìwọ wá ló fẹ́ mọ̀ sinmi tó o bá ti sinmi ayé èrè ó padà jí mi ni ẹ̀dá tó bá ti sinmi nínú ìrìn àjò ìgbìyànjú ayé wọn máa padà jí mi ni bó ti rí nu ẹ̀dá tó bá ń gbìyànjú òun náà láyé èrè ó padà wá yanjú síbi tó dáa àgbàrá òjò lòun ò nílé wò onílé ni ò ní gbà fún àwọn aṣebíṣèkà níbi kọ̀rọ̀kọ́ndù ayé wọn àkọ́kọ́ wáyé yìí kò sì padà lọ bẹ́ẹ̀ láìrógo rẹ lò láyé ìwọ ló ní jókòó tẹ́tẹ́lẹ́ ó ní agbá o ọ̀rọ̀ tí mo ń bá bọ̀ arákùnrin yìí ò lè lọ síbi iṣẹ́ mọ́ ó ti sú kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìyàwó náà iṣẹ́ ti ń ṣe ó dojúrú ìyàwó tó jẹ́ pé ó níbi tó ti ń tajà tó ra ń ta oríṣiríṣi bó ti ń ta dùndú ló ń ta àwọn ìpékeré lóríṣiríṣi àwọn ṣinṣin pọ́pọ́ọ̀fù kankan ló tún ta bọ́síkọ̀rọ̀ mọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọjà rẹ̀ lọ lẹ̀wẹ̀ sí ibẹ̀ náà ni arábìnrin ti wò pé ìgbọ̀rọ̀ rí báyìí òun ò sáà lè jókòó kó máa wò rẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ alágbàfọ̀ ó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ alágbàfọ̀ ń báwọn èèyàn fọṣọ ńlẹ́ ibẹ̀ ló ti pàdé bàbá olówó kan tó ti ń bá bàbá ìfọṣọ ọmọ rẹ̀ tó náà ti parí ilé ẹ̀kọ́ gíga secondary school yún ilé ẹ̀kọ́ girama iná máa tẹ̀lé ọ̀dọ̀ ló máa bá àwọn èèyàn fọṣọ káàkiri wọ́n dọ̀dọ̀ bàbá olówó yìí bàbá olówó ń fa ìyá ìmọ́ra ìmọ̀ sì tọ́jú ẹ̀ tó ń tọ́ ọmọ rẹ̀ kì í ṣe pé ń fẹ́ o ó kàn máa tọ́jú ẹ̀ ni ó máa fún un lówó ju iye aṣọ tó bá wọn fọ̀ lọ àmọ́ lọ́jọ́ ọjọ́ kan òun náà ni ìṣẹ̀lẹ̀ abadi kan ṣẹlẹ̀ tí mo fi mọ̀ pé kò sẹ́ni tó ṣe é fọkàn tán gbogbo ṣèkàṣèkà ẹ máa rántí ọjọ́ ẹ̀sán o ẹ máa rántí ọjọ́ àti sùn ò ní kàn dààmú o gbogbo èyí tẹ́ wọ́n wà nínú ìdààmú kàbí kejì lónìí olódùmarè yóò yọ yín kúrò lóko ìdààmú ọ̀hún ṣùgbọ́n kinní kan ni pé ẹ gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n má kàn jókòó tẹ̀tẹ̀lẹ̀ ìwọ náà yọjú sí bàbá ẹwẹ́ńjẹ ẹlẹ́dàá màṣírí ẹ̀yìn kí ló ń dààmú rẹ àbí kí ló ń kojú kí ló ń gbógun tì ọ́ tí òjò rọ́nà lọ ibo logun ti wọ́ wá ìgbésẹ̀ àdúrà náà ló gbé lọ yọjú sí bàbá ẹwẹ́ńjẹ ẹlẹ́dàá màṣírí tí wọ́n wà ní ẹgbẹ́ anchor sawmill ní ọmọ́tòṣọ́ nípínlẹ̀ ondo lọ́pọ̀pọ̀nà tó lọ sí ìpínlẹ̀ èkó yọjú sí bàbá kó pe bàbá ìwéǹjẹ ẹlẹ́dàá màṣírí bó ti lọ sọ́dọ̀ wọn yá bá ń pe nọ́mbà bàbá lẹ́ẹ̀kan sí bá ń pe nọ́mbà bàbá ìwéǹjẹ ẹlẹ́dàá màṣírí.
1: Fún ìtọ́jú ara àti ẹ̀bi àdúrà ẹ pé bàbá ìwéǹjẹ ẹlẹ́dàá màṣírí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 tàbí 09055135564 09055135564
0: ọgbọ́n gbegbesi ologbon o gbegbesi ologbon ki ma ba lo lo ni wona ojo ojo kan o na ni isele abami kan sele baba olowo o na ni se ojo bi

ni mojú kí n tó wọlé láṣálẹ̀ yìí mojúbà ọmọdé ilé yìí ibà yín àgbààgbà ibà onílé ìbàlejò ẹ káàlẹ́ o ní gbogbo ibi tẹ́ ẹ bá ti láǹfààní àti mọ̀ gbọ́.

gbogbo ẹni tó ń pè wá lórí ètò yìí pàápàá nípínlẹ̀ Ondo ń bí lórí rédíò àdàbà tá a ti ń sọ̀rọ̀ yìí gbogbo bẹ́ẹ̀ ti ń pè àgbo ẹ̀ là ń gbọ́ bẹ́ẹ̀ ti ń fún wa ní àmọ̀ràn lóríṣiríṣi gbogbo ẹ̀ náà là ń fi sí inú àká tó da bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ má bínú pé tí a bá ṣe ètò tán kẹ́ máa pè wọlé àsìkò yìí ò pọ̀ púpọ̀ òun náà la ṣe ń ṣe bí eléyìí bẹ́ẹ̀ bá pè wá lẹ́yìn ètò a máa da yín lóhùn bí a ti ń da yín lóhùn bẹ́ẹ̀ bá sì fẹ́ rí wa ẹ̀ ti mọbi tẹ́ ẹ ti rí wa ògo ni fún ọlọ́run lókè ọ̀run.

0: àwọn eléèbó wọn pe ògo wọn pe ní glory kí wá ni a lè pè ní ògo gan níbo ni ògo ti bẹ̀rẹ̀ níbo ló ti wá ta ló ni ògo kí ló dé gan tí àwọn ọmọ ènìyàn tí wọ́n ń wá ògo kiri tọmọ ẹ̀dá bá wá rí ògo tán kí ni yorùbá ń pè ní àwárí ògo ǹjẹ́ ó tilẹ̀ ní àwọn àṣírí míì tá a lè sọpo pamọ́ sídi ohun tá a pè ní ògo ta ni ìwọ mọ̀ tó ń darí ògo ẹ̀ka àlẹ́ yìí o ẹ̀ka àlẹ́ ṣe rí gbogbo ìbéèrè tá a bira wa wọ̀nyí àdìtú olódùmarè ni ẹni aṣẹ̀dá bá fi rán nìkan ló lè jíṣẹ́ ẹ wá jọ wá jájọ nìṣó báyìí ní kòtò àgbọ́yé ká fetíṣẹ̀ yẹ àtàrí ká mété òkè ká ìdé tìsàlẹ̀ bámúbámú kojú inú wa ọmọ àṣiṣẹ́ pẹ̀lú ọpọlọ ògo ògo ẹ wo bọmọdé bá ń sọkún lásìkò ẹ bá ń fọmú sí lẹnu níbo ni ká ti bẹ̀rẹ̀ ẹ̀yin ènìyàn wa àdìtú olúdọlà tá a mú wá yóò gbà wá lọ́sẹ̀ méjì gbáko tá a fi sọ àwífúnni kó tó dáni là ń pè lágbà àjàkadì ògo ká wò gẹ́gẹ́ bí ó ti dún létí ògo ní í ṣe pẹ̀lú àyànmọ́ àti kádàrá ìyẹn ní ìhà tí ọmọ ènìyàn ní o ṣùgbọ́n ní ìhà tí ọlọ́run ògo jẹ́ ohun ìwúrí lórí má le gbàgbé gbogbo oore ọlọ́run ohun ìwúrí lórí má le gbàgbé gbogbo oore ọlọ́run kò sí ẹ̀dá ayé kan tí ó sọ pé òun ò jẹ àǹfààní ọlọ́run rí nítorí náà ògo jẹ́ ohun ìwúrí tá a fi ń gbé ọlọ́run ga nítorí àwọn àkà ìmòye àǹfààní tá a kà lẹ́wọ̀n yìí ìwé sáàmù orí 96 ẹsẹ̀ 12 ńbẹ̀ ó fọ̀n ó ní èmi ó máa fi gbogbo ògo fún orúkọ rẹ títí láé èyí ń orúkọ ọlọ́run nígbà tí ó dẹnu májẹ̀mú tuntun nínú ìwé lúùkù orí 2:14 ó kà ó ní ògo ni fún ọlọ́run lókè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn léyìí tí ń ṣe àkọmọ̀nà olú ògúndọ̀là ń gbà gbogbo tá a fi ń pèdè pé ògo ni fún ọlọ́run lókè ọ̀run ṣùgbọ́n ògo ní ìhà tí ọmọ ènìyàn tá a sọ lẹ́ẹ̀kan kọ́ a sábà máa ń pèdè kan pé ọ̀tọ̀lógó ìràwọ̀ ọ̀tọ̀lógó òṣùpá bó ti wù kógo ìràwọ̀ ó yàtọ̀ sí ti tòṣùpá tó àtògo ràbùwọ̀ àtògo òṣùpá ti ọlọ́run olódùmarè ọba adẹ́dà ṣẹ̀dá ni torí olódùmarè ló jẹ́ kó rí bẹ́ẹ̀ kún fáyà kún ìfẹ́ inú rere tí a ṣẹ̀dá ní sí ọmọ ènìyàn òun ni a lè pè ní má le gbàgbé ìhà ti ọlọ́run ìhà tí ọlọ́run kọ sí èmi àti ìwọ mọ́ lè gbàgbé ibẹ̀ ìwọ̀nyí ni a fi ń fún ọlọ́run ní ògo tá a fi ń sọ pé ògo ni fún ọlọ́run lókè ọ̀run ìwọ tó ń gbọ́ mi láṣàlẹ́ yìí ohun gbogbo bí ìwà àti ìṣe ọmọ ènìyàn nílé ayé èyí tí ó bá ṣe ayé lóore nínú ìwà àti ìṣe rẹ ǹjẹ́ o mọ̀ wípé òun ni ògo rẹ̀ ṣùgbọ́n bí àyànmọ́ òun kádàrá ọmọ ènìyàn bá ṣe dára tó bẹ́ẹ̀ náà ni ògo rẹ̀ tí ó ṣe dára tó lójú ọmọ ènìyàn ogo dabi igbo ogo o dabi emi ti ki iku bi omo eniyan ba ti le file bora bi aso ohun gbogbo ni rere ti onitohun ba se sile aye ohun ni ogo onitohun leyi ti oni iku
1: Adi tu olu dola alternative therapy
2: Eje dola
1: Tena leyi et senta o celestia o ke la o lado ekiti
3: La oye timba ninja la ilo ida Tuwa fidere deni male bi odu agba Eni edu marefo ye li a ye ye timba radi ni bagbobo Kati mui wose bile do la gbobo madari uro Oke epe Adi tu olu dola alternative therapy ni kaya mabo Katori ani tiyo suwa shepe lu te wete bwe bile Eni mi maje liye Tabife kporu ofa Ano imona fedi tiyo lo nyuni Ayri igbega lenu she oko wo tiyo lo dede Adakwa da lenu she di luaba Ogu ayita afo juri ati yita ufo juri Eni suku sinu yore ria yo lagba la Adi tu olu dola alternative therapy Agba mwana tomo nyo igini nui kara un Wambe lori akwiri Lati la lawe lawe Ogu tofe gbeni mi bi kalu kalu Ati ona bayo re Ndele Mabo tarata nilu adwa ekiti Lito si okela et center Sele road okela la adwa ekiti Ibe ni adi tu olu dola alternative therapy wa Telephone 080-305-272-61 Ewe je ebo ufa un Lagba la adi tu olu dola alternative therapy

ẹ̀kú kalẹ̀. Ọmọ ènìyàn máa ṣe àwárí ògo, bẹ́ẹ̀ ni Ọlọ́run a sì máa ṣe àwárí ògo. Ìgbàgbọ́ èmi àti ìwọ tó ń gbọ́ mi lónìí ni pé Ọlọ́run Olódùmarè ló dá ohun gbogbo tí à ń pè ní ògo mọ ọmọ ènìyàn. Gbogbo àwárí ògo tí ọmọ ènìyàn ń ṣe láti sọ ògo di asán ni. Mo gbà ládùúrà láṣálẹ̀ yìí. Àwọn ẹni bí ilé ayé wọn ò ní láǹfààní àti rí ògo rẹ sọ di asán. Torí pé arógo bògo jẹ́ ni ọ̀pọ̀ ẹ̀dá ti ń bẹ nílé ayé. Ọ̀pọ̀ ẹni tó gbọ́kànlé tó fi ṣe ẹni ara gan, arógo bògo jẹ́ ni wọ́n ò mọ̀ ni. Kò sí ẹ̀dá ayé kan tí ò lè sọ pé òun mọ̀ tàbí òun lè rí ògo ara òun. Kò sẹ́dá tó lè sọ bẹ́ẹ̀. Àtùpà kì í rìnà rí ìdí ara rẹ̀. Ṣé ẹ rí àkọsẹ̀jáyé ọmọ ènìyàn tí a sábà máa ń wò ní ayé àtijọ́? Bí ìgbà tí à ń wádìí ògo ọmọ ènìyàn ni, àbí téèyàn ń wádìí ògo ọmọ bíbí inú ara rẹ̀. Kì í kúkú ṣe pé wíwo ìkọsẹ̀jáyé ò dára. Ṣùgbọ́n àṣìṣe tí àwọn baba ńlá wa sábà máa ń ṣe ńgbà náà ni pé ẹni tó níyàwó mẹ́ta a sì fẹ́ wo àkọsẹ̀jáyé ọmọ ẹnìkan nú wọn. Ìṣojú àwọn orogún tó kù ni wọn ó ṣe wo àkọsẹ̀jáyé ọmọ ẹnìkan tí gbogbo wọn ó sì máa àkọsẹ̀jáyé ọmọ ara wọn. Tí ó wá di pé tọmọ ẹnìkan bá dára ju tọmọ ẹnì kejì, a jẹ́ wípé dídàmú ògo ó rúgbó bọ̀nù. Àsìkò tí a ṣe àkọsẹ̀jáyé ọmọ lójú ọ̀tá, àsìkò náà ni ọ̀tá ti ṣe àwárí ògo. Arógo bògo jẹ́ kò ní nípa lórí ọmọ wa o. Mo ní arógo bògo jẹ́ kò ní nípa lórí ọmọ wa. Ògo, ṣẹ̀wárí gbogbo ògo tí ọmọ ènìyàn sọ di asán. Àtògo tí ọmọ ènìyàn ti bàjẹ́ pẹ̀lú gbogbo ògo tọmọ ènìyàn dọwọ́ bò mọ́lẹ̀, Ọlọ́run Olódùmarè nìkan ló lè ṣe àwárí rẹ̀. Nípa kíni? Nípa ẹ̀bẹ̀, nípa ìwúre, nípa àdúrà, nípa ẹbọ. Gbogbo èyí tá à ń ṣe nílé ayé tá a fi ń rí ojú ire Ọlọ́run. Ẹ̀yin ènìyàn mi, ẹ̀ ń bi tá a dé yìí láti bẹ̀rẹ̀ lọ́jọ́ mẹ́jọ. Mo dúpẹ́ fún ìtẹ́tí lẹ́kọ̀ọ́.

0: ṣeun ṣeun. Bí èèyàn bá ń wúkọ́ tá a lè pè ní ogun ńkọ́. Bí ikọ́ bá ń wú ni ikú àwúbí èyíkéyìí nù ńkọ́ ọsibítù ló yẹ ká gbà lọ. Ẹ mọ́ jẹ̀jẹ́kújẹ mọ́ mọ̀mọ́kọ́mọ́ ẹ mọ́ sì lo ìlòkulò. Ẹ lò mí yọ wá lọ wá ìkòkò àgbo yóò gbé kaná. Yóò wá èèpo ìyeyè tó pọ̀ èèpo igi ìyeyè yóò fi tẹ́lẹ̀. Igi tẹ̀tẹ̀rẹ̀gún tó pọ̀ yóò kole. Ewé ọ̀mísínmísìn yóò kole yóò wá fi ṣúgà oníkóró bíi mẹ́wàá sí. Yóò wá kíní àgbo yóò ṣe tí ó jiná fún nǹkan bí ọgbọ̀n ìṣẹ́jú. Bó bá jiná wá di mímu ó di kọ́mọdé ó máa mu bí ṣíbí ńlá ńlá méjì kágbà ó máa mu bí ṣíbí ńlá ńlá mẹ́rin. Torí ikọ́ ẹ mọ́ jẹ̀jẹ́kújẹ ẹ mọ́ mọ̀mọ́kọ́mọ́ bí kò bá wù ní báìsàn káìsàn bá ṣe ní ọsibítù là á gbà lọ. Ẹ mọ́ jẹ̀jẹ́kújẹ ẹ mọ́ sì mọ̀mọ́kọ́mọ́. Ẹ rí ìjẹ́ lásìkò yìí ó di wíwo olókun tí kìí pọ̀ sá. Ajá mi ò ní gbó kẹ́yìn rẹ̀ ó káwo àgbò mi ò sì ní kà kí wo rẹ̀ ó fàtú. Àwọn ìtàn láṣálẹ̀ bó bá dọjọ́ iwájú á tún máa rí sọ̀sì.
1: Àìrá ìwọ ni o ṣe orí ajé ọmọ òní.
0: Ẹranko tó bá lòun ọba tàkú tẹ jẹ́ ẹyin ẹnu ọ̀ní ṣẹ́kù kan èmi lọ́mọ òkúta kéékèèké ò ṣe fàdágẹ́ ẹ ní bá gbìyànjú ojú àdáre atẹ. Ṣé
1: omi omi èsì bàbá lẹ́mọ́lẹ́
0: Chief Dr. Olú Ogundola ló kọ tèmi bẹ́ẹ̀ bá fẹ́ pè mí lẹ́yìn ètò nọ́mbà mi rèé. Ẹ lè jẹ́ kílẹ̀ ò mọ́ lọ́la kẹ́ tó bẹ́ẹ̀ sí máa pè. Nọ́mbà mi rèé 08030527261 08030527261. Ọ́fíìsì Àdìtú Olúdọ́là wà ní ìlú Adó Èkìtì. Àdúgbò Òkèlá ni kẹ́pẹ̀ ń lọ ẹlẹ́ ń lọ sí Òkèlá Health Center. Bẹ́ẹ̀ bá dé Health Center yìí ní junction ẹ ti rí sáínbọ́ọ̀dù Àdìtú Olúdọ́là. Àdúgbò kan tá ń pè ní àdúgbò Ṣẹ̀lẹ̀ níbẹ̀ ní kẹ́wọ̀ lọ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ẹ kú kalẹ̀. Níjẹ́ tí a ṣẹ̀dá bá kádàrà rẹ̀ pé mi kíní náà lẹ́tùmọ̀ pàdé lọ́jọ́ mẹ́jọ. Dígbà náà kọ ẹnu ò ní dùn mí o etí ìwà ò ní di dàsìkò tá a pàdé àjọ ló ń ta wo àjọbọ̀ ń ta wọ́n ti mọ̀lẹ̀ ẹ̀kú kalẹ̀.

0: sọ.
1: Ó yà gbójú ayé jáde.
2: Ayé sọ.
1: Gbójú ayé jáde.
3: Àjíjọ mi ọgbàdùwẹ̀, àjọ máa gbọ́ ni.
4: Àdàbà 88.9 FM a tún ti fò fẹ̀rẹ̀.
2: Àdàbà yìí o.
5: Honorables, ní sáà yìí tí ohun gbogbo ń yára bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trọ́fílàga ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwa honorables. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jìn ìpè láti jọ gbé Trọ́fí Premium Lager kan sókè. Káàsì ṣe pẹ̀kí rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trọ́fí Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀. Kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18.
4: Number 1 Radio. Àdàbà FM.
6: Àdàbà FM.
4: 88.9 Àkúrẹ́.
7: Bàbá Kẹrẹwà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Jaijaijai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá Kẹrẹwà ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ. Ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pípì. Má le gbápá má le gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú dání. Bàbá Kẹrẹwà ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní. Kì í ṣe ti Bàbá Kẹrẹwà. Bàbá Kẹrẹwà wà pé mi débẹ̀.
8: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ tí èmi ni Babangana, tí gbogbo ayé máa pè ní Bàbá Kẹrẹwà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
9: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
8: Fóònù nọ́mbà mi 08164122777. Kí là mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo, òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ ọba ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ, àdá afọ́ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gula. Bàbá Kẹrẹwà.
9: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
8: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. Bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kílẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi. Àbí bàbá ìrẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ́jẹ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún rọ ẹ ni, oríkèríkè ara ń rọ ẹ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurẹ́tọ̀? Tí kapurẹ́tọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí ọ̀ tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí kapurẹ́tọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí, wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi. Babangana, Bàbá Kẹrẹwà.
9: Kàn sí mi ní ilé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Akure.
8: Ibe ni mo wa. Gbogbo nkan ki kan ti o ba nse wo lomokunrin ninu agbo ara, ninu iṣan ara. Olomokunrin nikan ni mo npe o.
0: Phone number mi 08164122777.
8: Agbo marugo takebe, ohun ni agbo temi gbe kakiri ti olomokunrin to ma le dangaja, to ma le se dada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun dada bo se sun te tele gbogbo ru ko bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba tan a tun pada si bo se nse ni iru ko bayi ko da ani lati se ayewu ka le mo iru ogun to ma ba lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun awa ki nse yi a ki nse ohun itoju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni odo mi boye o wa nitori okan re kan si mi
9: ni ile ise wa to wa ni Ifelotu Street Off Continental Street Akure
0: baba ngana baba kerewa phone number mi 08164122777 08164122777
5: Honorables, nisa yi ti o gbogbo yara bi asa o rorun lati padanu ajose re pelu awon eniyan to se pataki si o idire ti Trofilaga se se agbekale eto asopo fun awon honorables sawari awon honorables e lojobo Thursday o je ami fara energy ipe lati jo gbe trophy premium lager kan soke ka si se pekin re ki ara wa lekan si nitori laarin gbogbo re awon honorables a ma duro gbon leyin ara wa sawari awon honorables e lojobo Thursday ose yi trophy premium lager otiti apon fun awon akoko owo ki se fun en ti ko ti pe odun mejidi logun o.

ọjọ́ Saturday àti Sunday opposite Alafia Hotel ọwọ́ Monday and Tuesday ikẹ́ lọ́pàdé Alhaji Àgbà ní Bakusa Street opposite ilé ìyá Bakusa ìlú ọ̀rẹ́ Alhaji Àgbà kọjá bẹ́ẹ̀ agaga ìyọnu agbàlú olóṣèlú contractor ẹ̀yin ni ìyọnu agbàlú wà fún mo já ọ̀tán telephone 0806 397 0829.

Ètò ayé lè lè tó tẹ́ ń gbọ́ ẹlẹ́ẹ̀kan sí níbi tí Alhaji àgbàbàbà aláàánú àgbà ohun mímọ́ ńlẹ̀ tí fitewétegbò ṣètù sílẹ̀ fọ́mọ ni. Àìmọye àwọn ọmọ ológun tó yẹ kí wọ́n di àpèwáwò sí rere láyé ń bí. Tó jẹ́ pé àpèwáwò sábùkù ni wọ́n jẹ́ látara wípé òbí wọn kọ̀ bí wọn kalẹ̀ ni. Láì ṣe gbìyànjú lórí tiwọn. Wọ́n ti wá gbàgbé wípé ọmọ ẹni láyé ẹni lọ́lá ẹni pẹ̀lú. Àní bí wọ́n ṣe bí wọn kalẹ̀ sílẹ̀ eléyìí tó jẹ́ pé òbí wọn ò ṣe gbìyànjú lórí wọn yìí. Làwọn ẹni bí ṣe ráàyè. Wọ́n ṣe ayé ọmọ ológun ṣìbáṣìbọ̀.

0: ọlọrun
1: ẹgbọ
0: ayé o
1: àyàn mo gojì ọdún ló jẹ́ pé àwọn òbí ẹ̀sìn bọ́ wọ́n bọ́ mọ́ ẹ̀ wọ́n bọ́ àyà ẹ̀
0: tó
1: bá ti jí láàárọ̀ báyìí ó kawọ́ bọ̀ tán ni orí kòsíkòsíkòsí náà ni wà sí adójúkọ tẹ́dà bá ń dojúkọ láyé níbi tó bá ilé gbìyànjú tó ṣe ìgbìyànjú sọ́rọ̀ ara ẹ̀ yóò bọ̀ lọ́wọ́ pákálekela lórí ayé ilé tó ṣe bẹ́ẹ̀
0: òfilẹ̀
1: ayé ẹ̀ lápẹ́
0: òbí
1: ẹ sọ́jà yín gírígírí torí ọmọ tí ọkọ̀ ọmọ yín bá balẹ̀ ọkàn tí náà yóò balẹ̀ torí ọmọ ẹni lọ̀la ẹni láyé ń bí mo kí yẹn kú kàlẹ́ ẹ jẹ́ wá ṣe bẹ́ẹ̀ jẹ́ fi nọ́mbà lájí àgbà bàbá láàánú àgbà mímọ́ ńlẹ̀ tí fìtẹ̀wé ti gbò ṣètú sílẹ̀ fọ́mọnìyàn ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ jẹ́ fi nọ́mbà bàbá léde nọ́mbà bàbá rẹ̀ 0806 3 970 8 2 9 0806 3 970 8 2 9 0806 3 970 8 2 9 ogun wo ló wá ṣe bẹ́ẹ̀ tó sọ yín dẹrù àrùkà láyé ń bí tẹ wá ń sunkún sọ́tún sóòsì bẹ́ẹ̀ tí ń sunkún ní gbagbalẹ̀ sunkún ní kọ̀ọ̀rọ̀ àní ogun wo ló ṣe bẹ́ẹ̀ tó ń jà ràn ìrìn láyé tí tó fi wá di wípé gbogbo ilé

0: gẹgẹ bí mo ti wí lọwọ ọbẹrẹ alaji agbababa laanu awọn naa ti ṣalaye ọrọ wọn ti wẹwi ọrọ ki gbogbo wa gbọ lagboye ka gbọ lagboye lo wa mu yin mọlẹ kilẹ ti ton de yin mọlẹ ma je ke ti mu yin mọlẹ oje number babare ka to ma fi yun se lo fun ti dede asiko 0063 970829 0063 970829 o kiyan ku kale omo ya jowo ebinizan lo ko mi wa ni ku moro leke ha mele mero ede kata piloro ti wo le ase bi na ni mo fin kiyin o digba o
1: ohun ala nda ku mo le ni ki ko le di su sugba to ba fi do mo eyan
2: ọjà ni mo gbé kalẹ̀ yìí tí ò sẹ́ni bèrè tí mò ń tà ó yá ń bàdàn jàre.
3: Ìyá tankété ayé ń lé ọ́n bí òun sá lọ́ka fashion ń bọ̀ lọ́wọ́jà yí ò tó gbọ́ ìmọ̀ràn mi ó yá lọ́dọ̀ Alhaji Àgbà bàbá aláàánú spiritual home ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà òun gan lọ́nà àbáyọ tọ́pọ̀ àwọn tó fẹ́ tàtà jèrè ń sátọ̀ ẹni wọkọ̀ wáyà ẹni fẹ́ gbọ́mọjọ́ á lọ bẹ̀ confirm ni kì í ṣàsáwọ̀ nínú cash bọ̀ owó ayé kúrò lára ni.
2: Ṣèbí ìlú Àkúrẹ́ ni wọ́n wà.
3: Bẹ́ẹ̀ni wọ́n wà ní ìdí mango. Òkè ọgbà lọ́jọ́jọ́ Wednesday, Thursday àti Friday sọ fọ́lọ́kadà ní Lafẹ́ Junction Àkúrẹ́ nílùú Ọ̀wọ́ ẹ lọ pàdé wọn ní God Plaza lọ́jọ́jọ́ Saturday àti Sunday opposite Àlàáfíà Hotel Ọ̀wọ́ Monday and Tuesday ìka ẹ lọ pàdé Alhaji Àgbà ní Bakusa Street opposite ilé ìyá Bakusa ìlú Ọ̀rẹ́ Alhaji Àgbà kọjá bẹ́ẹ̀ àgàgà ìyọnu àgbàlú olóṣèlú contractor ẹ̀yin ni ìyọnu àgbàlú wà fún mo já ọ̀tán telephone 0806 397 0829.

0: Àwọn 99 bi.
1: There are 99 people here.
0: Gbogbo iṣẹ́ ọ̀tá tó ń lọ lára ẹ lọ́wọ́lọ́wọ́.
1: Every ongoing work of the enemy you
0: there is ongoing work of enemy.
1: Iṣẹ́ ọ̀tá ń lọ lọ́wọ́lọ́wọ́.
0: One way or the other.
1: Lọ́nà kan àbí òmíràn.
0: Gẹ́gẹ́dẹ́ bẹ̀rù
1: ọ̀sán. Àbí mímọ́.
0: Dábàdábà
1: dáadáa. Jésù.
0: Ìyá káfà lẹ́fẹ̀ẹ́.
1: Jésù.
0: Olúwa ń dá iṣẹ́ yẹn dúró.
1: Amen. The last part does even work.
0: Gbogbo ẹni tó ti nírí tí ò ní mọ́.
1: You that have the mother, I don't have the
0: case. Mo wọ inú ẹ̀mí mímọ́.
1: I say to the Holy Spirit.
0: Ẹ ó dìde padà.